Ìkan ni kàǹgá gbọ́mọ̀gbẹ́ tí ó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Ó dúpẹ́ Ọlásán ní ìlú Ìbàdàn. Ó dúpẹ́ Ọlásán ní oníròyìn yìí. Ààrẹ Bọ́lá Tinubu ló ṣe ìpàdé pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke.

ajé ìyẹn dókítà bọ̀sán tìjàní ló ṣe lálàyé wípé ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún ẹ̀ka iléeṣẹ́ ìjọba láti rí òpó ìbáraẹnisọ̀rọ̀ 1,400. ₦16,000 jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ààrẹ ló bu ẹnu àtẹ́ lu Àtíkù Abubakar látàrí ipò ni òun yóò dá owó orí ìrànwọ́ lórí bẹntiró padà bí òun bá wọlé gẹ́gẹ́ bí ààrẹ ní ọdún 2027. Àjọ olómìnira elétò ìdìbò ìran INEC ló kéde wípé òun yóò jáwé sóbì lórí ètò ìdìbò ọdún tó ń bọ̀ yóò ti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ. Àjọ tó ń gbani síṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, Nigeria Consultative Association, ló rọ ìpínlẹ̀

ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láti progressive association ló rọ ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láti wá ṣàlàyé bí wọ́n ṣe ná tírílíọ̀nù 10.4 náírà owó tí wọ́n pín fún wọn gẹ́gẹ́ bí owó ìrànwọ́. Ti orí bẹ̀ntiró. Yídé tí wọ́n fẹ́ kọ́ sórí ilẹ̀ onílẹ̀ tó lé ní 1,000 ní orílẹ̀-èdè Ísírẹ́lì náà. Ni ó ti bá átakò pàdé láti ọwọ́ àwọn adarí ìletò. Àwọn kókó inú ìròyìn fún tí òró òní, kò ní ju báyìí lọ. Ẹ pàdé wa ní àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ ní aago 8 òwúrọ̀. Mo dúpẹ́ ọlásánni ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bùkún fún yín. A kú ojúmọ́, àwọn kókó inú ìròyìn lónìí.

0: ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa gbọ́.
1: Oh, bless.
2: Sọ̀rọ̀ bá ti jáde àṣẹ́ntẹ́lẹ̀ ni.
3: Sọ̀rọ̀ bá mi bá kẹyẹ sọ̀rọ̀ ká gbọ́ o.
4: Lónìí ọjọ́ Friday, ipá ò ní pín ọ́ lórí àwọn ọmọ rẹ o.

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Sọ̀rọ̀ bá ti jáde àṣẹ́ntẹ́lẹ̀ ni.
2: Sọ̀rọ̀ bá mi bá kẹ́yẹ sọ̀rọ̀ kágbọ́ o.
3: Lẹ́ni ọjọ́ Friday, ipá ò ní pin ọ́ lórí àwọn ọmọ rẹ o. Láti gbọ́ngbọ́rọ̀ yẹ́dẹ́. Ẹdídẹ́ ní ogún ọ̀run àtẹ̀yẹ ń gẹ́lẹ̀ àti ènìyàn. Ó yẹ jájọ pé bàbá àmígà. Ayé ò tó rí ìwà nájà lọ́dọ̀ bàbá onífọ́sì. Gbogbo ilé pariwo go. Bàbá alábìyamọ lèmi ń jẹ́ o. Pásítọ̀ Fákẹ́yẹ Emmanuel. Ọmọ rẹ ò ní lu ewo ogo. Ẹni tí ò lọ ò lẹ́jẹ́ lórúkọ Jésù ọmọ rẹ̀ á lọ láyọ̀ yóò bọ̀ láyọ̀. Nínú ìrìnkèrindò ilé ayé ayé ò ní gẹ̀ẹ́sẹ̀ tọmọtọmọ. Wọ́n ti búburú sọ búburú olùfẹ́ wàá borí ayé. Wọ́n fẹ́ kó o jẹ́bọ́ lórúkọ Jésù ò ní jẹ́bọ́ tọmọtọmọ o. Wọ́n fẹ́ ṣe lẹ́yàrá ọlọ́run ò ní fún wọn ṣe o. Tó bá fa wàárí fà lórí ọmọ rẹ lónìí. Ọmọ wọn ò ní nàgàmú ṣòro. O ní rohun tó ga jẹ̀mí rọ lọ lórí ọmọ o. Sàmí ìyá ọlọ́jọ́ ò ní fọmọ tajà. Ayé ò ní tọmọ rẹ bí iná àtọmọ sóko. Ọ̀pẹ̀kẹ́dọ̀ ọmọ rẹ máa dàgbà lórúkọ Jésù. Yẹ ṣe bàjẹ́ ọmọ ọlọ́mọ ọmọ rẹ ò ní rí alátakò. Nírẹ nírẹ ló máa rí tọmọtọmọ. O ní rọgùn stress lórí ọmọ o. Táyé bá náwó ọmọ rẹ máa rówó filẹ̀. Ọmọ rẹ ò ní jẹ́ filenge filenge délé olódì. Yẹ láhùn sọ bí rẹ ọmọ máa tọ́jú rẹ dalẹ̀. Eré ò ní bẹ́ẹ̀ dún ọmọ rẹ nílẹ̀. O dẹ̀ ní da láàrẹ o. Agbára tá a fi ń borí ayé yẹ gbanú lẹ́yìn. Ilẹ̀ kọjá ó di tàn nínú lẹ́yìn o. Ayé ò ní fi làásì gbọ́ ọmọ tí ọgbọ̀n gbọ̀n o girama. Làásì gbọ́ ayé yìí ò ní ẹ̀wọ́ àtọmọ rẹ lẹ́ẹ̀mọ. Àgbàlagbà aláṣejọrí yóò gbà fọmọ rẹ títí yóò fi jẹ́ gbangba rẹ. Ọmọ yìí ṣàánú òbí rẹ yé mùmú kú mu lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ ò ní yíwọ́ o. Ọmọ yìí tó wá ṣàánú ara rẹ ò ní dọ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́. Eṣiṣi kan ò lè dẹ́pọ̀ mọ́ inú ọbẹ̀ gbé lórúkọ Jésù ayé ò ní gbé ọmọ rẹ lọ. Ohun tí ò tó pọ̀ màmá yẹ kọ́ láyà lórúkọ Jésù Kristo ò ní dágbére fáyé lójijì. O dẹ̀ ní da láàrẹ o. Ìkáwọ́ mi méjì sókè wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Ìṣe ọmọ aṣojú rẹ o. Oṣù yóò ní gbàgbọ́dẹ fún ọtọmọtọmọ. Ó ṣe àṣeyege tilétilé. Ayé ò ní já ọ sí o. Olúwa da aṣọ àṣírí bo ìwọ àti ìdílé rẹ. Ọmọ aráyé yóò máa bọ dúpẹ́. Igbe ẹkú rẹ ta sétí olóore. O ní rí ìbànújẹ́. Kódà tó bá ń pin lọ́fẹ̀ẹ́ kò ní kẹ ìdílé yìí. Ìdùnnú ìdílé yìí kò ní jẹ́ once upon a time. O ní ṣeré dọ́gba ẹ̀wọ̀n tọmọtọmọ. Ohun tó jìṣẹ́ jìyà kó jọ ó yá kò ní pòórá lójú rẹ tọmọtọmọ. Nọmba wà lọmọ rẹ nínú olórí rẹ tẹ̀mí mọ̀ nínú oṣù yìí. Orí ọmọ wọn ò ní gbàbọ̀dẹ̀. Ẹ̀yin aláboyún ẹ̀yẹ tọmọtọmọ o. Ẹ̀rí ọmọ wa kò ní bá wọn nínú bojì. Ẹ̀rí ẹ̀yin òbí kò ní bá yín ní sàré. Ó yá gba ìrànlọ́wọ́ látorí gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé wa. Ẹ ò tún rí ìnira mọ́ nínú ilé yìí o. Ẹ ò ní gbìn sí aṣálẹ̀ ilẹ̀ mọ́. Èso rere tó o gbìn yóò sọ èso rere jáde fún wa àtọmọ rẹ. Ọwọ́ alágbára kò ní pọ̀ ìwà àtọmọ rẹ lójú. Ṣé finú wọ inú lórúkọ Jésù ò ní jẹ iwọ? Ọ̀rọ̀ sínú díẹ̀ mọ́ mi lórúkọ Jésù wàá rárá dá tọmọtọmọ. Ibi tirẹ̀ ládá ilé ayé máa sàn án sówó àtọmọ. Ibi kò ní gbẹ̀ sí ayọ̀ lẹ́nu rẹ o. Kò ní wọ́wọ́mú fọmọ rẹ o. Olúwa yóò pọ̀nà ẹ̀sìn ayọ̀ hàn ìwà àtọmọ rẹ. Àdìtúláyà yóò ní fọmọ tú ọ sí o. Ọmọ rẹ máa débi gogoro tó ti gbọ́ ẹ̀sìn ayọ̀. Ọmọ rẹ máa jayé kọjá àlà. Iṣẹ́ rẹ ò ní dìṣẹ́ òdádì. Ayé ò ní fọmọ gbomijẹ́ lójú ẹnikẹ́ni wa. Àti ṣìpángẹ́lì ìrànlọ́wọ́ yẹ gbé wa fò kíákíá. Kò ní ta fọmọ rẹ korogodo. Gbàgbé pẹ̀gẹ̀pẹ̀gẹ̀ ọ̀rọ̀ ọmọ rẹ máa já sáyọ̀. Ìwọ̀nba tọ́dún yìí kú ò ní ríbi lórí àwọn ọmọ rẹ. O ò ní rogun ilà yìí lọ lórí ọmọ rẹ o. Ìbòjú kákúrò lórí iṣẹ́ rẹ yẹn. Ayé ò ní fọmọ rẹ dígun ogun. Agogo ọ̀fà ọlọ́run ò ní lù nílé yín o. Ọmọ rẹ ọmọ mi wọ̀n ní ṣe sábà bíbí. Ìṣe wa tọmọ rẹ ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. O ò ní fomi ṣẹ̀ ọ́ lọ́wọ́ nílé ọmọ rẹ o. Ayé ò ní fi gbá kígbá bomi fún ọ nílé ọmọ rẹ. Ojú ọdẹ ẹlẹ́nì ni ọmọ rẹ máa dà. Ayé ò ní gbé ògo ọmọ rẹ mì. Ògo ìgbẹ̀yìn ọmọ rẹ yóò pọ̀ ju tìṣáájú lọ. Ajínilẹ́sẹ̀ níbi iṣẹ́ rẹ Ọlọ́run máa le jìnà. O ò ní rí àdánwò tó jowó lọ lórí ọmọ o. Olúwa yóò ṣáájú rẹ lọ bí àwọn ọmọ Ísíráẹ̀lì. O ò ní pàdé àdánwò tó jo ẹ̀mí rẹ lọ tọmọtọmọ. O ò ní rí ìṣòro tó máa mú kó sọ̀rọ̀ dì sí ẹlẹ́dàá rẹ. Ògo ọmọ rẹ ò ní wo òkun. Olúwa yóò gbà á lọ́wọ́ ẹni tó lágbára lórí rẹ̀ yìí o. Lóní aṣílẹ̀kùn àánú fún àwọn ìran rẹ. Ọmọ rẹ ò ní rìnrìn àbámọ̀. Ìgbésẹ̀ ọmọ rẹ ò ní já sásán. Jẹ́dẹ́gbẹ́ ò ní gbiná nínú ilé yín o. Ayọ̀ tó nílò lórí ọmọ Olúwa yọ̀ǹda rẹ̀. Ká má rí ni Pọ́ọ̀lù wí ò ní ríbi lórí ọmọ.

0: ọmọ rẹ o o ni chọkọ lori ọmọ o ni wajọ dudu lori ọmọ ẹni oko ọmọ wa ni tẹ fun ọ ayo ni kari sori waju le rẹ ayo de ba ọ lori ọmọ wa layo lori ọmọ inu rẹ adun e pele lo ki o ko ni jele si ọ apata yeraye yo fa ye gba ni bi to teju o o ni ta fa sọmọ rẹ o ni to wo le boro ọmọ rẹ o mama iwo go ni da bebe baba won ni se wo si ọ ọmọ rẹ yo di orisun iranlọwọ fun gbogbo eniyan ọmọ rẹ o ni se saba bibi o jesu olawa engineer awon eri yen ti poju nle meji ni ko sare gbe si
1: iwo ye odun to koja ni biba ni mo wa ti mo lo ba mommy pe omo mi fe lo ti lo yinbo
2: so pada lo
1: o lo sir
2: ilu wo lo lo
1: uk sir
3: hallelujah
1: ibi bayi na ni mo wa lose to koja bi mo se dele bayi mo se an fokan gbadura na pe mi ko ti bimo layo atalafia
2: o bimo o bimo ilu wo lo ti bimo
1: uk ni sir
2: ibi na ti gbadura to ti lo
1: be ni
2: sir ibi lo tun ti gbadura to fi bimo
1: be ni sir
2: mo we wa mo mu ewo nu aran plane o lo toju omo nbe iya kan ton joko si be to ma npe ilorun alabi amo òun náà ti lọ Manchester lánàá.
3: Hallelujah.
2: Níṣe lójú kọ́kájú fún méjì ẹ̀kọ́kọ́ mọ̀ pọ́n ni mi ní. Ta lè léyìí? Girama olótùtù Manchester pọ̀. Ó ní ṣùgbọ́n òun ò lè wá lẹ́sìn. Ìhun máa máa fara mọ́. Ibẹ̀ dá jábúlé roko.
0: A fi gbé ẹ̀rí kejì sí i.
1: Bàbá wa ń bèèrè pé kí ni mo fẹ́, mo ní mo fẹ́ àdúrà, mo fẹ́ prayer. Wọ́n wá ní gbogbo ibi tó ti fẹ́ yẹ̀yẹ́ ni kí n lọ rí àánú gbà ń bẹ̀. Bí mo ṣe délé rọ̀lẹ́ ẹjọ́ yẹn, báwọn ọmọ mi ṣe ti ń wá ní kiri nìyẹn. Ìgbà tán wá rí mi, wọ́n wá ní mọ́mì mi kí ló dé, wọ́n náà jẹ gbèsè. Ẹ lọ ṣọ́ọ̀bù bíbó lẹ́wà. Mo ní mo kàn ń rìn kiri ni gbogbo ibi tílẹ̀ bá ṣú mi sí ni máa ń sùn sí. Wọ́n wá ní gbogbo àwọn ọmọ mi wá péjọ, wọ́n wá ń ké. Wọ́n wá fà mí mọ́ra. Wọ́n wá sọ pé gbogbo owó tí mo jẹ yẹn àwọn máa san. Wọ́n dẹ̀ san gbogbo owó yẹn pátá tí mi jẹ́ ní bọ́dì lówó. Mo jẹ ní 120, mo jẹ ní 60,000, mo jẹ ní 70,000. Mo lọ fi sẹ́ẹ̀tì ìyàwó, mo ṣáà ìyàwó yẹn káàkiri. Ṣùgbọ́n ń gbàtọ́ lọ́hùn tí bàbá pàṣẹ nírú ọ̀lẹ́jọ́ yẹn tí máa
2: tẹ́lẹ̀. Ẹnì kan gbọ́ mi, ó jẹ́ gbèsè. Yàrá lọ̀rọ̀ yìí bá àborí rìn. Ó kún gbèsè, ó já lójijì báyìí. Ọmọ san bí orírú ẹ̀rí. Àṣọ́jì ọmọ dùn. Mo láìka ẹ̀rí yẹn o. Ọmọ dẹ̀ bá ń san gbogbo ẹ̀.
0: Sunday service tó ń bọ̀ yìí special Sunday service ni. A pè ní ìsinṣẹ́ ìyanu àti anointing service. Nǹkan mẹ́ta ló máa ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday. Number one, gbogbo ènìyàn ni mo gbọ́dọ̀ anointing ní ọjọ́ Sunday pẹ̀lú òróró àánú. Number two, gbogbo ọmọ wẹ́wẹ́ náà ní kí n fún ní Indomie lọ́fẹ̀ẹ́ láti ṣèdìdí àdúrà. Number three, tó bá ti ń dẹnu ṣọ́ọ̀ṣì ẹ, ó mú ẹyọ kọ̀ọ̀kan ni àwọn ọjà yẹn yóò máa fún ẹ látòrí pẹpẹ lọ́fẹ̀ẹ́. Àìsàn ìsí agbára ní ìsí ọjọ́ Sunday yìí má jókòó sílé. Sọ fún mọ́mì, sọ fún dáàdì, sọ fún gbogbo ará àdúgbò rẹ. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà Logun State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Bíbélì wípé pọ́ùn ní ìrẹ́ bọ̀wọ̀ fún Olúwa. Gbogbo ènìyàn máa dá ọrẹ lórí ọmọ rẹ̀ lénìí àti lórí gbogbo àwọn iṣẹ́ wa gbogbo. Wọ́n kàn máa sọ wípé màá gbọ́ ẹ̀sìn ayọ̀ lóró kí n bá dọ́wọ́lé tọmọtọmọ. Wá jẹun ọmọ o. Ìsọjí ìlú Èkó ti dé tán. September 16 ló máa bẹ̀rẹ̀. Àìsàn ìsọjí yìí ó ní ṣe pẹ̀lú gbogbo 36 states tó wà ní Nàìjíríà. Kò sí sẹ́ẹ̀tì tó bá wọ gbọ́dọ̀ wà ní ìsọjí yìí. Ọ̀tún Ọ̀yọ́ Èkìtì Kaduna Ondo ibikíbi. A fẹ́ gbé ọ̀pá Mọ́sẹ̀ ró ní September 16 nílùú Èkó. Ọ̀pá Mọ́sẹ̀ òde lè bá àpáta kí omi má jáde. Ọ̀pá Mọ́sẹ̀ wọn gbọ́dọ̀ ná sí òkú kí òkú má pìyà. Ọ̀pá Mọ́sẹ̀ ò ní balẹ̀ kó má padà dí ẹjọ́ tí ń gbẹ́jọ́ ọ̀tá mi. Àṣẹ Ẹ̀dùmọ̀rẹ́ ní Jésù ló jẹ́ orí bẹ́ẹ̀. Ẹ̀sán ni mo fi mọ̀ wípé iṣẹ́ ìyanu abàmì ló fẹ́ ṣẹlẹ̀ ní ìsọjí yìí. Àwọn ìyanu tẹ́nìyàn máa fojú wò tí ó tún fẹnu wò. Ìtọ́ni tí ẹ̀mí mímọ́ fún wa lórí ìsọjí yẹn mo ti ń ṣiṣẹ́ lé lórí. Mọ́tù fún ẹnìyàn 20,000 àti òróró abiyanmọ fún ẹnìyàn 20,000. Gbogbo rẹ̀ náà dẹ̀ ní kí n pín ní ọ̀fẹ́ níbẹ̀. Tó o bá ti dé ìlú agẹ́gẹ́ gbogbo ènìyàn ló mọ àmọ́ open ground. Wàá jẹun ọmọ o. Evangelist yà palẹ̀ mọ́ gbogbo Bible wa. Nítorí mo fẹ́ lọ múra fún àdúrà orí afẹ́fẹ́ ti ọ̀la. Ọlọ́run bàbá alábìyàmọ́ o.
4: Ààyè ló wà.
5: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 303-434-7711. 14. Let us see 30 34 34 77 14. Fakeye Emmanuel lo ma gbe jade first bank.
0: Abiyamo, how ni ma bo jemo.
4: 89.3 FM, your preferred wholesome radio.
6: The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Lati ikone konga agbomogbe gerege lago mefa idajilu.

ojoojúmọ́. Àwọn kókó inú ìròyìn ló ń dé sétí gbọ̀yìn láti ìkànnì World Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tí ó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Ó dúpẹ́ lásán ni oníròyìn yìí. Ààrẹ Bọ́lá Tinubu ló ṣe ìpàdé pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ní ibùgbé ààrẹ ní Abuja. Alákòóso fún ìbáraẹnisọ̀rọ̀, ọgbọ́n àtinúdá àti ìlò ẹ̀rọ fún ọrọ̀ ajé ni Dókítà Bọ̀sún Tìjàní ló ṣe láláyé wípé ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún ẹ̀ka iléeṣẹ́ ìjọba láti rí òpó ìbáraẹnisọ̀rọ̀ 1,400 jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ààrẹ ló bu ẹnu àtẹ́ lu Àtíkù Abubakar látàrí pé ni òun yóò dá owó orí ìrànwọ́ lórí bẹntiró padà bí òun bá wọlé gẹ́gẹ́ bí ààrẹ ní ọdún 2027. Àjọ olómìnira elétò ìdìbò yìí INEC ló kéde wípé òun yóò jáwé sóbì lórí ètò ìdìbò ọdún tó ń bọ̀ ju ti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ. Àjọ tó ń gbani síṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nigeria Consultative Association ló rọ ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láti wá ṣàlàyé bí wọ́n ṣe ná 10,000,000,000 náírà owó tí wọ́n pín fún wọn gẹ́gẹ́ bí owó ìrànwọ́ ti orí bẹntiró. Yídé tí wọ́n fẹ́ kọ́ sórí ilẹ̀ onílẹ̀ tó lé ní 1,000 ní orílẹ̀-èdè Israeli náà ni ó ti bá àtakò pàdé láti ọwọ́ àwọn adarí ìletò. Àwọn kókó inú ìròyìn fún tí òrọ̀ òní kò ní ju báyìí lọ. Ẹ pàdé wa ní àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ ní 8:00 AM. Mo dúpẹ́ Ọlásánni ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bùkún fún yín.

0: mọ̀mọ̀ ni òwúrọ̀ òní ni gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé. Ìkànnì Wells Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ èyí tí ó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn náà láti ń kíra wa kú ojúmọ́. Pé ojúmọ́ tó mọ̀ wà lónìí ojúmọ́ eré ni, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú tó ń ta ìkú baálẹ̀ ọ̀rọ̀. Lágbára Ọlọ́run Ọba, mo kí wa lórúkọ olùdásílẹ̀ àwọn lọ́gàlọ́gà lẹ́ka kọ̀ọ̀kan amójú ẹ̀rọ fún sáà ta wàyí bàbá Henry náà ni ọlọ́wọ́ bọ́tìnì mi tí ń bá mi ń gbé sókè tí ń gbé sílẹ̀ tí ń jẹ́ lè mọ́ gbọ́ mi ketekete ní gbogbo ibi tẹ́ ti ń bọ̀ wá. Mo ṣèbá tótó ọba tótó, ọba tótó tí ó tó fún mi, ọba tí kò lákàwé, ọba tó ń ṣohun gbogbo lódù lódù, àkọ́dá ayé aṣẹ̀dá ọ̀run, ọba àǹbàtírí bàbà parí parí ọlá porogodo nínú ògo àlàfúnfúngbò ìjìnlẹ̀ ìfẹ́ ìṣáájú ohun gbogbo ìkẹ́yìn ohun gbogbo ọba tó ti wà káyó tó wà tí ó sì máa wà títí láéláé. Ẹ̀rù jẹ̀jẹ̀ ní ọlọ́run àwọn ọlọ́run ọba tí gbogbo ayé àtọ̀run ń wárìrì fún, ọba tí ìró rẹ̀ la gbogbo ayé já. Ìró rẹ̀ sàn ara, ìró rẹ̀ ó fa igi kédàrí ya, ìró rẹ̀ náà ló ṣẹ̀dá ohun gbogbo ọ̀rọ̀ gọjígòdì ọ̀run ti ń gbénu mi fọ̀hún. Ó fi ayé ṣe àpótí ìṣiṣẹ́ rẹ̀, ó fi ọ̀run ṣe ibùgbé, ọba tó kárí ohun gbogbo, ó borí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Àtó sinmilé, àtó farati, àtó gbọ́kànlé òkè ńlá tí kìí já ní ìkulẹ̀. Àṣírí ayé òun ọ̀run, ọba tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo, ọba tí kò sọ ohun tí ó ṣòro ṣe fún Ọlọ́run gbogbo ẹran ara. Ọba tó ṣí kọ́kọ́rọ́ ọjọ́ òní tí májẹ̀mú rò sí ilẹ̀ láéláé, májẹ̀mú tó sì bá ọjọ́ dá, májẹ̀mú náà sì wà títí láéláé, eléèmí tí kìí tán, eléèmí tí kìí ṣe. Ọba tí gbogbo ayé tí wọ́n ń júbà ní èdè gbogbo wọn náà ni wọ́n ń júbà rẹ̀, àwọn ọ̀run júbà rẹ̀. Èmi náà lóòrò òní torí ìwọ ló ń gbénu mi ń fọhùn tó sì fún mi lórí ọ̀fẹ́ láti tún wà láàyè lónìí. Olórin ni àwọn alàyè ni ó máa yìnyàn. Bàbá mo dúpẹ́ pé mo jẹ́ ọ̀kan nínú wọn. Èmi dúpẹ́ o pé mo jẹ́ ọ̀kan nínú àwọn alàyè lóòrò òní. Báwọn áńgẹ́lì àti àwọn àgbàgbà mẹ́rìndínlógún tó ń ṣe adé wọn tó ń júbà rẹ̀ torí mímọ́ ni ọ́ Ọlọ́run, títóbi ni ọ́ Ọlọ́run. Èmi náà mo wólẹ̀ látinú ọkàn mi wá. Mo ní mímọ́, mímọ́ sí ọ Olúwa Ọlọ́run ọba Olódùmarè tí ó fún mi ní orúkọ. Mo dúpẹ́ ọlá san ni Golden Voice on Radio lórúkọ tèmi. Ẹ káàbọ̀ sí àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ́ èyí tí ń dé sétí gbọ̀yìn láti kan ní Wells Radio 89.3 FM ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ èyí tí Lédo amúhakalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn Adàbíòkè tí a ò lè ṣí nídìí torí àpáta ayérayé náà ló gbé wa ró. Náà ni àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ́ níbi tá a sì ń wo àwọn kókó onúwèé ìròyìn ilẹ̀ wa lọ́kọ̀ọ̀kan ìjèjì tá a sì ń pẹ̀kẹ́lu pẹ̀lú àǹfààní Ọlọ́run, orí ọ̀fẹ́ Ọlọ́run àti àǹfààní pé a ní ọ̀jìnì nínú kúlu pẹ̀lú wa ti ń bá wa pẹ̀kẹ́lu. Mo ti kó àwọn ìwé ìròyìn ilẹ̀ wa jọ, mo ti ṣa gbogbo ẹ̀jọ́ lónìí, èyí sì mọ ìmọ̀ dakọ̀ rẹ̀ lẹ́yọ kankan. Mo bọ́ sínú ìwé ìròyìn The Cable, inú rẹ̀ ní ti bẹ̀rẹ̀, wọ́n ní ìdá 1.3% eléyìí tó já sí $135 náà ni wọ́n ti fi dá iṣẹ́ sílẹ̀ láti òkèrè ní igun kejì tó wọ orílẹ̀-èdè Nàìjíríà láàrin àkọ́kọ́ náà ni wọ́n ti fi ìdá owó báyìí. Wọ́n ti fi dá iṣẹ́ sílẹ̀ láti ilẹ̀ òkèrè bí ọ̀jìnì tó ń bẹ láàrin wa bá ń sọ ìmọ̀ye yín. Mo bọ́ sínú ìwé ìròyìn Guardian lónìí, Atiku kéde wípé òun yóò tẹ̀lé ìlànà owó ìrànwọ́ lórí epo gẹ́gẹ́ bí ààrẹ. Atiku ti sọ̀rọ̀. Ìyún olùdíje fún ipò ààrẹ inú ẹgbẹ́ òṣèlú APC ìyún African Democratic Congress náà ló ti ní bí òun bá láǹfààní láti wọlé gẹ́gẹ́ bí ààrẹ. Òun ó tẹ̀lé ìlànà owó ìrànwọ́ lórí epo àbí òun ó da owó ìrànwọ́ lórí epo padà àmọ́ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ó bọ́ sínú ìwé ìròyìn Punch tán ní ìjọba àpapọ̀ koni kede kule kule ewo ti a lo ya ni ilu Abu Dhabi. Alakoso fun eto isuna iyan Taiwo Oyedele lo so be. Se mo gbogbo ala nparu won yawo won yawo won yawo. Won ba ti ni to. Awon oni kede kule kule owo ta won ya o ni ilu Abu Dhabi o. Se mo pa yawo bayi ni. Awon oni kede kule kule re. Idi ti won se ni kede kule kule re. Bo ba se je e mo gbo bi agbeyewo iyan agbo magbe tin lo. Mo si wa ninu iwe iroyin Punch. Ni ele ti jade ton ni eje atiku lati da owo iranwo lori epo pada o fi han wi pe ko mo nkan kan nipa isejoba ko mo nkan kan npa isejoba ni Are Bola Tinubu na lo so be o won ni eni to lohun o de owo iranwo lori epo pada ko mo nkan kan nipa isejoba ni bo wa mo yo mo e mo gbo mo bo sinu we ere iroyin Daily Post lati lele yi atiku na lo soro emi ni mo ta Obasanjo lolobo lori abere eku ti won fe gun ni akoko ti o wa ni ewon emi ni mo ta Obasanjo lolobo lori abere eku ti won fe gun ni akoko ti o wa ni ewon atiku lo so be amo bo ba si on lo ta Obasanjo lolobo Obasanjo na lo mo si nso orisirisi npa re e mo gbo bi agbeyewo iyan agbo magbe ti nte waju mo bo sinu wero yin Naira Metrics oni orilede Nigeria lo na 4.14 bi trillion bi naira ni 4.14 trillion naira iyun ni lori gbese na ni won ti na won si lo fun idagba soke e mo gbo lekun rere oni epo robi ti orilede Nigeria yo ma pese yo bo si agba million kan le pese meje pelu bi ajo NESG se pe fun igbaye gbadun awon omo ilu inu iwe iroyin Naira Metrics lele wa won ni epo robi ti orilede Nigeria o mo pese yo mo lo si bi agba million kan o le pese meji yin 1.7 million won ni ko le wa fun igbaye gbadun wa na ni nta n gbadura fun na nu mo bo sinu iwe iroyin Business Day won ni owo simanti lo mo ti gbenu soke jojo inu wero yin punch na mo ti lele tan ni ile ise asobode eka ti apapa apapa leko na mo lawon ti pa billion 28.1 naira oyin 28.1 billion naira ni ojo kan soso owo le idegbengbe owo re inu wero yin punch na mo ti lele tan ni Dangote koni le gbe ebu ifopo re kale ti owo epo bentiro ba je 200 naira ta lo se le Taiwo Oyedele lo so be won ni ka ni iye ta ra jala owo bentiro ka ni 200 naira ni pe ka lo wale ni Dangote oni le gbe ebu ifopo re koni le gbe kale e mo gbo bo se nlo ni agbeyawo iyan agbo magbe lo ro ni le kan si Wells Radio 893 FM na le ngbo ikani kanga agbo magbe to kale si opopona Alaafin Avenue Loluyole Estate ni ilu Ibadan mo dupe Olasan ni Golden Voice on Radio den ni pede lowo lowo aku ojumo
1: aku ojumo atokun aku ojumo eyan rale ore yin ololufe yin olale kan sanre lo nke yin la ore yin
0: e seun
1: ejo atokun o gba won bere te awon kan te ko wa yi gbo lo da ṣùgbọ́n wù mí ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìtẹ̀fi parí yẹn
0: òun gan mo fẹ́ fi bẹ̀rẹ̀ torí epo yìí gangan ló ń bá wo ló ń fa gbogbo sẹ́yìn tí o mọ falapo falẹsẹ̀ falórí ẹyin o epo bẹntiró yìí náà ni ní fa gbogbo wa báyìí bẹ́ẹ̀ tó léyàn méjì báyìí bẹ́ẹ̀ ra rú lọ́wọ́ yọ onírú epo wọn owó tá a fi ń gé gan kò sí nǹkan náà wọn ṣàṣọ fún yín pépo wọn ni inú ìwé ìròyìn Punch lélẹ̀ ti wà tán ni Dangote Dangote ko ni le gbe ebu ifopo re kale ti owo epo bentiro ba je 200 naira ingba naira Taiwo Oyedele lo so be
1: e se ba se nbere to toni kolon drapo mo ko ma ba wa lo
0: amen
1: ka ma si so
0: amen
1: ka won tun gba na ma de si gbo
0: amen
1: ta lo nje Taiwo Oyedele gan to nje Taiwo Oyedele ni alakoso fun eto oro aje ni orilede Nigeria inu wo yete mi ọ̀rọ̀ àwọn ọmọkùnrin mẹ́kọ̀ọ́ gbá lóde sọ ọ̀rọ̀ tí ó fẹsẹ̀ wà lẹ́nu agbóhùn àkáyè lo so ma de shala ifun
0: ma rora binu
1: ti ijoba ba nse nkan ti kini yen ba ti han wi pe kini yen o ni re yi te fi ma paro te fi ma boruko molebi yin je eh se kuku so wi pe e ti kuna pe kan o ye yin yi te fi ma paro lati wa ma da evu se amo du lokan pe nkan le lai da mo Nigeria sokuso oro poru ni yen ko ye ko ribe gbogbo enu mo fi so wi pe ni igba ti Dangote bere bu ifopo e bi a fe si nkan to pe ni ebu ifopo Nigeria o owo petrol gan ti esun 100 naira
0: so ti bere bu ifopo e ti pe
1: 2014 ni won bere ise lori e
0: o ti bere ise lori akoto di pare wole
1: ah ki je to ti ma bo jade o so ba ti o ko ah 2014 na ti bere na ti nko bo ti o ba ni afojusun pe owo to ma fi pa sa tori bo nba tan tan be ti 200 naira e ti se nkan ti o da e ti sun epo lo soke e ti ba naira je ti si rugu e be de so pe o ah koju osun won e foriji wa o e di bo fun wa turu ba sasise o bi ata ba de bele le nke ju bi an kan le se se o ka ni yen le so ni a le ma bu yin e ba fe tele yin tele yin sugbe wa hun iro to jina so to wi pe ka ni 200 naira gan to iye to pe ko ti e sun mo iye ti Dangote te bo wa be Dangote fe bere 97 naira ta bo na
0: ti Dangote ti bere pe ohun o ko won o ko e bu fo
1: 97 naira
0: a je ko ngo ti lafoju sun
1: ti o ba lafoju sa tori bo ni 97 naira 100 naira ni iye ti won ta petrol Nigeria ki se gbeso da won ebu fo gbeso awon to nbe wole o ni ta gbangba lori city 97 naira tan tan gba yen dan ku de lo fe tori bo gbe to lo fe tori bo yen o ti ri ona fun lati ri ire ti eje ni nisin ki 100 naira
0: o mo pe ko mo ta ni 40 naira
1: won
0: o rere ounje o
1: ki se 90 ki se 97 naira mo ki se 100 mo ki se 110 ki se 120 ki se 200 mo 1250 lan re po la re ba le wa so won won lenu pe ka ni 200 naira ni ko ni tori bo lati lo fe se so ku so oro niyan e ma ma fi ro ma fi ma paran yin le se be be ma fi mo ke fi ma gbera yin leyin mo e soro sibi toro wa e ka soro lori bi ti oro gogan wa e mo nso la ro yi 2014 ti Dangote bere se lori refinery ye 97 naira le bo koda leyin gba yen gan gba se fe se election gba yen Jonathan gbe lo si 87 naira Dangote ofi yen so pe mo fe da wo se duro lori
0: ise
1: lo ni perewu ni e wa du koko mo wa pe ka ni 200 naira ki la fa ni ebu sopo yen gan fun Nigeria le ni ata won Nigeria le ni ba
0: e je nso bo se so won ni wi pe bi won ba gbe pe bi won ba yo subsidy in wi pe o je n to se pataki fun ile ise ebu fopo aladani ko le fese wale
1: anise ni igba ti Dangote bere refinery ye subsidy wa Nigeria se bi are ana Muhammadu Buhari ohun lo si ibe yen ohun lo si
0: ebu fopo Dangote
1: be ni ko to lo kire se oni kan are lati iwo orun ile adulawo to ba n be lojo yen won de mefa bẹ̀nẹ̀ ni o tó gò ní o wá gbogbo ọmọ pátá ló wà ń bẹ̀ lọ́jọ́ yẹn Muhammadu Buhari ló ṣe kó tó lọ Buhari dẹ̀ sọ subsidy tó fi lọ ni níjọ́ tí Buhari kúrò lórí ipò 185 naira ní owó epo
0: ta tún pariwo ń gbà náà
1: a ní 185 naira ní Buhari fi epo sílẹ̀ ẹ tó bá ní rọ̀gbọ́n pa kó pè wọlé kó já mi
0: ẹ
1: wá ń sọ sí báyìí wípé ká ní 200 naira ní pé kò lè work ọ̀rọ̀ ọ̀rọ̀ láti da nǹkan orúkọ àwọn èèyàn lójú kò sí bí náà ṣe ní bíyàn pápá tó wá jẹ pé rọlẹ ń parí kálẹ ṣé bó jẹ kẹyẹ ṣe níṣẹ máa parọ kiri ibi ilé báyìí aláfiṣe ni ẹ má fi ọrọ gbé torí tẹ bá ń parọ àwọn kan mọ òótọ ọrọ wọn á dẹ já yín tán bá já yín á bẹrẹ sí ní pípẹ ẹ máa ṣẹjú bẹ bọnú kejì ẹ kúkú so òótọ ọrọ káyọ mọ pé ọbùn ni wá o ẹ daṣọ oró wa o á daṣọ oró yín nígbà tí a fi rọ gbé wa ní mógún yẹn ẹ pè wá lédè rìnrìn ẹ pè wá wéèrè ní ìwòye tèmi mi ò dẹ lè fara wọ́rù kọ̀ọ̀kan yẹn tẹ bá gbé àwọn àtàpàdà fún yín bó ṣe gbóná fẹlifẹli ni.
0: Ẹ má bínú. E ja bo soro epo robi yi na mo rele nu wero yi naira metrics won ni epo robi ti orilede Nigeria yo mo pese yo bo si agba million kan mo le pese meje pelu bi ajo NESG won se pe fun igbaye gbadun awon omo ilu
1: ese orisirisi nkan lo nsele ni Nigeria mo so fun wa sin wi pe awon fe sun owo ipo ti Nigeria pese ma fe sun soki alakoko mo soro ilan ma tutu so leni kan tu ye mi wo na bi odun 12 metala seyin Nigeria n se 2.3 million barrels lojojumo
0: 2.3 odun melo seyin
1: 12 se metala seyin 2.3 million barrels in Nigeria n se lojojumo sugbon ni isin yi bayi won le a se to iye beyan rara koko oro ni pe ibo ni awon nkan to fi nse ibo to fi lo si $2.3 million be so se oluwe ri gbeje ninu omi ni abi bawo oluwe
0: ejo ebu fopo wa tan soro yi na to yo si se to ti dagun le se mo lo nse awon ipo
1: ngba no oto ni ebu ebu fopo lo nse ipo ro bi di ipo benturo nkan kan be ati wa jade le mi so lati ninu le awon nkan ta fi wa jade lati ninu le ma yen se eye ti saje loju orun ni abi oluwe ri gbe mi lati le ko ye mi on la fait son 1.7 by ok NESG Nigeria Economic Summit Group awon lo wa so wi pe en gbe soke kan ni koko gangan ni pe ki lo fe je ipin ati anfani awon mo orile ede nkan temi gangan de fe mo niyan o pe ti mo ti nso pe nkan to ma se emi lanfani ni pe ba se ma so kini di ohun itunu ohun itura ohun idera fa awon Nigeria NESG so bayi pe ele fe sun soke idi to si jawale ko ye mi te si lo jawale ko ye mi be fe se sun soke e yen laso gogo ko lo ma di ohun sudan ba ye se ma derun fa awon Nigeria ti wa fi ri owo hori iyen lo ye ki ijoba ma gbe si wa ni waju ki soro wi pe a fe sun soke a sun soke ki lanfani yen fun mi ki lanfani fa awon Nigeria bawo lowo nje se ma wale bawo lowo epo se ma wale bawo lowo ile se ma wale bawo lowo osu se ma fi le se o se ma fi se nkan gidi Nigeria bayi iru lasan bayi golu ni anamo bayi bere gbogi oloro ni
0: gbogbo nkan lo ti
1: gari ke se aye bra kan ma ni pe nkan je to jina lo mu gari gari gan lo nje bayi
0: gari lo nje bayi o
1: sa nkan ti eri mu ni
0: kolon
1: sha nu nkan temi n bere fun niyan mo duro ti NESG lori oro yi mo oro won oro ati temi o duro segbe ara won e ko le ma so pe ijoba n pawo ise ijoba kan ni lati pawo sugbon se ni laanu pe nkan ti ijoba ile yi n pariwo kiri ni pe ati pawo ewo te pa yen igbo le gbe si ki lanfani e fawon omo ilu e je ka awon omo ilu je modomodun nu owo te pa yen owo won ni ena le won lori koko be niyen isoro pe kini kan yo ni tumo se mi o
0: ise se ijoba ni lati pawo
1: be ni ijoba o wonu ikowo abi nkan be yen lati lo jire lati lo pawo ijoba n se nkan fun igbaye gbadun awon omo ilu iyato to wa laarin ijoba public corporation ati private enterprise ni yen aladani to ba bi mo se ma so Dangote iso re wa ko wo be tori olohun o be tori apo ara ni ijoba lo n se ise tori anfani awon omo ilu sugbon ile fi soro wi pe anfani da ti je re o lori eka bye amoru kan ti ri yato bi se ti yato won so yen kan to kan so fun wa ni pe owo ti po si bo se n po si lapo ijoba lo won dinku lapo awon omo ilu tax okay tete owo epo o gbenu soke se mo mo bi de se ba nso ri sinaji ati pa lori epo ki se kekere ni nkan bi osu melo kan seyin benchmark iwa fun epo robi be iye ta gbokan le pe a ma pa lori epo lodun yi o ko $65 laaro imu se n ba yin soro baye epo gbenu le o fe wo $94 ni ba se soro iyen ni bi $30 extra gara lo ti wa lori e lori agba kankan a de ri na ijoba de so fun abowo ti wole wo ti ki ibi le kowo yen si
0: owo ti wole
1: owo yato si owo ton pa lati e ka iporobi tax ti lo soke re kere ke comme mo so le mo so ni ose to lo abi kan ren oui shiri shi tax o ti lo sibi lo po meta company gains tax 30% ni kan ni company no ni kan ni company na ba se ni ara on ko te mi so ni won nilu awon kan bi le bayi nkan te fowo yen se ni owo to to ati owo to ye lo ye ke ma salaye fa awon mo ilu ke se be ke ma so fun ti ijoba to ba so pe owo ti po owo ti po ti po ni iwe temi o fi nlo o fi yan awon loju ni pe ati gbe owo lowo yin ki le fe se si nkan to ye ko fi tele ni pe serele serele serele nkan ta fowo yin se niyan die da gba lowo yin e wo nkan ta bu ata fi se
0: on so na
1: abi ri yo olohun onabo Lagos Calabar ninu iwe temi mo ti mi fe yo eleyi so mo fe so ni blan blan blan ti joba mi ba de o ye kan wu ona yen lati water corporation to fi wo Eko Atlantic
0: ki alode won ya won
1: ba gbo temi se aloye kan wu ton ba wu ton wa se ba gbe ona si le ojo Nigeria ni master plan sasha ni nkan te se fe se Nigeria le ni we ti o ti sinu master plan Nigeria lo to ati lododo titi yen wa ona master plan Nigeria sidon titi ti won file fun ojo waju bi Nigeria wa ti da tan ni
0: tori ti
1: tori titi kan wa legbe so je be ise ti to wa legbe yen nse lo na ma se bi pe titi meji lo sibi kan na Eko ni meji ti bere o de jan lo si cross river se mo lati olowo sale Nigeria lati iwo orun west Eko lo pari si mi baye layin Eko e wo kutonu niyan ni apa ila orun lohun cross river lo pari si lati cross river e wo Cameroon niyan so wa ni be kititi kan ba ni sale mejeji ko fi ja mora won ikan ti wa lati won pe ni east west road Eko lo ti bere o de pari si cross river e wa lo gbe mi didi na legbe na to be fe bi company fun ile ise ore yin giba chaguri ta le go fe no ara so be mule on pam pam ni e wa fi mo nbe ninu master plan water corporation ona yen ti bere leave victoria island leko e wa mu lo si ile ise ara yin ati pelu chaguri Eko Atlantic e wa lo bere lati be e wa nbe jade ni billion to je pe owo ta be se billion kan ninu iwoye temi o le o ye ko koja billion 20 e ko fi koja kilometa 20 to fi se kilometa kan
0: ona to yato na fe se
1: be yo ju samo na fe gbe si en ni kele de ma lo
0: mi so la le concern ni mo ri pe nu tin bi yin la re
1: mi si fe no o fe da nu billion ni sugar
0: e yin fe kinu obin ẹni kì í ṣe iṣẹ́ ìjọba láti mọ pawó ṣùgbọ́n pawó náà bó láti ṣèjọba mú wa fẹ́ bọ́ sínú ìwé ìròyìn punch wọn ní iléeṣẹ́ aṣọ́bodè ẹ̀ka ti àpapọ̀ àlọ́ ti pa 28.1 billion naira ní ọjọ́
1: kan ṣoṣo
0: pawó.
1: Bọ̀m̀bọ̀ lóòótọ́ àti lódodo ibi tó ti ń pawó jù náà nìyẹn ìyẹn customs ṣe mọ àwọn nǹkan tó bá dé láti orí omi àpapọ̀ náà sábà dé sí yàtọ̀ sí ti ń kan àpapọ̀ ló ṣiṣẹ́ jù ní ìṣirò yẹn bẹ́yẹn 28.1 tẹ bá lè pa 28.1 billion lọ́jọ́ kan láti àpapá nìkan tẹ bá fi máa ṣí gbogbo ibi tó kù ṣe gbogbo airport international airport custom náà pawó láti ibẹ̀ àwọn gbogbo seaport pátápátá custom pawó láti ibẹ̀ kódà land border custom pawó láti ibẹ̀ lóòótọ́ mo ṣe sọ òun nìkan ló pawó jù fún yín o dẹ̀fún 28 billion lọ́jọ́ kan pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ yẹn tó yẹ yọ kan nínú bíi 20 tẹ ní tó bá lè fún yín ní 28.1 billion tẹ̀lẹ̀ jẹ́ 28.1 billion láti ibẹ̀ káàtì ẹ̀ wá gbà pé àwọn tó kù yẹn o wọ́n ti ẹ̀ wá ṣe ju 22 lọ lọ́jọ́mọ́ kan tẹyọ kan nínú ogun wà lè fún 21 billion torí nǹkan tó fi ń ṣe efficiency lábẹ́ ìjọba yìí ni pé ìmúpawójú bá àti ẹ̀mọ́ tó wù ọ̀hún wọ̀ ẹ̀wọ̀ ẹ̀ka wa pin kárí káwọn náà wà tuntun pẹ̀lọpọ̀lọ tí wa tí ẹ̀yọ kan nínú bí ogun bá lè fún yìí ní 28.1 billion kò sí nǹkan tó kàn tó kù má lè fún yìí 22 billion ìyẹn bẹ́yẹn ni pé ó yẹ kí ilé iṣẹ́ aṣọ́bodè kọ́ lè pàpà 50 billion lójúmọ́ gbogbo wọn ìyẹn bẹ́yẹn ní oṣù kan 1.5 trillion nìyẹn torí 50 times 10 500 times 20 1 trillion ẹ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ yẹn ẹ fi 10 tó kù lé 500 o je 1.5 trillion se customs n be 1.5 trillion lo si fac lo soso
0: no ibo la won wa gbe lo
1: won ti ro elewo of custom 200 billion 300 billion 400 billion ma se man be wa ni mi gbe 500 billion
0: ibo yoku wa n bo le si
1: mbi mi
0: ah
1: mbi mi
0: ta mo fe ti gbowo nikan ni pa pa wo wole
1: oro ton so yi se en to ba ni gbe la gbe nkan ti mo gbe kale yi o mu la ka ilo eh ko ba le pa 28.1 billion
0: lojo kan
1: soso ko sing mo fe bukere yanyan lo ni kin so ma to ko pa 28 billion
0: ta ba gba jogan so ya yawo mo
1: ki la fe yawo se saju eni
0: ipinle kan mo nu
1: ipinle no ile ise ijoba ko ile ise kan ile ise kan
0: ile ise kan ta ba pa awon ile ise mi ti tun pawo wole
1: e ma ti je ka lo sori ibe ka lori customs ni kan oro temi gan so gan o nta ko la kai ṣùgbọ́n tó máa pè mí ló mú gọ̀ lórí ẹ̀gbọ́n fara wọn pé tí ẹyọ kan bá lè pa 28.1 billion kò sí nǹkan tó kíkà tó kọ pa 22 billion mo bù kéré mo tù yẹ lára ẹ̀ tẹ bá ṣe ìṣirò yẹn ó yẹ kí customs máa gbé ó kéré tán ṣe lè fún mi ní ìṣẹ́jú mélòó kankan sí àìfowó tí customs gbé wá ní
0: ẹwọ. àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ náà ní ń dé ṣe ti gbọ́ yín ní kan ní wells radio 89.3 fm ibi tá a ti ń gbé àwọn kókó inú ìwé ìròyìn ilé wa wò ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì tó sì pé bá a ti ń gbé e wò náà ni pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ọba àti àwọn jìnnìta nínú kùlù òun bá wàá pẹ̀ kẹlù kó lè yá ọmọ orílẹ̀-èdè nàìjíríà torí ẹ̀yin èmi tẹ́ ń gbọ́ wa ń lé ẹ̀bá ń gbọ́ 28.1 billion naira owó tá a pa wọlé ẹ lè mọ wò pé bó ló ṣe jẹ́ nítorí ẹ̀ náà ni a ṣe mọ́ ń ṣàlàyé rẹ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ̀ tí mo ń wáyé láti ọjọ́ ajé sí ọjọ́ jímọ̀ friday tó sì pọn mọ́ ń bá wa pẹ̀ kẹlù ìròyìn tá a sì mú lọ́wọ́lọ́wọ́ tá ń pẹ̀ kẹlù náà ni owó tán la pa wọlé inú ìwé ìròyìn the punch ló wà wọ́n ní ilé iṣẹ́ aṣọ́bodè ẹ̀ka ti àpapá ló pa 28.1 billion naira ní ọjọ́ kan ṣoṣo òun náà mi sọládé kan san ní ṣàlàyé lọ́wọ́lọ́wọ́ ìpè àpawọlé nígbà tí wọ́n fẹ́ bá wa wòye tí kọ́sítọ́ọ̀mù yún ilé iṣẹ́ aṣọ́bodè tí wọ́n pa wọlé wọ́n ní bá a bá gbé e sẹ́gbẹ́ ara wọn bíyàn bá pa 28.1 billion naira lọ́jọ́ kan ṣoṣo ẹ wá sí ọjọ́ mélòó ní bẹ́nu oṣù míì ọjọ́ mẹ́ẹ̀ẹ́ ọgbọ̀n ọjọ́ ni oṣù míì ọ̀kánlélọ́gbọ̀n ni ọgọ́sì yìí ta ti wọ́n nǹkan náà òní ọgọ́sì yìí bàbá wá tí ò rẹ̀ kéèyàn tẹ̀ wá sọ pé ọjọ́ kan ṣoṣo 21.1 billion naira ọ̀pá wọlé lọ́jọ́ kan ṣoṣo kẹ́ ẹ wá sí i lọ́nà ọgbọ̀n ẹ̀rí pé dẹ̀gbẹ̀gbẹ̀ owó rè é ìbéèrè tá a béèrè kó tó di pé wọn fẹ bá wa yẹ wò kan lè ṣàlàyé à ń kúkú fún ni wa ni pé pẹlú owó tá n pa wọlé yìí bàbá tún mú àwọn iléeṣẹ ìjọba míì ti ń pawó wọlé ṣáà nílò láti mọ yá owó lórílẹèdè nàìjíríà in tó jẹ béèrè béèrè náà ni pé mo fẹ bọ sí orí kókó míì.
1: Ẹ máa wọ kókó mi, mo ti ṣí wẹ́bsáìtì Ministry of Finance, ó sì ń ṣí lọ́wọ́ báyìí.
0: Ní wọ́n gbà tẹ́ ń wò lọ́wọ́ ẹjọ́ bọ́ sínú ìwé ìròyìn nairametrics ló ní orílẹ̀-èdè nàìjíríà ló mọ̀ ti ná 4.14 yìí bí mílíọ̀nù ni bí tírílíọ̀nù náírà lórí gbèsè ó tayọ iye tí a ná lórí iṣẹ́ ìdàgbàsókè 4.14 trillion naira náà ni wọ́n là ná o lórí gbèsè tó sì tayọ iye tí a ná lórí iṣẹ́ ìdàgbàsókè béèyàn bá ń ṣòwò tó ṣe pé owó tí fi ń ṣòwò owó tí gbèsè owó tó ń yá fi ṣòwò ó ti pọ̀ jèrè lọ ẹ̀ dákun.
1: Bí wẹ́bsáìtì wọ́n ṣe ń ṣí kí n máa tẹnu bọ ọ̀rọ̀ yìí lọ.
0: Bó o la ṣe ṣe.
1: Ẹ ṣe àtọkàn. Wọ́n ní wípé owó tẹ sọ yẹn 4.14 trillion ni pé kì í ṣe pé òun náà fi san gbèsè o. Wọ́n ní wípé owó tán fi san gbèsè ó ti fi 4.14 trillion lé owó tí wọ́n ná lórí iṣẹ́ àkànṣe láàárín 2023-2025.
0: Ẹ bá wa tú wẹ́lẹ́wẹ́lẹ́.
1: Gbogbo iṣẹ́ àkànṣe tẹ́lẹ̀ àwọn infrastructure ki se titi nikan o
0: mo carry gbogbo ise akanse
1: gbogbo nkan ti won tun se airport ni o koda to fi mo hospital to fi ara hospital ara infrastructure na ni with him airport ni o seaport ni gbogbo wa wata owo ti won ti na le lori to ba mo ni iye kan iye ti won ti fi ro gbese san leyin bo se yin ya gbese tun san na ya gbese tan san iye o ti fi 4.14 trillion le
0: ha
1: se bari ti nigeria ba pa 100 naira le ni bayi 34 naira ba se pa owo to yi o
0: ah
1: ba se pa owo to yi o 34 naira ni o fi san gbese ni
0: eja se bayi ka so pa pa 50 naira 50 naira
1: bene
0: se bi 34 naira be le wa fi san
1: 17 naira lo ma je yen ninu 100
0: 100
1: I feel 34 naira san gbese
0: o
1: ma so fun wan
0: sin
1: e ma gbo o ma so fun wan sin pe eh nigba aye buhari eh oju be yen lo o se kini kan kini kan kini kan sugbon won oran ti so fun wa pe nigba aye buhari won fingun mo wa lorun lori tax bi ile yi 2023 ti buhari so osu marun be la san gbodo ti nigeria san lori tax oju 12.3 trillion lo sugbon ni isin yi baye to fi de july la san at 27.1 trillion.
0: Ah.
1: Se bo ti le ni times 2. O ti le times 2.
0: Gbogbo ni oke.
1: O ti le osu meje niyan o. E bi se de osu meji la. Se bo owo ti po la revenue ti lagbara gidigidi.
0: Ojuru gogo.
1: Iye ta san ta fi san bese le ni bayi o ti ju e ti gba fi san bese lo. Fa se iye percent to je ninu total revenue country yo to ninu owo to le de pa le yato sira won. Sugbon te ba gbe owo yan se gbe ara won o ti gbe ti Buhari mi rekereke. Sowa e kuri be e koya ka mu eleyi wo ti o se owo kan ton lo ya ni first abu dhabi bank leyin ka se ba wo ti atiku ati tunubu ton ti ton soro sira won
0: emi ti e fe bo si
1: ti first abu dhabi bank
0: e ja mu ti abu dhabi ton la ti lo yawo inu we iroyin punch lo wa ijoba apapo ko ni kede kule kule owo ti a lo ya ni ilu abu dhabi
1: e se
0: alakoso fun eto isuna taiwo oyedede o so be
1: mo ti soro lori kini yen re ninu okulu yin yi to de je wi pe nkan ti o ni agbara ni won lo yawo Abu Dhabi sugbon ona ti won gba yawo papa julo fun orilede kon ni won gba yawo yen o ona ti won gba yawo yen jo ona ti aladani gba yawo bene collateral based financing ni itumọ nkan ti mo so yen ni wi pe a ma fi ohun ni orilede wa ma fi dogo ta gbiyan sile wi pe e ma sakoso e koda iye ti a ba fe ya ke ba le mo bi ti kini lagbara de o nkan ta ma gbe duro sile yen fun won yen ni akoko ti gbese yen fi wale awa kola ni awon loni
0: ah
1: awon lo a ma se akoso e awon lo de ma ma pa owo e to wo e ba ti wa pe oju owo ati ere won ta pada fun
0: ah iro o
1: bo se ri gele niyan e ma do ati bade ori $5 billion ni iye ti ajo so e gbadun mi to
0: a ngbo yin
1: $5 billion yen o ko wa ni je iye ti value nkan ta ma fun won ma je value nkan ta ma fun won ma la je 133% iye ta fe gba
0: ti lo de
1: iyen ni pe fun alaye ni kikun ka ni pe a fe ya $10 billion bayi a ma fun won ni nkan ti iye e je $13.3 billion
0: kilo de
1: bo se wa je $5 billion fe gba yi a ma fun won ni nkan ti iye e je bi $6.7 billion ti ma ma se akoso e loruko orilede Nigeria sugbon awon lo ma gba odumodun ori e
0: iro o
1: bo se ri gele mo so fun yen won wa so fun ala keda wa awon bi ti kini yi burude World Bank to je be ninu iwe ti mi gamo iso re wa ha go so Nigeria mo kan ten se o
0: awon loyin won ni awa ya wa awon lo ti so pe
1: iye won ni e mo kan ten se o ah ni e ma ya owo sugbon te fe ya owo e mo kan ten se o owo ile ile lo ya yi owo to lewu ni o interest ye owo ko gan pa ti interest ba fo soke ni Abu Dhabi o ma affect ye to ba loke loke to ba loke
0: se ko duro lori kan
1: iyen ni elebe kan to ba sele fun di kan bi di o miran ti e ba rowo yen san e gbagbe ile ise yin o gba ke so fun wa be ke de ma wo ile ise kan wa to n pese ina enikan lo ni tetele o ta fe nikan iyen issue bond 40 billion ko rowo san turu e ba fi le sele si Nigeria e gbagbe ile ise yen niyan oro wa dori wi pe ke ni awon le ise ti eke pada sori ti customs yen ka to pade ile yi o ti shitan sugbon awon gan ti wa gban bayi won ko ye ti customs gbe wa mo tele tele o de ma so ye ti le ise kankan gbe wa sugbon mo ye so ninu alaye mi o o ye ki customs nikan gbe 1.5 trillion wa o kere tan ah ti
0: se lososu abi lodun
1: lososu ah ti gbe awon degbembe NNPC NUPRC NRS wole o sugbon NMDPR wa nbe o gbogbo NLNG ko se ka
0: gbogbo
1: awon authority gbogbo awon to pa wo to gbo rekereke po rekereke o sugbon ni pe ka mo kan na ni pe to wole ka kuro nbe mo paro fun wa oyan dada ni won ba wa so wa dada ni
0: won ba wa fi pamu
1: ka wa bo sori ti ile ta n so lo pada ìjọba ẹ sọ àwọn ilé iṣẹ́ ìjọba ti ẹ yọ̀nda fún First Abu Dhabi káwé ìdílé níbẹ̀ kúrò lórí ẹ̀ kò lè ṣẹlẹ̀ páwọn lè sọ. Nǹkan tẹ́mi dẹ̀ ń sọ ni wípé kì í ṣe ilé iṣẹ́ Taiwo Oyedele kì í ṣe ilé iṣẹ́ Bola Ahmed àbí Bola Adékunlé Tinubu dẹ̀ ni kì í ṣe ilé iṣẹ́ bàbá àwọn méjèèjì. Kì í ṣe ilé iṣẹ́ Ṣẹ̀tìmá kì í ṣe ilé iṣẹ́ Pàbíò. Ilé iṣẹ́ Nàìjíríà èmi àti ìyìn lájọ ni àwọn ilé iṣẹ́ yìí.
0: Gbogbo wa lájọ ni ilé iṣẹ́ yìí.
1: Ẹ wá lọ yá owó ẹ̀fà àwọn ilé iṣẹ́ ìdúró ẹ sọ èyí tó jẹnu wọn. Ẹ wá ní revenue wọlé. Ẹ wá ní pé gbogbo wọn declare 4 trillion. Wọ́n rẹ̀ ṣe ń declare 2 trillion. Láti jẹ́ pé àwọn kan ló ti ń wọ́n manage asset Nàìjíríà báyìí lórúkọ Nàìjíríà tó dẹ̀ fi ń gba owó. Wọ́n dẹ̀ ní pé owó yẹn $5 billion ni. Wọ́n ti gba 1.5. wọ́n ní pẹ̀lú ògùn ọlọ́run àwọn àgbà 3.5 tó kù kò sí ìtọ́ parí kọ́dún ìtọ́ parí kí ọdún ìtọ́ parí ọdún kí 2026 tó kulẹ̀ ibi tá a bára wa dé nàìjíríà nìyẹn ẹ ń bá fẹ́ fi gbàkànbọ̀ kan ọdún tó bá fẹ́ fi nǹkan hàn kan ló máa ń sọ wípé ẹ má bímí níbèrè ẹni tó bá ń tẹ̀lé ìlànà àkóyawọ́ kẹ tó bí gan ti sọ fún yín pé ibi tá a wà rí tẹ wá dẹ̀ ń bí lójú ẹsẹ̀ gan mama dayin lónìí
0: ṣùgbọ́n
1: ìjọba federal government Bola Ahmed Tinubu wọ́n sọ fún wa wípé ẹ gbàgbé details owó tá lọ́ọ́ yá ní Abu Dhabi yẹn ẹ lè mọ́ ìwà burúkú ìwà èdè ìwà àbàjẹ́ ni kò yẹ kó níbẹ̀.
0: ẹ gbọ́
1: bọ́ọ̀lù ẹ ṣe máa fowó èèyàn ìyàwó tẹ̀lé sọ fún pé iye tẹ fẹ́ jáde.
0: àbí wọn ọ̀rọ̀ bówó wa ni lórílẹ̀‐èdè Nàìjíríà.
1: nínú ìwòye tèmi o wọn rí gẹ́gẹ́ bí owó tiwa wọn kàn rí wípé ohun táwọn kan fi ń ṣara rẹ dẹni torí tó bá rí gẹ́gẹ́ bí owó tiwa alákọ̀ọ́kọ́ kò yẹ ká máa yáwó tá a bá ń nàta fúnra wa ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ ń láti sọ fún wa lójú ẹsẹ̀ pé nǹkan tá a fẹ́ ṣe rèé o kẹtì ẹ̀ tó ṣe rárá ẹgbẹ́ nǹkan tá a fẹ́ sọ yìí lórí ẹ bí wá kẹ tó ṣe ó lu sí wa létí gbé ọ̀nà tẹ gbígbà rí à ń bi yín pé kẹ ṣàlàyé fún wa pé ilé iṣẹ́ wo lẹ lò tẹ fi dúró fún ẹni ká gbénu sọ̀rọ̀ pẹ̀lú márùn ẹ tẹ ń sọ̀rọ̀ democracy ẹ sọ̀rọ̀ transparency ẹ sọ̀rọ̀ accountability ẹ má bẹ̀rù ọlọ́run.
0: ẹ jẹ́ àtẹ̀wájú agbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ náà ní ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìkànnì wells radio 89.3 fm ìkànnì ìkànnì agbọ́mọgbẹ́ èyí tó kalẹ̀ sí òpópónà láàfin avenue lóríọlé estate nílùú ìbàdàn subsidy subsidies gone subsidies coming back subsidy was gone àbíbò láti pé nínú ìwé ìròyìn guardian mo ti rẹ̀ lé àtìkù kéde wípé òun yóò tẹ̀lé ìlànà owó ìrànwọ́ lórí epo gẹ́gẹ́ bí ààrẹ òun bá wọlé òun ó dòwó ìrànwọ́ padà mú afẹ́ bọ́ sí ti ààrẹ bọ́lá tinubu tó fi dá lóhùn ilé ló wà nínú ìwé ìròyìn the punch wọ́n ní ẹ jẹ́ àtìkù láti dá owó ìrànwọ́ lórí epo padà ó fi hàn wípé kò mọ nǹkan kan nípa ìjọba ààrẹ bọ́lá tinubu ló sọ bẹ́ẹ̀
1: ẹ ṣe
0: mo ti jọ méjì papọ̀
1: báwọn ní ọdún 2022 wọ 2023 tá a ṣètò ìdìbò ààrẹ tí ó kọjá gbogbo nǹkan táwọn nàìjíríà ń pariwo ni pé ẹyọ sọfidi ẹyọ sọfidi ẹyọ sọfidi ẹyọ sọfidi.
0: ẹ wá ti yọ ọkàn wó balẹ̀.
1: èmi dẹ̀ ń sọ ń gbà yẹn pé kíní yìí ò nǹkan burúkú yìí o bí tán bá ṣe Nigeria kure te o.
0: Ki do mo yin te yin fi ro be ngba na.
1: Iye ti awon mo Nigeria ngba o yato si awon awon to wa ni loyinbo iye ti won ngba. Ko jora won. A le ma ra epo ni iye ti en to wa America ra epo. Fun alaye. Salary to kere ju le ni bayi. Ni UK. Ma ja si £2,000. Ka te be ni 15. Te ba si yen si naira o le 3 million.
0: Eh? Losu kan?
1: Losu kan. E wa ni ka lo ma ra epo. Ni iye ti en ton pa 3 million. Iwo to kere su loju, losu to ngba. Ni bi ta wa ti ngba 70,000 naira.
0: Eyan wele ni ngba 70,000.
1: Ada fun yen. Se ri pe te ba le dan yen wo. E kan yin bon lu awon Nigeria ni.
0: E duro, awon tin gba bi 3 million.
1: Ben.
0: Se awon osise ijoba patapata ni won abi.
1: Awon lada ni no ba nbe. Sugbon se ri onikalu eni suru. Orisirisi ilu. En ba gba 3 million, ba lo fe ko sunu mo ko ba bo lo si UK. Ti ba ro dada, a so titi emi a fe bo o. Won se seto lu won. Ya to si ba wa se nse titi won. Ijoba n rowo goboy fun won. Ijoba n gbowo goboy lowo won. Owo le nbe losu kan, oju owo le lodun kan bi lo. Owo le ti mo na so pe
0: won pawo won.
1: Won pawo.
0: Bo ba si
1: ti ijoba n ro fun won. Ijoba n gba padanu na to legbara. Ni bayi ijoba o ro fun wa lowo to ga. Eni ka ma ra ni ye ti awon to n gba owo to ga ra, iya je san lowo family mi lara.
0: Se yo won ja awon Nigeria lowo ta wa yi ni.
1: Ati o ra ni ta awon ra lu yin won ra, oni ya se nje wa. Emi le so pe kini yen o le work. Ni 2022 bata se free fit le kan oro yen fe dada ki mu diet ma le mo be nsin. Asukun mi to ba wole ngba yen pe laarin 100 ojo to ba wole bo ma yo.
0: Be o ma se laarin
1: 100 days.
0: O ko ko da ojo si.
1: Be ni be ibi ta ma gbe gbare. Ona to fun yin ni awon ilu lara re pe ta ma fi di re igba wo ko du do ba sasan. O wa se foro wa lenu wo kan ni ale ijeta. Tan ti e se live lori Facebook. Ibe lo ti wa so ni be te ba wa ni ka wa tun kini yen wo pe te ba wo nkan to ba nle le ni ba leyin ti your subsidy tan si gba ti ati your subsidy e ri wi pe o ma da ta ba da subsidy para ki ara ba le di amo lo to subsidy o mu idara wa be yala e to ma mu wa ni pe a ba owo ninu apo asunwon aladani private accounts bo se so ni o na ti ji wo do subsidy tan o wa so si waju oni wipe ohun o pe ki se pe o ma san wo epo owo ranwo epo tara tara be yen nkan temi ti ma so ninu kulu yi to ma awon to ngbe wa gan ma ni pe Mr. Sunny ti so eleyi ri lo lo ma se oni wipe ohun wa ma gbe epo robi fun awon ebu ifopo ni Nigeria ni owo to kere jojo bi mo se ma so ni bi baye kini de re ba ki se nkan to le ti ma fun yin ni 1 barrel of BOC your burning light crude oil mo mo nkan te ma fi pese o kire ta fun mi 75 won fi pe gbe 1 barrel 150 liters ni ṣugbọn re bo te a se na ijọ lo fun wa Nigeria o kire tan e ma ri 75 liters epo nu idaji epo wa epo ro bi wa petrol ni idaji e eri diesel eri kerosene eri jet fuel eri gbogbo ru no ke te ba ma mi mo le ka fun yin te ba fun mi lala yi e ma fi pe 150 liters yin pada. O lo ma gbe epo robi yen fun Dangote. Atawon ti won se modula na lebegbe. Ti bua na ba pari ti na la kwa ibon o wa gbe fun. Boya nkan ti mo gbe fun ere. Elo ni won fe gba gege bi wo to fe fi fo. Gba ti e. Ka wa ta lowo to lole, owo to roju fun awon Nigeria. Awon Nigeria o le ma ra epo ni 12 lo kire de dide. Orílẹ̀-èdè nílé dìde kí táwọn olùbá ń ṣe economic activity tó bá ń lọ kárakátà tó bá ń lọ ń lù ló ń jẹ́ kó orílẹ̀-èdè dìde ilé táwọn òṣèlè jáde nílé yìí orílẹ̀-èdè ò lè dìde. Transportation is a very key tool for economic development. Tí ó bá sí gbòkègbodò ọ̀rọ̀ ajé ò lè dìde lálẹ́. Olóyún sọ pé tá a bá ṣe bẹ́yẹn kì í ṣe bá à ń gbé owó jáde báwọn kan fẹ́ kojá báwọn kan ò kó jẹ. Èmi dẹ̀ fẹ́ sọ ìlànà subsidy ti Buhari bá. O yàtọ̀ sí ìlànà subsidy ti Tinubu bá. Ìlànà subsidy ti Buhari bá baradà lásán nìyẹn.
0: se oto ni lanu ton se ko n to de
1: o ko jora won awon mo lu o mo lo ma salaye fun won laare ni iti jora ta se n ba yen se ku se gba ni e lo si to ba wi yen lo pepo wa te wa ti gbede DPR o ti de NMDPR nsin ba bi lawon le se kankan mi o je DPR nuna yen o ma wo pe se pentiro ni looto customs ma wo pe se won ti gbede looto te ba le gbede ni 500 kinikan ijoba ni e mata ju 97 naira lo so ijoba wa fun ni 403 naira lo lita kankan
0: ah
1: se be ko si jo
0: ti ba ni o mo da si ijoba lo
1: ijo to ba je pa na mi lo wa ni sedu ni DPR ati customs ijo ti ba ti gbe 1 million barrels di 200 million barrels ti ba gbe 1 million liters di 200 million liters mo gbe de niyan ko to so jo sa de die o ye mi beyan si le ronu beyan de ni le ni ko ye mi sugbon igba ti Buhari de o n gbe atuto kan wole te ba to yen de ri bayi awon to se won se kure lodo ijoba sugbon ijoba lo se kisa awon lu NNP ko si be se ke lo oju sekere lo ele gbe ori aye Buhari eh ni bepe to Nigeria aye Buhari
0: o n wo pe n ta ni bi e
1: yato si yen se ati e fo mima yen sugbon NNPC won ah oluwa o politicianalist yen ri n bayi ni igba lockdown saju lockdown ba yen Nigeria fi 100 billion lo su subsidize owo epo then NPC ba gbede 1.4 billion se kini ko ko se wala ni gba lockdown ti ko mo to rin to o lo si 400 billion Buhari no dey for wala nunu we temi ma so Buhari ki se to nje are rara
0: lo le so tutu ju ni
1: oh ya to si bo tutu ko fi kankan won ati Jonathan nunu we temi
0: se won saka
1: won korodo mi o ya ti tele ma nbu awon meji so mi mo wa farabalẹ mo wa meji mo gbe awon meji won jo sunmo kori sibi kan na ni won ni oye ibo yen ko to ku ba awon meji
0: ai loye lo fa
1: ai loye lo ku ba awon meji ta fi fon kan mo won lara ibe to wa be nsin be ori e sha pra pra o mo kan to n sele nti
0: ni are wa
1: yi le pe po ninu we ti ko ko pe sibi to da ni o mo bi to pe si sugbo ori e pe gidigidi fun da ti Buhari ma yen NNPC subsidy kini e se nkan to le in fact e do se pari auditing ni university nkan to ma tu bo tale NNPC a ni agbara gidigidi lori subsidy ti Buhari sugbon yen egbo le ni ko si gbe se won wa ni kan kiri gbogbo awon to se e mo won meleki ari si ajila gbe lo lo bere si e fo gbogbo won wa ta e gbe file jade ni arin bi kan gbe le to ise

0: ọ̀rọ̀ mi ò yé yín
1: àgbọ́yé
0: ṣùgbọ́n nígbà tí tinubu dé báyìí ó náà ń kówó jẹ ni wọn kò jẹ wọn kówó jẹ wọn kò jẹ ó wá sọ̀rọ̀ kó gbà yín pé few individuals ló hàn jọ yẹ ìrọ̀ lọ́rọ̀ yẹn gọ́ọ̀mẹ̀ntì ló ń ṣe subsidy nígbà tí tinubu dé nnpc ló ń ṣe gọ́ọ̀mẹ̀ntì ló ń ṣe kì í sọ̀rọ̀ bálàdà ni kankan ó kọ́ fi yẹn gbà àwọn nàìjíríà mọ́ra ko ja won nigeria na won o pe won oju ka won gbadun ko ta won na gbadun lo so ba won nigeria se gbo pe kini yen ah won tun gbe lo cameroon ni won gbe lo niger ni won gbe lo chad ni se eyin le ma lo sobodi lati ri pe ko lo se cameroon lati pe ko lo si chad government failure ni won tun fi n fiya ja won nigeria ta won nigeria de paru be stop e ko tonu na gbe lo
1: awon mi ni o te da awon ti moto meji oni le gbe water
0: mo fi ti ara mi gbo yen ni níbi tẹ́n tó ní mọ́tò méjì ò bá tilẹ̀ wa mọ́tò ìwọ tó ẹsẹ̀ ni legedis benz yẹ kí ni pín ẹ ẹ mo ṣe báyìí dangote mo rí àwòrán kan dangote sọrí kọ́ bí ilé báyìí ọ̀rẹ́ mi kọ́ máa ń ṣàwádà bí ah nǹkan tó mú dangote sọrí kọ́ bí ilé báyìí bí ká lóun ló ṣe lórí ìwọ̀n tí mo máa túká lágbárí o bí kí ìkẹ́ ṣe dangote báyìí mò ń yọ kí ni pín tèmi mo ṣe rí gẹ́lẹ́ ààrẹ ní wípé subsidies gan páwọn kan ló ń jàǹfààní àpérété kan ló ń jàǹfààní ìjọba dẹ ló ń ṣe nǹkan yẹn kálọ ìyí tá ẹ fi máa yọ subsidy yẹn ẹ ṣe kúkú fọbẹ yẹn mọ kò ṣe ṣe ṣe kí ni kò sí nǹkan tí kò ṣe ṣe ìbá nǹkan máa ń pè tẹ́tẹ́ lẹ́yìn pé ẹ ṣé wọ́n lè dá subsidy padà bọ́ọ̀ lẹ́nu kan lóun fẹ́ ṣe yìí tó dẹ̀ pé nǹkan tóun sọ nìyẹn tí wàá ni pé ká wá yẹ̀ wò fínífíní báwo ló fẹ́ ṣe ṣàlàyé ẹ̀ fún wa kókó ọ̀rọ̀ ni kò sí nǹkan tí kò fẹ́ ṣe kò sí nǹkan tó ṣe ṣe ibi tẹ́ ti mọ̀ wípé àwọn tó ń ṣe wá náà mọ̀ wípé àwọn làwọn ṣe wá oríṣiríṣi ọ̀rọ̀ àtikú máa ń sọ ṣàṣà ọjọ́ kan tàtikú ò ní sọ̀rọ̀ wọn ì fèsì torí àti fèsì lé èmi láìkí bí ọ̀nà tàtikú máa ń gbà ṣe analysis tiẹ̀ àti projection tiẹ̀ ibi tó jẹ́ pé ó ṣòro fèsì sí ni àti mu àti takò nǹkan tó ń sọ máa ń lágbára ṣùgbọ́n nígbà tó gbé ti kíní yìí dé
1: oyoyoyoyoyo epo yìí sì ni mórí ta wá
0: ní ọjọ́ kan ṣoṣo màá dárúkọ àwọn tí wọ́n sáré pariwo lójú ẹsẹ̀ káfí mo wọ ọ̀rọ̀ tẹ́ sọ nípa ààrẹ ẹni tó kọ́ sọ̀rọ̀ gbàrà sunday dare special adviser media ẹlẹ́ǹkejì nelson wike ẹlẹ́ǹkẹta bayo onanuga information strategy ẹlẹ́ǹkẹrin ààrẹ fúnrara ẹ̀ gan kò rán yẹ̀ o òun gan tẹnu bọ microphone sọ̀rọ̀ lánàá lẹ́yìn ìyẹn ni kìíní kan tí wọ́n sọ̀rọ̀ apc public secretary felix mọ́kà àwọn márùn-ún nìkan ló jáde tì lójú ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn jó wọn ṣan ni.
1: wọ́n ní ẹ̀mọ́jì ẹni tó bá lóun ó dá padà òun mọ̀jọ́
0: bá ṣe. káràmọ́ máa mú ní ẹyọ kọ̀ọ̀kan ọ̀rọ̀ ààrẹ ọ̀rọ̀ tó gbé wọn jù nínú ìwé tèmi àwọn tó kù ní ariwo ọjà ni wọn. ààrẹ ni pé fún ọ̀rọ̀ tí àtìkù sọ yẹn ó fi hàn wípé kò mọ̀ nípa ìṣèjọba ni kẹ́tí mi fẹ́ sọ ni pé ká ní nǹkan tí ààrẹ bọ́lá ahmed tinubu mọ̀ tó fi ń ṣèjọba yìí o náà pè ní experience in governance èmi fúnra mi ọlẹ́lẹ́kan sẹ́ni mi fẹ́ lé experience in governance mi ìfẹ́ ni mi ìfẹ́ lé experience nǹkan tó fi ń ọpọlọ tó fi ń ṣèjọba tí lè fi rí bí eléyìí ọlọ́run ní jẹ́ kí n ní láyé mi. àdúrà tó dá pọ̀ níṣẹ́ mo lọ́lọ́run jẹ́ kí n ní rú experience bí eléyìí tó fi ń ṣèjọba bí eléyìí báyìí tẹ́lẹ̀ pé ebi ti wá di ọmọ nàìjíríà.
1: wẹ́n bá dárúkọ ọmọ nàìjíríà
0: ebi lẹ dárúkọ mi ò fẹ́. ó ní wípé wọ́n máa reverse gains tààtìrí ní education wọ́n máa reverse gains tààtìrí ní healthcare wọ́n máa reverse gains.
1: àwọn èrè tá a ti jẹ́ àbí.
0: Èrè wo la jẹ́? Gbogbo last year mo máa sọ ọ́ máa tuntun sọ lẹ́nu iye $36 million owó tí òòrà kòrólà tó tán lẹ̀ tó mọ́lẹ̀ ní tó mọ̀ yìí ni federal government náà lè gbogbo ọmọ nàìjíríà lórí lórí health care ìmọ̀ sọ.
1: Ẹ jẹ́ apin èlé ló lọ ní kúlùkùrù.
0: Ẹ má jẹ́ apin torí kò ok tabanaka ṣe ni wọ́n naira forí kankan $250 million ni ya nísìnyí báyìí $36 million ni ìyẹn ni pé kò tiẹ̀ tó ten kọbọ̀ tọ́nà lé wa lórí kò ná dẹ kọbọ̀ kò tọ́ dẹ kọbọ̀ ábìnú kò tó 100 kọbọ̀ tí wọ́n ná lé wa lórí gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà
1: lórí ìlera
0: ààrẹ dẹ̀ ń sọ.

0: Ẹ káàbọ̀ padà sí ìkànnì World Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kálẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọlé Estate ní ìlú Ìbàdàn. Àwọn nọ́mbà tẹ́lẹ̀ pè sí ní ìtẹ̀ bá fẹ́ dá sétó 0916893 1000, 0915333489 tàbí 0911333893. Ẹ lè lọ sí ìtàkùn báyìí wa gbogbo yin Facebook. Ẹ bá ti àti World Radio 893 FM fan page, YouTube World Radio 893, Instagram World Radio 893, ìtàkùn X yìí, Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ World Radio 893. Ẹ tá à ń bá lọ ìròyìn Daily Post náà ni. Tani èmi ni mo ta Ọbásanjọ́ lólobó lórí abẹ́rẹ́ ikú tí wọ́n fẹ́ gùn ní àkókò tí ó wà ní ẹ̀wọ̀n. Àtíkù ló sọ bẹ́ẹ̀, àmọ́ Ọbásanjọ́ yìí ń sọ pé òun kábàámọ̀ pé òun yan Àtíkù gẹ́gẹ́ bí igbákejì òun.
1: Ẹ ṣeun atọ́kùn akábọ̀ padà. Ó pẹ́ tí wọ́n ti máa ń sọ̀rọ̀ yẹn láàrin àgbo àwọn olóṣèlú pé Ọlọ́run ló yọ Ọbásanjọ́, pé ọ̀gágun kan jókòó ọjọ́ sí, pé kò lóhun rẹ̀yìn ẹ̀, pé díẹ̀ ló kù ó rẹ̀yìn ẹ̀ tán. Tẹ́wàá dẹ̀ gbàgbé àwọn tí wọ́n tì mọ́lé nígbà yẹn wọ́n ṣe díẹ̀ lára wọn láti rí.
0: Ọmọbìnrin ẹja mú ìpè yìí. Hello.
2: Golden Boy.
0: Ẹ káàárọ̀ sà.
2: Olóyìnbó ni.
1: Bàbá.
2: Mo ń tẹ̀lé àti oríṣi network yẹn kan network gàdún ọ̀fẹ́ kásọ̀rọ̀ ni.
1: Wọ́n lè pa ọmọ yín lẹ́nu.
2: A máa sọ̀rọ̀. Orílẹ̀-èdè wa la sọ̀rọ̀ nípa ẹ̀. Orílẹ̀-èdè wa la sọ̀rọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ ni n tó ń kà mí lára ni ọ̀rọ̀ epo yìí ó ń kà mí lára jẹ̀jọ́. O tó ìkànnì a sọ bí ọ̀sẹ̀ tó lọ bí mo ń bèrè pé ìlú gangan fi ń sọ subsidy ẹni 4.7 trillion.
1: Ní tẹ́lẹ̀ ayé Buhari nìyẹn o.
2: Ayé Buhari ó yé mi fẹ̀. Ibà sọ fún mi báyìí báyìí sọ fún wa. Olójoojúmọ́ náà parọ́ fún wa. Ní ayé Buhari ẹni 4.7 trillion. Ẹ wá wo 210 trillion káwọn NFC káàkóró ẹ mọ̀dáàrọ̀ yìí.
1: Ìyẹn ló dùn yín sá àbí 7.7% fi ṣe energy security táàdẹ̀ mọ́ túmọ̀ èdè ní 2024.
2: Ẹ kúrò ìtọ́sọ́nà fi ń ṣọ́ pipeline.
1: 10 trillion ní yẹn.
2: Ten trillion
1: ní sá.
2: Kílẹ̀ pé.
1: 10 trillion.
2: Imagine. On yearly basis, àbí báwọn ṣe sọ.
1: 2024 nìkan mo sọ fún yẹn sá. 2024 nìkan nìyẹn sá.
2: 2024 nìkan
1: nìyẹn.
2: Ṣé ẹ wá wo itan náà ẹ gbọ̀ wọ́n lè ṣe kọ́pìsì bá wa táa ní epo.
1: Wọ́n ò pa à ní ìdẹ̀ ní sá.
2: Kílẹ̀ pé.
1: Wọ́n ò pé à ní ìdẹ̀ bá ti alójú yẹn lọ ni.
2: Ṣé rí èmi nígbà bọ́lọ́run bá ń bẹ Ọlọ́run bọ́lọ́run bá ń bẹ. Ṣé rí nǹkan tí mi mọ̀ ni pé àkọ́kọ́ ìjọba yìí ló ń kiri gbogbo owó kan tá à ń lò pàlàpàtà. Ní 2020, 3,000 owó rèjí ìgbé mọ́tò ni. Ẹ lọ wo ìdí mo rí owó mọ́tò sí yìí. Driver license 45,000 wọ́n ti ṣe increase ẹ̀. Ẹ imagine. So ẹ̀yin ní ọkọ̀ increase gbogbo owó kan tí ó tá à ń ṣe Nàìjíríà pàwọ́ ká ẹ̀ increase ẹ̀. Nígbà tí ẹ ti increase ẹ̀ tán, ẹ tún wá increase tax, ẹ tún wá expand tax níbi tẹ̀sí ìdẹ̀lórí tax, ẹ tún wá ìpalẹ̀ bí omi, ẹ tún wá ń yá owó náà bí omi, àdè wà ń subsidy. So ìjọ ìkan ló máa fọwọ́ mú sẹ́, ìkan ló máa fọwọ́ mú. Àsìkò tó náà máa dá fọ́ọ̀mù gbàgbà lè ní welcome 100%. Ẹ ní máa ní wá lára. Ẹ ní àyíká ẹ má jayé. Àwọn tó ṣèjọba ìgò jayé. Kọ́ṣọ́ọ̀bù kan ló wà àwọn tó ń jayé fífẹ̀ ṣe lù. Olóyìnbó ni. Àwọn British tó wọ́n ń jayé wọ́n dẹ̀ ṣe yìí. Àwọn DGC wọ́n ń jayé wọ́n dẹ̀ ń ṣe yìí. Àyíká máa jayé àwọn ọgbọ̀n jayé.
1: Àwọn Middle East nìkan àwọn ló jayé jù sá.
2: Kílẹ̀ pé.
1: Àwọn Middle East wọ́n jẹ ayé burúkú bẹ̀rẹ̀ yẹn.
2: Ọmọ ìlú láti ní tàbí sípà fún wọn ni. Mo dé sí ẹ̀fà fílẹ̀ àwọn ọgbọ̀n jayé. Ẹ jẹ́ ká láàlú gbádùn ní good governance là ń tọrọ lọ́wọ́ ẹ̀làǹpẹ̀ lọ́wọ́ yín ẹ̀tọ́ wa ni. O ní máa increase owó gbogbo price gan ní gbogbo pátápátá. Kò sún máa yáwó recklessly. Kò sún máa yọ subsidy. Kò sí àmàṣe gbogbo ẹ̀ kó bá ṣíkúṣe ìwẹ̀ kó wá bílí pàmò àjákẹ́. Èmi ò lé dákẹ́. Èmi ò lé dákẹ́. Another thing ni pé ó yẹ kí ìjọba ṣe òfin láti máa yáwó anyhow. Láì ṣe pé wọ́n ti ṣe speculation ẹ̀. Ẹ ní máa yáwó kan kékeré ẹ̀kan yáwó. Ẹ máa ṣe kíkan àìrí di owó mọ́ kò sípa fẹ́ kò sípa capability. Ẹ ní máa yáwó bẹ́ẹ̀ kò sí lọ́ọ́ fi rú ẹ̀.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun Mr. Bolahun. Hello. Ẹ káàárọ̀ sá o. Ọlọ́run ló ń tò ó. Orúkọ yín àti ẹ ti ń pè wá. Yes, sir.
2: Mo kí oṣù kan ní ẹ káàárọ̀ sá.
1: Ẹ káàárọ̀ sá.
2: Yáwá.
0: Yes, sir.
2: Ejo owo eyo to wa on ta won agba ni ke ti ori ba so so yan bayi ke ka je ori yen kuro ni so ogbo ori fifo ka be ori kuro ni ogbo ori fifo ni abi now ni si bayi si baba gbogbo won na won ma yo so won je be won o te ti mo nkan to nsele the subsidy is gone ah yes sir o la wa lenu e ka ti yan ju bayi nigba te lawon ko lo nkowo je awon lo ko so si je mo ba awon to ko so si je won o ma meni kan to pe ko ko ma ti ro pe boya awon ari eni kan so so pe okay e bi wa lara awon to ko so
1: ko sele bayi sir
2: e bi wa lara awon to ko so si je
1: ko sele bayi sir ko sele bayi sir
2: e ti yo kuro be bayi agenda bi de e le ko fa awon governor gbogbo ko wa le e ti to ta e lo wo ye ko ta ko libra bi 5 years sir almost people.
1: Yes, I could do for a sub-level man in this.
2: Ah, I will. You know,
1: you know,
0: Eja mu ipele yi. Hello.
3: Papa, e ka oro abuji mu ni.
0: E seun e seun.
3: Mo ki Oluisa ni sir, mo se nun pila tana.
1: E ka oro sir.
3: Da je ina ni so tan.
0: E ku je meta.
3: Bi awon olosilu wa, on so to lu wa. Papa re wa. Bi a se tan se ni ku so ti tan ni is gone. En te duri a ko ide ti lu tu awa sin be. So at gba na ru tin ta wa. E ina o tun na wa se bi a ki o so si den ni mo ya o mere ya o. E de ni pe so so city ni onuba mo ma won state re kon tin san osu mo to yo so city ka go do ta re gan eku bende yo bende akan state mi so ka re wo kon ri bi policy yen atiku to ni pe ana awon da so city para bo won ti fe se ibere mi nitori pe bi baba are wa mo ti ku ofo an tin ti da be ki ro sele mo ebe an ko a so ma gan na nta ta ba do ri bula awon do mi ji so se ni si tan go te na bi taxi ri si net na ko ni pe yen ta si net ni nibori country wa to let you Nigeria lo bi kan se niyan o ta to ni ba to ni so si be yen o to ka ru iwo ma su toro fa to re ga ni gbagbo nu won
0: o yi ti ninu eshon Mr. Sulaiman Sherif ani ka ru iwo ma su toro e ja mu ipe yi o hello
2: ya wa
0: akojumo sa o
2: akojumo ya mi
0: yes sir baba mi o Mr. Abolani wa
2: special lu
1: baba mi e ka ro sa
2: Ojari ina bo larin na fa kajarula.
1: Yes sir baba.
2: Ojari atokun.
0: Sa?
2: E te mo te mi ti a se nsi. Mo jara wa won kan. Awon le se agbonso fe fe kan mi ni daruko re.
0: Mhm.
2: Iro to fi bora ilu ti ko. Mo wa lo sodo ba iyan mi kan. Ile ikan ni oni man gbo. Mo ba so pe ko gbo kan ni. O wa jojo ti oloye san ni wa lori eto na gbo. Ah. Na ba pe ni gba tan gbo to dari. Won ni bola eni pe o to si lodo wa bayi mo e ti gbo nkan e ma gbo west radio
0: e seun baba wa
2: e seun ku selu
0: yes sir
1: e seun sir
0: e seun hello
2: olore sodi
1: baba
2: di jo wa ti pe fu o ka se na ni o
1: be ni yes sir
0: Hello. Hello. E ka ro sa oruko yin ati e tin pe wa.
2: Oluwa ti senu soro lati Olorun.
0: E seun sir.
2: E wo iron paro fun Olorun Ijoba. And then awon tu e ke ran di nkan awon to nso omo ni oni se bebe lati ti je lo ni ati ba won se nso omo wa ni ejo si. Awon e bo won lo e fun ko target because ni ori nkan si baba nse. It's just like Moti Gassi or Yeto in Jewish program Lano. We pay a non-funnel in 20,000 or filet and rent in 5,000 freon. Or what a poor increase to go salary to produce in 5,000. Or a dog or a trip or will lay one of 15,000 or 18,000. In Mira, it is for you. In Mira, it is for you. That is for increase to go at a poor effect in the end to sell it. In Mira, it is for you. Quand on va battre la barbe, on se compte dans le projet qu'elle nous dit, elle nous va les chicots possibles. Et bien, ça fait coup. Ah oui, on tout fait là, du coup. mi ro bawo eyan people mo ko ke awon politician ni mo pe won mo mo de paro ti iko no ti ru ari ko pe to ba ku o nbe pe a ma ma yin na ma ma mi do cha mi ze bayi ni ti ti ni bu ba ti ku o nbe eni to tun bo ati work ati ko ati work ni eni bo ma cross at it is well to sha
0: e seun e ko ti e seun oníkálukú bó bá ṣe wù ú náà ni ṣe ń sọ̀rọ̀ lórí ètò kò ṣe ohun tí iléeṣẹ́ wa ń sọ. Mr. Ali Kasa ni à ń tẹ̀wájú lórí àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ̀ ní ìkànnì World Radio 89.3 FM. Tí ó ní èmi ni mo ta Ọbásanjọ́ lólobó lórí abẹ́rẹ́kú tí wọ́n ẹja mú pé hello.
4: Ẹ má bínú kórìí bọ̀ sí
0: wa. Bínú kẹ̀ torí yín la ṣe wà ní.
4: O le sọ ni.
1: Baba.
4: Mo fẹ bi question pẹ jọ tọlọ.
1: Yes sir.
4: Mo fẹ mata nu bẹ yọ sọ si yẹ nu ma fi ko yẹ nu ma fi to ma yọ sọ si yẹ nu ma ta.
1: 140.
4: Mi gbọ́ mi jẹ́ mi fẹ̀yìn.
1: O lo ma ta ni 140 sir.
4: Èlò rẹ̀ náà ti kó gbà yẹn.
1: 65 naira.
4: Ilé wa rẹ̀ fún sí yìí. Ṣé fẹ́ báyé wa jẹ́ ni? Another thing ni pé o yẹ kó first of all báwo ni president máa jẹ́ minister of petroleum? O tó fi ìlú wa fẹ́. O sọ wọn ọ̀dẹ̀ ìjọba ìfẹ́ tó sọ olùyẹ̀ mọ́. Báwo ni president máa tó kò ní minister of petroleum? Báyìí Jonathan Ajáàdúà ó ṣe kò ṣe kẹ Jonathan ò ṣe. Wọ́n ìtòlẹ́ pé ilé wa ń ṣe jẹ́ kó pe ẹ̀ ní president ó dẹ̀ pe ẹ̀ minister of petroleum. Ṣé kò yẹ ká wádìí ìjọba yà sí àti ẹ tó ṣe sìmẹ́ǹtì àtúnṣe tó ní ẹbù ìtọ́pọ̀. Ó yẹ ká wádìí olóyìn tán ní ẹ lọ wọ Ọbájá cement ẹ lọ wí history ẹ̀ tí wọ́n lè má báyìí wá jẹ́.
1: Ọbájá náà.
0: Ẹ ṣeun Mr. Gbọ́láhàn.
1: Bá ṣe ń sọ lọ tí ó ṣe àtikú àti ipò Ọbásanjọ́ bọ́dọ̀ ti mú nǹkan lẹ́la ara wọn. Ó ní wípé ẹ kàgbà torí wọn
0: náà ṣe máa ń bẹ̀.
5: Hello. Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá o, orúkọ yín àbújá ti ń gbé wá.
5: Orúkọ tèmi ni Aliyu Arisekọ́lá látàkọ́ta.
0: Ẹ ṣeun sá Mr. Aliyu Arisekọ́lá.
5: Olóyè sọ ní ẹkú sá.
1: Bàbá ẹ káàárọ̀ sá.
5: Àsìkò yìí lẹ́ẹ̀mọ ọmọ Nàìjíríà. Aida bóyá wọn gbà bí wọn gbà ẹni tó fi sọfírì tó ṣe fún 4 years ó tún fẹ́ máa continue lọ àtìkú sọ pé òun ò yọ gbò ẹ jẹ́ ká wo táwọn èèyàn tó dìbò bóyá ẹni tó lóun ò yọ kò ní wọn tó tẹ̀lé ni bóyá ẹni tó ń bá lọ 4 years ká tún wá jẹ́ ìyá gbẹ̀gbẹ̀ ká lórí táwa ká tún wá jẹ 4 years ní ìbẹ̀. Kábíkú náà bá débẹ̀ tó bá jẹ́ 4 years tó bá ṣe é tí ò dàtẹ́ wa lọ́rùn ká tún gbẹ́ lómi ara wọn náà ló máa fi òfebè wọn àwa mẹ̀kún náà ní ọ̀sán tá a lè ṣe ẹ̀wọ̀n jẹ́ ká pa ọ́ fún àwọn àwa mẹ̀kún náà ní ọ̀sán tá a lè ṣe àlàtà tá a lè ṣe ṣùgbọ́n ara wọn náà ni ọlọ́run yìí padà níjọ́ kan tí ó gbà wá tó sí kẹ́tí ní ilé yìí ràn mí tó bọ̀.
1: Ẹ ṣeun sá.
0: Ẹ ṣeun sá.
1: Àwa mẹ̀kún náà lágbára sá. Ẹ wọ ọ̀sùn bẹ́ẹ̀. Àwọn èèyàn jáde wọn dìbò kan tán lẹ́fẹ̀ ló jáde ẹjọ́ sára lágbára o ọwọ́ wa lágbára wa o tí bàṣẹ lọ́wọ́ wa sí àwọn máa fi 20,000-50,000 lọ́wọ́ lọ́jọ́ ìdìbò ni wọn ọba ẹran wà lọ́wọ́ wa wọn dẹ́ nílò ẹ̀ ní àkókò yẹn àwa ní ká mú iye ara wa ká rí bá dìbò fẹ́ tó tọ̀ àti ẹni tó yẹ
0: ṣẹ́gbẹ́
1: ọkọ̀ tó lóun fẹ́ ṣe ló máa tó tẹ̀wá lọ́rùn.
0: Hello. Hello. Ẹmọ ti wà ń bẹ́ẹ̀. Hello, bóyá nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ yín nù ẹ bọ́ wa tún ìpè
1: mú. Mo ṣe ń sọ lọ Shehu Musa Yar'Adua ìyẹn ẹ̀gbọ́n olóògbé ààrẹ.
0: Ẹja tún yín. Hello.
6: Hello.
0: Ẹ káàárọ̀ sá orúkọ yín àtijọ́ ti ń pè wá.
6: Ẹ káàárọ̀.
0: Yes sir.
6: Ẹ káàárọ̀ lo IT Aláyànjẹ́ láti agbègbè Àpáta ni.
0: Ẹ ṣeun sá.
6: Ṣé rí ìbò tá a dì ní Ọ̀ṣun ní Ìlọ́bẹ̀ o? Bọ́kàn mi wà ń bẹ̀. Ìyẹn ni kẹ̀lẹ́ ṣáájú ó de àwọn olóṣèlú yìí. Àwọn tó máa ń bẹ̀ yà ní dárúkọ ní sábẹ̀ tí irọ́ wọn ti pọ̀ jù. Irọ́ wọn ti pọ̀ jù wọn kàn kó sápò ara wọn ni. Àpé tí wọ́n fún wa lówó kẹ̀tì kó ń dé ó lẹ́sì gbogbo nǹkan lẹ́sì. A ní mọ́tò àgbè sílẹ̀ láti dé oṣù márùn-ún oṣù mẹ́fà dé àgbègbè jáde mọ́ rárá. Ṣé nǹkan lọ ní bàjẹ́ bẹ́ẹ̀? Èrò àti pọ̀jù àwa ní fẹ́ẹ́ ká mú ìgbésàlẹ̀ àtẹ́dẹ́ ìṣítítẹ̀ fún ayé àìpọ̀ gbogbo wa máa ro láti máa mọ ohun tábà jọba ẹjọ́ ìdìbò kò sí pààyàn máa fẹ́ ẹnu ọlọ́gbó ọlọ́gbà tọ́rọ̀ ọmọlọ́gbà kọ́bọ̀ àwa ní ká jẹ́ ara wa ní ìròyìn tó lọ tó lágbára à á lò ń gbọba ẹjọ́ ìdìbò ká dìbò tó bá ń wà wọn fún mọ́nú wa wọn rojú wa wọn máa mọ́wọ́ ẹjẹ́ ká gbà ojú wa lẹ́rìí ẹ̀ nínú wa.
7: ẹtẹ̀síwájú kò ní bàjẹ́.
0: Ẹ ṣeun bàbá wa.
1: Bí mo ṣe ń sọ̀rọ̀, yàràdúwà ẹ̀gbọ́n, òun náà wà ní ọgbà, ní àkókò tí Ọbásanjọ́ wà ní ọgbà àgbà yẹn. Wọ́n ní pé wọ́n kọ̀ lọ bá ni fún medical check-up, náà bá yà bẹ́rẹ̀ sí. Òun náà dẹ̀ ní pé kò sí wàhálà kan fún un lábẹ́rẹ́. Wọ́n fún un lábẹ́rẹ́ báyìí, wọ́n lọ sábà ara àbádùdì. Ó gbàbẹ̀ lọ. Àtúkù wọn ní pé òun gbọ́ wípé àwọn alábẹ́rẹ́ kú yẹn náà ń lọ sọ́dọ̀ Ọbásanjọ́. Wọ́n ṣe dẹ̀wà ní Yola ń bá yẹn. Yola ló wà.
0: Ẹja mú pé yìí, ẹja mú pé yìí. Ẹ mọ̀ bínú. Hello. Ẹ káàárọ̀ sá, orúkọ yín àti ìjẹ́ tí ń pè wá ẹjọ́, àkókò wa ti ń súré ẹ bá wa sí pápá pa.
8: Olúmìnirí ló sọ̀rọ̀.
0: Ẹ ṣeun sá.
8: Mo fi olóyè sọ ní ẹ̀ka
1: ọ̀rọ̀. Bọ̀dà Olúmìnirí ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta sá.
8: Àwọn ojúbọ ni fàárẹ̀ fi ṣẹ́. Ẹ kú adótó látàárọ̀.
1: Ìkọ́
8: tí èmi kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ tẹ̀ sọ ni pé bàbá yìí nígbà tí ìgbàǹtà fẹ́ yọ sọ síbi olùkọ́ pé CAM ní sọ́síbì. Is CAM ni nígbà yìí. But now, ìdí ni pé ó CAM wa láti yọ sọ́síbì rẹ̀ náà. Torí pé ìgbà tó yọ sọ́síbì kan, òun gbogbo kan, òun ló gbowó lórí. Now, ó tó sọ pé CAM ni nígbà tí ayé Jonathan. So now, tóun náà wá yọ èsì, a jẹ́ pé ó CAM Nàìjíríà láti jẹ́ pé ó kì í fine fún fàgà sí ìjọba. Ọjọ́ mi kọ̀ retí pé àwọn ọmọ Nàìjíríà ní ká lajú ra wa, ká wo ẹni tí ó wọ̀ tiẹ̀. Because these days, orí ń ta èèyàn, common man, we are so far, honestly speaking. Kéèyàn wà nílùú ọmọ orílẹ̀-èdè láyé kí ló wẹ̀ lọ sí another country. Tó yẹ pé a ti gbé.
0: Hello, ẹ káàárọ̀ sá, ẹ mọ̀ bínú mi sọ Olúmìdé ìyẹn ti lọ, ẹ káàárọ̀. Yes, sir. Orúkọ yín àti ẹ ti ń pè wá. Yes, sir. Hello. Ẹ mọ̀ bínú ìpéhùn ti ṣe bákan. Hello.
9: Ẹ
0: káàárọ̀ sá o.
9: Ẹ̀mí ìṣẹ́rí ló padà pé padà o.
0: Ẹ ṣeun.
9: Dúpẹ́ mi kí àlàyé wa. Lára ọ̀rọ̀ táwọn èèyàn sọ láìpẹ́ yìí, ó tún mú mi rántí pé àwọn olóṣèlú wa kọ́ wọn fi wá ṣe òṣèlú mọ́. Nítorí gẹ́gẹ́ ọ̀rẹ́ nìkan sọ láìpẹ́, mí náà rántí 2012. Ààrẹ wa àwọn ni wọ́n lead the protest against Jonathan gbà náà. Nígbà tó fẹ́ yọ sọ́síìdì. Tágídé Jonathan yọ sọ́síìdì gbà ẹni, ó ti rọrùn. Ìdánsọ́jọ́ Jonathan ní pé wọ́n ta 140. Àwọn dẹ́n tó ń fa pé sọ́síìdì sì skáàmù. Wọ́n pọ̀ yan ọmọ Nàìjíríà sí Jonathan.
0: Ẹ ṣeun ìpè ń ti jálura wọn. Hello.
10: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá, orúkọ yín àti ìtẹ́ tí ń pè wá ẹjọ́ pápápá ti lọlé. Yẹ sá.
1: À ń gbọ́ yín sá, tẹ̀wá ń gbọ́ wa.
0: Hello. Ojú òpó ẹja mú ìpè ìpè tá mú tá fi mọ relé ni. Hello.
10: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
1: Alájí mo kàdá.
10: Mo fi ọ̀rọ̀ ìtẹ̀ mi o.
0: Yẹ sá.
1: Àbá ẹ káàárọ̀ sá.
10: Alájí mo kàdá láti ayé gbọ́ ni o.
0: Ẹ ṣe sá.
10: Ó ń dàbí ẹni wípé àwọn tọ́rọ̀ yìí wọ́n rò pé ká àbá wa yàrá yẹn. Gbáà ní ìdí wípé bọ́yẹ̀ ní kàjá Yorùbá yẹn ní kàjá Húsá. Ọmọ wa rìn sílé kan sí sọ́jọ́ gbogbo eléyìí. Ẹni tí ó sì lù dáadáa ní ìdí. Àwa tá a sọ pé ìjọba yóò da ó kú wa ọkọ lọ́hùn. Àwọn tí a dúró lórí pé ó sì da ó kù wọn ọkọ lọ́hùn. Á pàdé ọlọ́jọ́ kan.
0: Ẹ ṣeun Alhaji
1: Mukada. Bí mo ṣe ń sọ lọ, olúwa ní pé òun gbọ́ pé wọ́n fọ́ lọ fún Ọbásanjọ́ náà ní
0: ìlú
1: abẹ́rẹ́bẹ́ yẹn. Olúwa ní pé òun sáré kàn sí i. Ṣẹ̀nà Yola ló wà. Àti ọ̀nà ìdẹ̀rẹ̀ báyìí ọmọ ọdún wa wà ní. Ni mo ṣàárẹ̀ ọ̀nà kan bá ọ̀nà méjì kàn sí Ọbásanjọ́ pé báyìí. Tọ́mọ ti bẹ abẹ́rẹ́ wa sọ pé kò sí nǹkan tó ń ṣe o. Má gba abẹ́rẹ́
0: wa. Bára rẹ̀ dá dáadáa.
1: Mo ṣe dé báyìí. Àbákẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo ní owó òǹfàbẹ́rẹ́ owó òǹfàbẹ́rẹ́ ó dẹjọ́ gan. Àwọn ṣàbá tí wọ́n lọ. Nǹkan tí ní ọ̀rọ̀ àti kú pé nǹkan tó jẹ́ kí Ọbásanjọ́ wà láyé dè ní nìyẹn. Pé òun wá ní ẹni tó Ọbásanjọ́ ń bá jà kí ló ń pè lórúkọ burúkú lórúkọ káàkiri orúkọ burúkú àgbáńlá yìí rẹ̀ torí pé òun ò jẹ́ kó ṣe third term. Ìjẹta ló ti sọ̀rọ̀ yẹn àbẹ́ ò ti fèsì dè ni.
0: Sálẹ̀ gbẹ́ni láyé ẹjọ́ ìṣẹ́jú àyá. Hello. Sá, orúkọ yín àti ìtẹ́ tí ń pè ní pápápá.
1: Ẹ ṣeun. Yes, sir. Bàbá ẹ káàárọ̀ sá.
11: Aláàlú agbára o.
1: Ó wà ní ìwọ ni
11: ọmọ ọ̀ṣun lèmi
1: o. Ọ̀ṣun lèmi náà sá.
11: Àwọn èèyàn gbówó lọ́wọ́ àwọn pátì oríṣiríṣi Adeleke lọ́tẹ̀ka wọn fún ọ. Aráàlú lágbára o.
1: Bẹ́ẹ̀ni sá.
11: Aráàlú lágbára o.
0: Ẹ ṣeun. ni gbogbo bi ti a tin gba wa iseun fun
1: to oro kan ti e ka ti araye mu o dedun mi cement
0: eh
1: one cement lo 16,000 ile mi bayi te ba de wi re tawon ile ise yen je o nlo gogo ni ko si kan to gbogbo cost of production won lo ye mi ko si kan to increase lo je meta yi leyin bo kan se price fixing
0: sa tu wa fara wo ara wa se ra wa ni bayi
1: mo se ma so awon ara bi o fe ran wa lo ma so bi kini kan fe ran wa kini kan da kini kan sile ko da sile tori ta ara ni ijoba ko ti ba jade nsi ba FCPCC wi pe awon ile ise 70 won kan bu won kan so ma awon Nigeria ni ki se orin laso la fe kan gbe bi se ta ko awon ile ise yen le mi fe
0: e seun gbo te tin gbo we mo binu eyin ta le gbe pe yin ibi na lati mo dagbere fun toni lori agbeyawo rin agbo magbe lagbara olohun e pade awon iko mi ni ojo aje yin ni Monday e seun gbogbo eyin ololufe wa yin ta le gbe pe yin e mo binu gbogbo e ja lura won nta lale kan san ni e seun ipade wa bi oyin ni ose to nbo mo dupe olasan ni Golden Voice on Radio loni ire atayo ni ka fi pade e seun ni gbogbo bi te tin gbo wa

Ẹ̀kọ́sán àsìkòṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn àgbáyé làmọ́ afọ̀yín lọ́sàn-án tòní láti ìkànnì kọ̀ǹga àgbámọ̀gbẹ̀ 89.3 FM. Ilé ìtì àkalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti sọ̀rọ̀ gbé yíyọ owó ìrànwọ́ lórí epo nígbà tó sì kó ọ̀rọ̀ kan tí ó já jáde gbanù lórí ìdápadà owó ìrànwọ́ náà. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdójútòfò ni a ti ṣe àgbéjáde àṣẹ fáwọn iléeṣẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣe ìgbẹ̀yìn ọkàn. Wọ́n pe àwọn abẹ́rẹ́ àjẹára tó lè dènà àrùn ẹ̀bólà bí ẹgbẹ̀rún lọ́nà 70 ni a ti tú jáde báyìí fún ilẹ̀ olómìnira ti Congo bí àrùn ẹ̀bólà ọ̀hún bó ti ṣe ń fọn tó ṣe ń pín káàkiri orílẹ̀-èdè náà. Ilẹ̀ Amẹ́ríkà ti ṣàlàyé pé àwọn yóò ṣe ìgbésẹ̀ àwọn ìjìyà alágbára eléyìí tó fẹ́ẹ̀ ga jù lọ nínú ìtàn lé orí ilẹ̀ Iran. Nínú ìròyìn eré ìdárayá ikọ̀ tó ti à ń fẹnukò láti tọwọ́ bọ ìwé àdéhùn láti gbé Savio nínú ikọ̀ Manchester City. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti ṣe àtẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ àti ibi tí ìṣèjọba rẹ̀ fà lórí ohun tó ní ṣe pẹ̀lú yíyọ owó ìrànwọ́ lórí epo lórílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń ṣàlàyé pé ìpè láti dá ìlànà padà òní ó jẹ́ ohun tó wá láti ẹnu ẹgbẹ́ alátakò èyí tó sì ṣàkàwé gẹ́gẹ́ bí ohun tí ó léwu púpọ̀ fún ètò ìṣèjọba àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ààrẹ Tinubu tó ṣàlàyé ọ̀rọ̀ yìí lánàá nígbà tó ń tẹ́wọ́ gba gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adélékè lálejò ní iléeṣẹ́ ààrẹ. Òun ló sọ̀rọ̀ tó ṣiṣọ́ lójú àwọn kan tó ní ṣe pẹ̀lú ibi táwọn tó jẹ ẹgbẹ́ alátakò tí wọ́n fojú sí lásìkò yìí eléyìí tóun sì bu ẹnu àtẹ̀lú. Tinubu òun ló ṣàlàyé nínú bí ó ti ṣe ń sọ̀rọ̀ nínú ìkéde àti ọ̀rọ̀ ìgbà ọ̀pá àṣẹ rẹ̀ lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 níbi tí ó ti kéde ìyọkúrò owó ìrànwọ́ lórí epo lórílẹ̀-èdè yìí. Ó ṣe àtẹnumọ́ pé lásìkò ìgbà náà àwọn ìjọba ìpínlẹ̀ bíi 37 ni wọ́n pe wọn kò láǹfààní àti lè ṣe bó ti tọ́ àti bó ti yẹ pàápàá jùlọ sáwọn òṣìṣẹ́ wọn kó tó di pé òun gorí ipò lọ́dún 2023 ṣe gbogbo wọn sì ń dọ̀gbọ̀ kó lé ìjọba àpapọ̀. Wọ́n pe lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìpinnu àtẹ́lù látọ̀dọ̀ ọmọ Nàìjíríà àti àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n kan mẹ́nu pàápàá jùlọ lórí ọ̀wọ́n gógó epo ohun tẹnuúnjẹ àti àwọn nǹkan míì. Ààrẹ ló ṣàlàyé pé èròǹgbà rẹ̀ àti ìpinnu rẹ̀ òun ni àwọn ṣe láti mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ìgbà ìgbàdùn kálukú kó lè yàtọ̀ sí bó ti tọ́ àti bó ti yẹ. Àjọ tó wà fún ọ̀rọ̀ ìdójútòfò nílẹ̀ yìí NICOM ló ti fi ìwé àṣẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ síta fáwọn ilé iṣẹ́ tuntun míì. Eléyìí tí wọ́n pe wọ́n bu ẹnu àti tí wọ́n ti bu ọwọ́ lò tí wọ́n sì wẹ̀yàn kànkàn gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ìlànà tí wọ́n pe wọ́n ní ṣe ètò rẹ̀ fún wọn gẹ́gẹ́ bí ìlànà àṣẹ àti òfin eléyìí tó ṣe àgbékalẹ̀ àwọn iléeṣẹ́ wọ̀nyí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdàgbàsókè yìí lánàá òde yìí kọmíṣánná fọ́rọ̀ ètò ìdójútòfò ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ọmọ́sẹ́yìn òun ló rọ àwọn onílé iṣẹ́ tọ̀rọ̀ náà kan láti rí pé wọ́n ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ tí wọ́n ti ṣiṣẹ́ àmúlò àwọn owó tí wọ́n ní láti fi ṣètò ìgbélárugẹ àwọn nǹkan ìdàgbàsókè àti àwọn tí ẹni àwọn ilé iṣẹ́ gbogbo lábẹ́ wọn. Ó sọ̀rọ̀ sọ̀wọ́ iwájú nípa ríro àwọn èèyàn tọ́rọ̀ kan lórí àwọn tí wọ́n pé wọ́n ṣe àwọn ìwà tí kò tọ́ àti léyìí tí kò yẹ látẹ̀yìnwá láti rí pé wọ́n jáwọ́ nínú àwọn àpọ̀n tí kò yọ kí wọ́n sì dá omi lakàná nípa gbígbé ìgbésẹ̀ eléyìí tí ó mú kí ètò ìṣèjọba rere àwọn nǹkan àkóyawọ́ àti ṣíṣe ohun bó ti tọ́ àti bó ti yẹ kó lè láǹfààní àti rẹ́sẹ̀ walẹ̀ láàyè kálukú wọn. Gẹ́gẹ́ bí àjọ náà ti ṣe ṣàgbékalẹ̀ rẹ̀ wọ́n pé àwọn ètò yìí òun ló ṣàmì àwọn àyípadà alágbára eléyìí tí pé ó fi ìgboyà tó fi ìgboyà hàn síta àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìrẹ́sẹ̀ walẹ̀ ètò ìṣúná àti ìgbélárugẹ ìkọ́ṣẹ́mọṣẹ́ láàrin àwọn iléeṣẹ́ àdójútòfò lórílẹ̀-èdè wa Nàìjíríà.

Ilé-iṣẹ́ tó wà fún ọ̀rọ̀ ètò ojúnà tó wà lórí omi nílẹ̀ Nàìjíríà níwà pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ kan tí wọ́n pè ní Path Central Limited, òní wọ́n ti ṣiṣọ́ lójú àwọn ìgbésẹ̀ àyíká láti gbójú agan ti bí wọ́n ti máa ń da ilẹ̀ sáwọn ojúnà àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú etí omi èyí tó sì ń ba àwọn nǹkan ojú ọjọ́ àti àyíká àwọn agbègbè wọ̀nyí jẹ́ nílẹ̀ yìí. Wọ́n pe ẹni tí ṣe alákòóso fún ètò náà ní ìpínlẹ̀ Èkó, onímọ̀-ẹ̀rọ Sarat Brahima, nígbà tó ń sọ̀rọ̀ níbi tí ń ṣe lójú ètò náà ní ìpínlẹ̀ Èkó ṣàlàyé pé àwọn ojú omi eléyìí tó mọ gara tó sì dùn rí òní pé wọ́n ní ó ṣe kókó ṣe pàtàkì sí ètò ọrọ̀-ajé orí omi èyí tí ó mú kí àyípadà kó láǹfààní àti wà láwọn agbègbè wọ̀nyí. Ètò náà tí wọ́n yà sọ́tọ̀ látàrí àti mú kí wọ́n ṣe ètò ìtanáwádìí àwọn nǹkan tó mú kí wọ́n da ojú omi ọ̀hún kó máa dà láàmú. Ó ní pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bí àwọn ìgbésẹ̀ báyìí eléyìí tí ó sì lè mú kí àyípadà ọ̀hún kó lè láǹfààní àti lórin èyí tó sì nílò àjọṣepọ̀ kó wá àti àwọn èèyàn gbogbo tí ń gbé láyìíká àti etí odò lórílẹ̀-èdè yìí. Ìrètí wọn tún ni láti ṣe àtìlẹyìn fún ìdàgbàsókè àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀-ajé ẹja nílẹ̀ yìí lábẹ́ ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba àpapọ̀ tí wọ́n ní àfojúsùn lórí ọ̀rọ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú orí omi. Nínú ìròyìn ilẹ̀ òkèrè, ilẹ̀ olómìnira ti Congo DRC, wọ́n ní pé wọ́n ti láǹfààní àti gba àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú abẹ́rẹ́ àjẹára tó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin níye, eléyìí tí wọ́n pe ó ní ṣe pẹ̀lú àrùn ẹ̀bólà, eléyìí tí wọ́n lò fún ètò ìlera lágbègbè ọ̀hún lásìkò yìí. Lára ìgbésẹ̀ tó wà láti ri pé wọ́n ṣe ètò àmójútó àti ìrẹ́yìn àrùn ẹ̀bólà, eléyìí tó bẹ́lẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún. Ètò síta ìlú wáyé látàrí ìbéèrè tó wá látọ̀dọ̀ ìjọba ilẹ̀ náà sí ọ̀dọ̀ àwọn àjọ tó ń rí sọ̀rọ̀ ètò ìpèsè abẹ́rẹ́ àjẹsára ICG, ibi tí wọ́n ti ń ṣe ètò àkóso fún àrùn ẹ̀bólà káàkiri àgbáyé àti ibi tí wọ́n ń kó àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára rẹ̀ sí. Pé àwọn aláṣẹ lórí ọ̀rọ̀ ètò ìlera láti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àjọ ètò ìlera lágbàáyé ni wọ́n ṣe àtẹnumọ́ rẹ̀ wípé àwọn nǹkan abẹ́rẹ́ àjẹsára náà òní pé ó ní ìwé àṣẹ àti ìlànà à ń tẹ̀lé eléyìí tí wọ́n ní wọ́n sì ti yà sọ́tọ̀ fún àrùn ẹ̀bólà yìí eléyìí tí wọ́n ní ohun tó ń pọ̀n káàkiri nílẹ̀ ọ̀hún èyí tí wọn kò sì tí ṣàlàyé ọ̀nà tó gbà tó fi ń lọ sáàrin àwọn èèyàn káàkiri gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn agbófinró nílẹ̀ Zambia lásìkò yìí ni wọ́n ti ránṣẹ́ pé olórí ẹgbẹ́ alátakò Brian Mondbill àti ẹni tí ṣe akẹgbẹ́ rẹ̀ Makebe Zulu fún ìbéèrè látàrí ìgbìyànjú wọn wípé àwọn aláṣẹ tó ṣàlàyé pé wọ́n ń dúnkokò sí ètò àlàáfíà àti ètò ìṣèjọba lórílẹ̀-èdè ọ̀hún lásìkò tá a wà yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde oníròyìn tí wọ́n fi síta látọwọ́ àwọn agbófinró, wọ́n ní àwọn gbajúgbajà ẹgbẹ́ alátakò yìí ò ní wọ́n pe wọ́n ń gbìyànjú láti máa ṣe àwọn iṣẹ́ tí kò tọ́ lẹ́yìn tí Mondbill tó lọ farapamọ́ lẹ́yìn tí àwọn agbófinró bẹ̀rẹ̀ sí ní ṣe ìtanáwá kiri lásìkò yìí. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò ni wọ́n ti ṣe sọ, wọ́n pe wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní sá ìròyìn náà wípé àwọn ò gbìyànjú tàbí gbé àwọn ìgbésẹ̀ eléyìí tó lè dami àlàáfíà rú nílẹ̀ náà. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí Mondbill rẹ̀ tó pé ó ṣepò kejì nínú ètò ìdìbò sí ipò ààrẹ lọ́jọ́ 13 oṣù kẹjọ ọdún yìí níbi tí wọ́n pe wọ́n ní ó ti ń ṣàlàyé pé ìbò ọ̀hún oní wọ́n pe wọ́n ṣe mọ̀gùmọ́gó lásìkò ọ̀hún tí wọ́n sì fi kéde ẹni tí ṣe ààrẹ ilẹ̀ náà Akande Ekelema láti lè ṣe sáà kejì rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ. Ekelema yìí ní pé wọ́n ní ó sẹ́ gbogbo ẹ̀sùn nígbà tí Mondbill sì ń ṣàlàyé pé òun lọ sí iwájú ilé ẹjọ́ láti lọ pe ẹjọ́ tako àwọn kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìsìnbò náà. Àwọn ìpè káàkiri náà ti wá fi ránṣẹ́ sí Mondbill àti Zulu gẹ́gẹ́ bí àwọn agbẹjọ́rò wọn ṣe sọ tí wọ́n sì ń pè láti wá fojú hàn gẹ́gẹ́ bí àfikún látọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá.

Olórí ètò ìṣúná fún ilẹ̀ Amẹ́ríkà, ìyẹn Scott Bessent, ló ti ṣàlàyé pé ilẹ̀ Amẹ́ríkà òní yóò ṣe ètò ìfìyàjẹni tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé tó le jùlọ nínú ìtàn orílẹ̀-èdè àgbáyé lórí ilẹ̀ Iran. Ìgbésẹ̀ náà tí wọ́n sì ń gbèrò pé yóò dín iṣẹ́ àwọn ọmọ ológun kù láàrin àwọn agbègbè ọ̀hún. Ọ̀rọ̀ Bessent wáyé lẹ́yìn tí ẹni tí ṣe ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump tó halẹ̀ mọ́ Iran nípa ogun tó ní ṣe pẹ̀lú ìfìyàjẹni lórí ọrọ̀ ajé. Trump tó tún kìlọ̀ fáwọn orílẹ̀-èdè tó bá fún Iran ní ìrànwọ́ tàbí ṣe àtìlẹ́yìn kankan pé wọn náà yóò dojúkọ ìjìyà lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé. Bessent ò ní pé àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìgbésẹ̀ náà ò ní yóò jáde láìpẹ́ láì jìnà lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ̀wẹ̀ owó epo nẹ́pọ̀ ti lọ sókè sí ìpele tó fẹ́ ga jù láàrin ọ̀sẹ̀ mẹ́ta àti bí ọjọ́ bíi mélòó kan lẹ́yìn ìkìlọ̀ ilẹ̀ Amẹ́ríkà ọ̀hún. Ìjìyà ọrọ̀ ajé náà òní wọ́n lò láti fipá mú kí ogun tó ti ń lọ láti bí oṣù mẹ́fà ní àárín gbùngbùn ìlà oòrùn kó lè láǹfààní àti dópin, èyí tó sì jẹ́ kí ọ̀pọ̀ mílíọ̀nù àgbà epo kó wà nílẹ̀ láláì di lílò. Ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham Hotspur ni wọ́n ti ṣe àdéhùn pẹ̀lú ikọ̀ Manchester City báyìí láti ra agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Brazil Savinho lówó mílíọ̀nù 85 pọ́ùn pẹ̀lú àfikún mílíọ̀nù 10 pọ́ùn tó lè wáyé gẹ́gẹ́ bí àwọn àfikún àdéhùn. Savinho ni a pé yóò ṣe àyẹ̀wò àkọ́kọ́ ìlera rẹ̀ kí ó tó parí ìrìn àjò rẹ̀ sí apá àríwá ilẹ̀ Gẹ̀ẹ́sì, níbi tí ìrètí ti wà pé yóò fọwọ́ sí àdéhùn ọlọ́jọ́ pípẹ́. Gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn ṣe sọ lónìí, àyípadà náà jẹ́ àbájáde ìfẹ́ Tottenham sí ikọ̀ Savinho láti bí ọdún kan sẹ́yìn. Tottenham ló ti gbìyànjú láti rà á lásìkò ooru tó kọjá, ṣùgbọ́n tí Savinho yàn láti dúró sí ikọ̀ Manchester City, ṣùgbọ́n àǹfààní láti kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ fún wọn ni kò pọ̀ ní sáà tó kọjá, bó ṣe jẹ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ Premier League méje péré òun ló láǹfààní láti bẹ̀rẹ̀ pẹ̀lú ikọ̀ Manchester City. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ńlá tí wọ́n fòyín pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu òun ló ti dúró lórí èròǹgbà rẹ̀ láti yọ owó ìrànwọ́ lórí epo rọ̀bì nílẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣàkóso ẹ ti ṣe àgbékalẹ̀ rẹ̀, nígbà tó sì ń sọ̀rọ̀ pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìpè láti yí ìlànà padà òun ló jẹ́ èròǹgbà àwọn ẹgbẹ́ alátakò, èyí tó sì léwu púpọ̀ fún ètò ìṣèjọba àti ọrọ̀ ajé nílẹ̀ yìí. Àjọ tó wà fọ́rọ̀ ètò àdójútòfò nílẹ̀ Nàìjíríà NICOM ni a ti ṣe àgbéjáde àwọn ìwé àṣẹ méje ọ̀tọ̀ọ̀tọ̀ fáwọn iléeṣẹ́ àdójútòfò míì gẹ́gẹ́ bí wọ́n ṣe láǹfààní àti pẹ̀lú ẹ̀yán kọ̀ọ̀kan tí ìlànà àṣẹ tó ṣe àgbékalẹ̀ àwọn àjọ yìí tọdún 2025 tó sì ṣe àgbékalẹ̀ rẹ̀. Ilẹ̀ olómìnira ti DR Congo ní a pé wọ́n ti láǹfààní àti gba àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára tó ń lọ bí ẹgbẹ̀rún 180 látàrí àti bójú wo àrùn ẹ̀bólà nílẹ̀ wọn tí wọ́n ń gbèrò láti jẹ́ kó di àfẹ́yìn, eléyìí tí ogun fi ṣọ.

Ẹ ti ṣe akọ̀wé owó nílẹ̀ Amẹ́ríkà Scott Bessent ló ti ṣàlàyé wípé ilẹ̀ náà ni pé yóò gbé ìgbésẹ̀ ìjìyà alágbára lórí ilẹ̀ Iran lórí ètò ọrọ̀ ajé bí ìgbésẹ̀ wọn ṣe ń tẹ̀wọ̀ wájú lórí àti ṣíṣọ́ lójú àwọn nǹkan tí wọ́n fi ṣe àdínkù àwọn ọmọ ológun pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe nílẹ̀ náà. Nínú ìròyìn eré ìdárayá láti máa fún ipé ikọ̀ Tottenham Hotspur wọ́n ní àti fẹnukò lórí àdéhùn pẹ̀lú ikọ̀ Manchester City kí wọ́n lè gbé agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Brazil Eyan Savio lówó mílíọ̀nù lọ́nà 85 pọ́ùn pẹ̀lú àfikún owó 10,000,000 pọ́ùn nínú àwọn àfikún owó ilé ìtàn yóò máa láǹfààní àti gbà. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wà látọwọ́ Kunle Olówó. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú at Wales Radio 893 nígbà tẹ̀lé fẹ́ràn tàbí tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú at Wales Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí i lójú ìpàdé àti àgbáyé ti www.wellsradio893.com. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ ilé ìtúba ṣojú ẹni. Adédàmọ́lá Olóyèdè ló mú ìròyìn náà wá sí ti gbọ̀nyín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ̀ Wales Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. A kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ o.

0: mélòó gan lélè orin yìí ti jáde láti ọdún 1976. Magbe.
1: Ìyàwó onírìkì ṣì kò má yálé mi.
0: Àwọn tán forin yìí lò gbà tán fi ṣègbà láyé ìgbà yẹn.
1: Ìyàwó onírìkì.
0: Àwọn bàbá yẹn wọ́n ti máa wò wípé chai orin yìí rèé.

0: bó ṣe wà náà nìyẹn.
1: Anìkọ́mọdé máa ní ṣó tó bá wẹ̀yìn ẹ̀. Àwa ló máa rí.
0: Nǹkan kan ń ṣẹlẹ̀.
1: Ìwà àríwá bí wọ́n.
0: Ìròyìn kan ń lọ káàkiri.
1: Máa ń bàtà.
0: Mọ́rán kan ó ń lọ káàkiri látànà.
2: Ọmọ àrí gómìnà ìyá ẹ ṣe rí.
0: Mi ò ṣetán láti sọ̀rọ̀, mi ò fẹ́ sọ̀rọ̀ nípa ìtẹ́lẹ̀.
1: Kí nìyẹn o?
2: Tó bá bù.
0: Àmọ́ nítorí pé àwọn èèyàn kọ̀ọ̀kan lẹ́ka múlùúdùn. Oníkálukú ti bẹ̀rẹ̀ sí ní sọ ìwòye wọn. Ohun tí wọ́n rò nípa fọ́nrán ọ̀hún.
1: Ọmọ
0: lórí. Oríṣiríṣi àríwísí òun ló ti ń wáyé lórí fọ́nrán ọ̀hún.
1: Báyìí kò sí.
0: Ó ṣeéṣe kẹ́yìn náà ó ti rí.

0: Ọ̀gbẹ́ni lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bí ẹ̀kọ́ ìwé ṣe ṣe pàtàkì tó, ẹ má jà gbàgbé wípé bẹ́ẹ̀ náà ń lẹ̀kọ́ ilé ló ṣe pàtàkì. Ìyẹn lára ọmọ. Iṣẹ́ yẹn wà lọ́wọ́ àwọn òbí láti ṣe. Ìròyìn yẹn ń lọ, fọ́nrán yẹn ń lọ káàkiri. Níbi tá a ti rí ọ̀dọ́mọbìnrin kan.
1: Sọ́kàn tó ń fani lókè mi ọba ṣubú jẹ pẹpẹ rán wọ́n ní ọ tọ́rọ̀ nílọ.
0: Ẹ ti mọ̀ wípé wọ́n wà níbi àpérò kan ni. Níbi tó ti wò sùsùn, ó fẹ́ bèrè ìbéèrè ní lóòótọ́ ní tilẹ̀ tọ́lọ́run. Ìyẹn lọ́wọ́ ọ̀gá àgbà yányán, alága fún ilé ìfowópamọ́ tó lóko tó lókì gidi gan lórílẹ̀-èdè yìí ni. Káàkiri àgbáyé. Kò ṣe mí ní ṣe méjì. Mo ń wò wípé wẹ́ ní corporate world náà. Kò yẹ kóun bọ̀wọ̀ fún nítọ̀hún. Ó kàn dẹ̀ lárúkọ ọmọ lórí ni.
1: Mi ò tiẹ̀ mọ tó ń bá mi bá ná ẹ tó yé mi o.
0: Ó yẹ ẹsẹ̀. Arákùnrin yìí náà ṣe mí ní ṣe méjì. Pẹ̀lú ìfarabalẹ̀ àti ìfẹ́. Ó ṣe kíni? Ó correct arábìnrin lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn èèyàn ti wá ń so oríṣiríṣi àríwísí nípa ọmọbìnrin yìí.
1: Kúrò níbẹ̀ ní dáẹ́ o.
0: Wípé ṣé kò rí onítọ̀hún gẹ́gẹ́ bíi wípé ìyàtọ̀ sí kó dàgbà jùlọ? Ṣé kò mọ̀ wípé ọ̀gá òun lẹni tó jẹ́? Ọ̀gá ọ̀gá ẹni tó gba àwọn ọ̀gá ọ̀gá ẹ̀ sẹ́nu iṣẹ́ ni. Ṣẹ́rí téèyàn nígbà míì, wọ́n bá kọ́ ni èèyàn máa ń túra ẹ̀ kọ́ ni. Kókó tí mo fẹ́ fàyọ òun nìyẹn láì gbà wá lákòókò.
1: Ẹni tó ra mọ́tò débí so.
0: Gẹ́gẹ́ bí ẹni tó mọ ohun tó ń ṣe, ẹ má jà bú ọmọbìnrin yìí lọ títí. Torí pé kí ni èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí? Mo ti rí àwọn kan tó jẹ́ pé wà á lọ bá. Bóyá bíi pé àwọn tó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ wọn. Àbí àwọn alábàáṣiṣẹ́pọ̀ láwọn ibòmíì.
1: Wọ́n
0: sọ fún ẹ wípé tó wọ́n bá tiẹ̀ ti ń gbìyànjú láti bọ̀wọ̀ fún wọn. Wípé Mr. Lágbájá, Mrs. Lágbájá. Wọ́n sọ fún ẹ wípé rárá orúkọ àwọn rèé.
1: Bí
0: àwọn lórúkọ àwọn gangan.
1: Ìgbé àtọmọ dábàdẹ.
0: Àmọ́ kì í ṣerú ìpéjọpọ̀ tí wọ́n wà. Bí irú tọ arábìnrin tá à ń sọ̀rọ̀ nípa èyí.
1: Òkúta ẹ máa fa.
0: Àwọn ọmọ ayé òde òní. Wọ́n mọ̀ wípé kéèyàn ó bọ̀wọ̀ fún yàn, ó ní ìtumọ̀ pàtàkì gidi gan. Ó sì máa ń ràn yàn lọ́wọ́ láti lè lọ fà. Láti lè tẹ̀síwájú gidi gan ní kíákíá ìyẹn nínú iṣẹ́ àti ohun téèyàn dáwọ́lé.
1: Ẹ̀sà péjá máa wẹ̀ ní mìmì tábálé ní tábà.
0: Kọ́lọ́run jọ kó bá mi fọ̀rún kẹ́ ọ̀gá mi. Akáyọ̀dé Olúkọ̀yà Òṣùpá Bóòtò. Bóòtò tí mò ń sọ̀rọ̀ nípa èyí. Mi ò mọ̀ bóyá lọ́wọ́ ọ̀gá ọ̀gá. Bóyá lọ́wọ́ ọba mi atọ́ba tẹ́lẹ̀ ìyẹ̀rú ọmọ ọ̀pálẹ̀yẹ ni wọ́n ti kọ́. Àmọ́ ẹni tó bá mọ̀ wọ́n á mọ ohun tí mò ń sọ nípa wípé kò sẹ́ni tí ò lè bọ̀wọ̀ fún. Ẹni tó jẹ́ mánéjà àbá mi.
1: Ẹ̀sà péjá máa wẹ̀ ní mìmì tábálé ní tábà àbá.
0: Ẹni tó jẹ́ mánéjà àbá mi Ọláyinka Joel Ayéfẹ́lẹ́. Mo ń sọ̀rọ̀ nípa Elder Prince Adéwuyè Adéribigbé. Bẹ́ẹ̀ bá rí wọn ẹbí wọn léèrè. Má ṣàlàyé fún yín irú èèyàn tí Káyọ̀dé Òṣùpá jẹ́. Ẹ̀yin ọ̀gá mi nígbà tí ń bẹ láyé. Kò sẹ́ni tí ò lè dọ̀bálẹ̀ fún. Kò sí irú èèyàn tí ò lè bọ̀wọ̀ fún. Yàtọ̀ sáwọn ọmọ ọ̀pọ̀ nínú àwọn ọmọ ayé òde òní. Wọ́n á láwọn ọmọ Gen Z yẹn.
1: Wọ́n yá pẹ́.
0: Kò sí nǹkan tó kàn wọ́n wọ́n bọ̀wọ̀ fágbà.
1: Kọ̀ọ̀kan ló máa mọ́ mi dúró ọba ẹ̀sùn.
0: Àìbọ̀wọ̀ fáṣáájú kì í ṣe lára àṣà wa nílẹ̀ Adúláwọ̀.
1: Ọkú bá mi.
0: Pàápàá jùlọ nílẹ̀ Yorùbá lápá ibi táwa wà yìí.
1: Ìta ọ̀pẹ.
0: Tí ṣaṣáájú nìkan ló yẹ kéèyàn ó bọ̀wọ̀ fún.
1: Jẹ́mi sí mi ò ti dágùn.
0: Kódà tó o bá dé àwọn apá abì kan tó o bá rí pẹ́ ní ìlóòótọ́ ojú lọ. Fún ìgbà àkọ́kọ́ tẹ máa kọ́kọ́ ríra. Kò sí ìsíhun tó burú wípé o bọ̀wọ̀ fún.
1: Tó máa
0: bí ohun tá à ń sọ yìí.
1: Mi kérin ìmàwọ́dọ̀. láti ọ̀tọ̀
0: ní. Ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí.
1: Ìgbé ńlá
0: níjọ́ tí màá kọ́kọ́ fojú ba arákùnrin yìí.
1: Ẹ
0: mọ̀ wípé ìràwọ̀ nkọrin ṣìwọ́ṣìwọ́ ni. Ó yẹ kí n bẹ̀rẹ̀ ètò yẹn ní bí ọdún, mò ń sọ̀rọ̀ bí ọdún mẹ́wàá sẹ́yìn.
1: Kèmé bá
0: ti. Ó yẹ kí n bẹ̀rẹ̀ ètò ní ìyẹn ní ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí mò ń sọ̀rọ̀ nípa èyí. Ó yẹ kóhun ti dé, ó ti wá fún interview tó fẹ́ ṣe. Kò tètè dé, nígbà tó máa dé, ó dé sí àkókò tó yẹ kémi ó bẹ̀rẹ̀ ètò. Wọ́n sì bá mi sọ̀rọ̀ wípé kí n jọ̀ ọ́, kí n sáré fún àwọn níṣẹ́jú díẹ̀.
1: Ìsàgbẹ́jẹ́ máa
0: ń yọ̀ǹda ẹ̀. Nígbà tí wọ́n parí.
1: Ìsàbálẹ̀ ní sábàbá ni.
0: Wọ́n sọ̀rọ̀ nípa B-Red. Tẹ́ ẹ bá rí bí arákùnrin yìí bó ṣe wá bá mi bó ṣe kí mi. Ó pẹ́ kí n tó mọ̀ wípé ọmọ bílíọ́nìà ló ń ṣe báyẹn kí mi. Ó tẹríba tán yányán. Ó ṣeun gbogbo pẹ̀lú ọ̀wọ̀. Nígbà tí mo bọ́ síta tí mo rí àwọn ọkọ̀ dẹ̀nkù àwọn ọkọ̀ ńláńlá àti àwọn èrò tí wọ́n tẹ̀lé wá ni mo tó mọ̀ wípé ìràwọ̀ nkọrin ṣìwọ́ṣìwọ́ tó jẹ́ Family Davido yẹn òun rèé. Ẹni bá wà ń bẹ̀ lọ́dún náà wọ́n lè jẹ́rìí sí ohun tí mò ń sọ.
1: Ilé ni Olúwa ní.
0: Torí náà ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa dáàyè tó lápẹrẹ.
1: Náà
0: Ọlọ́run a máa ràn wá lọ́wọ́. Ó yẹ ẹja sún kíní ọ̀hún sápá wájú. Láì fàkókò ṣòfò.
1: Ẹ̀bì mi kọ́ wípé mo lókìkí. Ìdẹ̀ṣẹ́ bá ìpẹ́ mọ̀ tó alọ́jẹ́ o.
0: Ẹ wo ẹja bàbá ẹ̀.

0: orin to nlo lowo yi se ba bere lowo awon ma ye ode oni pe ta lele won o le daruko e won o mo amo a festo do nipa e ni opolopo awon ma ye ode oni ti won se content yen lori ayelu jara yen opolopo won ni won ti lorin yi
1: ori mi dako
0: won ti fi sise adeni posunu
1: ma se mi lona o
0: yen lori ayelu jara
1: mo te ri ba fa
0: ta lele
1: adagba o agba e fori jini ojojumo ni mo wa wale
0: oludasile orin wakare
1: mo se ya ti awon agba o ki o foju ti rin won laye
0: awon kan ni batuli alake awon kan ni batuli alake awon kan ni batuli alake alaja batuli alake re
1: amba wa dagba o amade mba wa dagba o amba wa dagba o amade mba wa dagba
0: alaja batuli alake je opon pataki lara awon nkan ni to je obirin ni ani o si lala won lorin to ni ipa to joju to ni ipa to lagbara julo iyen ninu awon lorin lori le de Nigeria batili alake je okan ninu won ti o se foworo seyin
1: dey mori maro e ba gugbo na ni ile aye loro ni je
0: ninu awon to ti ko ipa pataki to joju ìdàgbàsókè orin wákà àti fún ìdàgbàsókè orin lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan pàtàkì ọ̀kan gbòógì òun ló jẹ́ lára wọn. Òun ni akọ́ṣẹ́mọṣẹ́ orin wákà àkọ́kọ́. Òun ló lórin wákà àkọ́kọ́ tí yóò sì kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù jáde. Aṣájú ni batili alake ti ṣe olùdásílẹ̀ orin wákà lẹ́ni tó tún gbé orin wákà lọ sókè téńté tábìlì ọgbọ́n àtinúdá tó ní níní ìgbàgbọ́ nínú ara ẹni àti ìfarabalẹ̀ nínú iṣẹ́ orin ló wà lára àwọn nǹkan eléyìí tó sọ di aṣáájú lẹ́ka orin àti lẹ́ka múlùúdùn lórílẹ̀-èdè Nàìjíríà.

bóyá lẹ́mọ̀ lẹ́tọ̀ tó ń lọ látẹ́gùn nìkan ni west radio 89.3 FM olúyọ̀lé estate ńlẹ̀ ìbàdàn láwà wọ́n ní bóyá lẹ́mọ̀ wípé bàtílé àlàkẹ́ òun lẹni tá a bí ní ọdún 1935 gba ìdílé pa á ṣèídù gbàdámọ́ sí àti màmá àjọkẹ́ gbàdámọ́ sí ìyẹn ní agbègbè ṣọ̀pin ìjẹ̀bú igbó ní ìpínlẹ̀ ogun bóyá lẹ́mọ̀ wípé ìjẹ̀bú igbó òun ló ti lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ́yìn tó parí ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ òun ló lọ gbé pẹ̀lú àbúrò ìyá ẹ̀ ìyẹn màmá sáràtù ẹlẹ́bàá màmá yìí ló tọ́jú ẹ̀ láti gba ìwé títí tó fi dàgbà mo ń sọ̀rọ̀ nípa àlàájá bàtílé àlàkẹ́

bóyá lẹ mọ̀ wípé lẹ́yìn ọdún méjì tó ti kọ́ṣẹ́ orin kíkọ ìyẹn nílùú ìjẹ̀bú òde ìyẹn lọ́dọ̀ àbúrò ìyá ẹ̀ jíjẹ́ sáràtù ẹlẹ́bàá bàtílẹ̀ àlàkẹ́ padà sílùú ìjẹ̀bú igbó láti ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ orin tiẹ̀ níbẹ̀rẹ̀ ẹgbẹ́ alásàlátù ń ló pe ẹgbẹ́ orin tiẹ̀ náà ṣùgbọ́n nígbà tó yá ó bẹ̀rẹ̀ sí mú ọ̀pọ̀ àtúnṣe àtàwọn nǹkan kan àwọn nǹkan tuntun ó mú wọnú orin tiẹ̀ náà báyìí gan ló ṣe yí ìṣọwọ́ kan orin tiẹ̀ padà sí nǹkan tó yàtọ̀ táwọn èèyàn ti ń gbọ́ tẹ́lẹ̀ èyí gan ló pè ní orin wákà bóyá lẹ tiẹ̀ túmọ̀ wípé bàtílẹ̀ àlàkẹ́ ti fìgbà kan gbé orin ìyẹn lẹ́yìn gbajúgbajà olórin àpàlà nì mò ń sọ̀rọ̀ nípa bàbá olóògbé alhaji haruna ìṣọ̀lá bóyá lẹ mọ̀ wípé bàtílẹ̀ àlàkẹ́ bẹ̀rẹ̀ sí ní fi àwọn ohun èlò orin kọ̀ọ̀kan kún orin ẹ̀ kí nǹkan táwọn olólùfẹ́ orin yorùbá ti ń gbọ́ tẹ́lẹ̀ ó lè yàtọ̀ létí nígbà míì akọ ní èdè yorùbá ìgbà míì akọ lédè ìjẹ̀bú ó ṣà ń gbìyànjú láti mú kí àwọn nǹkan táwọn èèyàn ń gbọ́ yàtọ̀ sí i bóyá lẹ mọ̀ wípé nígbà tó yá ó bẹ̀rẹ̀ sí mú àwọn kókó ọ̀rọ̀ tuntun eléyìí tó ní ìtumọ̀ àti àǹfààní fún ìtẹ̀síwájú àwùjọ wọnú orin wákà ìyẹn orin tó dá sílẹ̀ èyí mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túbọ̀ fẹ́ràn orin ẹ̀ sí léyìí tó sọ orin wákà di ohun tó gbajúmọ̀ àti ìtẹ́wọ́gbà láyé ìgbà náà bóyá lẹ mọ̀ wípé nínú ìgbìyànjú láti fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí olórin tó gbangba sùn lọ́yẹ́ ó fi àṣà kíkọ orin lórí ìjókòó sílẹ̀ torí pé láyé ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin orí ìjókòó ló máa wà tán ti máa ń kọrin àmọ́ bàtílẹ̀ àlàkẹ́ fi àṣà yẹn sílẹ̀ òun sì bẹ̀rẹ̀ sí ní dìde kọrin eléyìí gan ló fi yára ẹ̀ sọ́tọ̀ nínú àwọn olórin ayé ìgbà náà bí àwọn elégbèé ti ṣe ń gbé orin àti irú ìlù eléyìí tí wọ́n ń lù ń ló sọ orin ẹ̀ di ìtẹ́wọ́gbà bóyá lẹ mọ̀ wípé báyìí gan ni orin wákà ṣe di olókìkí tó sì tayọ kọjá ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó tó fi dé àwọn apá ibìkan ní Nàìjíríà léyìí tó mú káwọn èèyàn ńláńlá bẹ̀rẹ̀ sí pé sóde àríyá àwọn ẹgbẹ́ àti àwọn àwùjọ ńláńlá òun náà máa ń pè é láyé ìgbà yẹn láti wá kọrin fún wọn bóyá lẹ mọ̀ wípé báyìí gan ló ṣe pinnu àti ṣe àgbéjáde àwo orin àkọ́kọ́ léyìí tó sọ di olórin wákà àkọ́kọ́ tó máa ṣe àwo orin jáde

àwọ orin rẹ̀ àkọ́kọ́ yìí. Òun ló pè ní ẹni ṣubú parí ijó. Pé ẹ lè mọ̀ wípé báyìí gan ni Bàtílé Àlàkẹ́ ló ṣe tẹ̀síwájú láti jẹ́ aṣáájú. Ìyẹn nínú orin Wákà. Léyìí tó sọ di àwòkọ́ṣe fún àwọn akọrin obìnrin bíi Sàláwátù Àbẹ̀nì àti Kúbúrátù Aláràgbé. Àwọn méjèèjì tá a dárúkọ yìí, àwọn náà ti ṣe dáadáa ìyẹn nínú orin Wákà. Bó tilẹ̀ jẹ́ pé wọn ò kàwé púpọ̀, ṣùgbọ́n wọ́n ṣiṣẹ́ takuntakun láti rí i dájú pé orúkọ wọn ò parẹ́ nínú àwọn olórin ní Nàìjíríà àti lẹ́kàmúlùdùn káàkiri àgbáyé.

bóyá lẹ mọ̀ wípé Bàtílẹ̀ Àlàkẹ́ wà nínú àwọn olórin eléyìí tó ṣeré fún ọba Benin ilẹ̀ Gẹ̀ẹ́sì kejì ìyẹn Elizabeth kejì nígbà tó ṣàbẹ̀wò sí orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn ní ọdún 1959.

bóyá lẹ mọ̀ wípé bàtílẹ̀ àlàkẹ́ òun ni olórin àkọ́kọ́ tá a ti pàṣẹ rẹ̀ sí ọ̀nà ìyẹn fún ọ̀pọ̀ àwọn akọrin tó jẹ́ obìnrin kó tó di pé àwọn akọrin tó jẹ́ obìnrin tá à ń gbóhùn wọn láyé òde òní kí wọ́n tó bẹ̀rẹ̀.

bóyá lẹ mọ̀ wípé ní bàtílì àlàkẹ́ òun lẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ìyálájẹ ti ìjẹ̀bú igbó ìyẹn nígbà ayé ẹ̀. Ó ti ṣe àgbéjáde àwo orin lọ́lọ́kan òjọ̀kan títí kan èyí tí wọ́n ń pè ní singles. Láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin lára àwọn àwo orin ẹ̀ eléyìí tó gbajúmọ̀ láti rí ìwà ara àwọn orin tó rọ́lẹ̀ gidi gan tó lògbòdo láyé ìgbà yẹn nìyẹn. Ọ̀rẹ́ ọdún tuntun wọlé dé bẹ́ẹ̀ ni bá jẹ tí òyò àti bẹ́ẹ̀ lọ.

Bóyá lẹ wá mọ̀ wípé ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún 2013 òun ni Alhaji Abatile Alake mí èmi ìgbẹ̀yìn ìyẹn nínú ilé ẹ̀ tó wà ní Ìjẹ̀bú Igbó ní ìpínlẹ̀ Ògùn lẹ́ni ọdún 78 kí Ọlọ́run jọ̀ kó túbọ̀ bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. Alhaji Abatile Alake olùdásílẹ̀ orin Waka òun náà lẹni tá a sọ̀rọ̀ nípa ẹ̀ lábala àkọ́kọ́ lórí ètò ìràwọ̀ lágbà ní ìkànnì West Radio 89.3 FM. Ó ti yá ẹja lọ sábala kejì lórí ètò yìí. Ìyẹn abala lérèfé. Okay, Daniel Dada, oya, ya lo sapa be yen, nisho ni be.

0: wọ́n ní ìjà sálẹ̀. Ẹja mú ìpè yẹn. Hello. Hello. Ẹ wo, ago ti lọ. Ojú òpó yẹn ń ṣe bákan.
1: Tó bá wá jẹ́ ìjà sálẹ̀ wá wá.
0: Ó dẹ̀ wùn mí ká fáwọn èèyàn bíi méjì lẹ́bùn lénìí àmọ́ àkókò ti lọ.
1: Ìyá ìjà sálẹ̀ fẹ́mi só ń láre ẹwájú.
0: Iṣẹ́ lóhun kóhun láti sọ nípa ètò yìí.
1: Ìyá ìjà sálẹ̀ fẹ́mi. Ẹgbọ́n Pálù yóò wọ́n ṣe ń rọ́kùn.
0: Hello. Ẹ káàsán o. Ẹ kú dédé àsìkò yìí. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè sà.
2: Mr.
0: Mutiu láti Akẹ́dẹ̀mì.
2: Ọlọ́run
0: ìjọba jọ láti bá ọlọ́run. Ẹyìn ẹfẹ́ gbà ẹ ṣeun ojú òní tìyín.
2: Ó dà
0: kí n fún yín níbèrè. Ó dà ẹ máa ń gbọ́ ìṣe máa ń gbọ́ ìkànnì yìí dáadáa. Ẹ máa ń gbọ́ ìkànnì yìí dáadáa.
2: Díẹ̀ díẹ̀ ni ṣùgbọ́n ìgbà yìí máa ń bí sí ìgbà mi.
0: Ó dà kí lorúkọ ọ̀gá àgbà wa níkànnì. Ó dà kí ni orúkọ ọ̀gá àgbà wa ọ̀gá GM wa ní ìkànnì yìí.
2: Káàkiri ojú ọkọ.
0: Ẹ gborúkọ wọn.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ìbéèrè
2: mi bẹ́ẹ̀rẹ̀ mi.
0: Kí n tún fún yín ní ìbéèrè mi.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ìsọ ní ìgbà ọjọ́ ojúmọ̀ tí mo wọ̀ ní ìsìn tí mo níbi kí n lọ jọ màá yẹ̀ lẹ.
0: Ó dà tí n bá bèrè nínú àwọn kókó tí a mẹ́nuba. Nípa ẹni tá a sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí.
2: Bàtírí àlàkẹ́.
0: Ó dà.

0: Àkójọpọ̀ ìròyìn lérèfé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́n màgbẹ́ Wells Radio 89.3 FM. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ ṣẹ́gun ọjọ́ 25 oṣù kẹjọ ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi fún gbogbo ìlú láti fi ṣàmì àyájọ́ ọjọ́ ọ̀bí Ànábì Muhammad, èyí ti ṣe Eid al-Maulid. Ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ abẹnu Olúbùnmi Tójú Òjó, ó ló ṣe ìkéde náà lórúkọ ìjọba àpapọ̀ nínú àtẹ̀jáde tán fi léde lónìí nípasẹ̀ akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba Dókítà Magdalene Ajani. Ó wá kí àwọn Mùsùlùmí lórílẹ̀-èdè Nàìjíríà àti jákèjádò orílẹ̀-èdè kú oríire àyájọ́ ọdún ọ̀hún. Ó sì rọ̀ wọ́n láti lo àkókò náà fi ṣe é ní ìtọ̀nà pẹ̀lú ìwà Nábì Muhammad nínú ìrẹ̀lẹ̀ tó ń ti ìkáàánú. Ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ìwádìí inú FBI ó ni wọ́n ti ń bèèrè lọ́wọ́ ilé-ẹjọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà fún àǹfààní láti ṣe ìfiránṣẹ́ àwọn ìwé-ẹ̀rí kan eléyìí tó ṣàlàyé ìdí tí wọ́n ṣe ṣe ìdìmọ̀ àwọn àkọsílẹ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn tán fi kan Ààrẹ Bọ́lá Tinubu tó ń ti ìwádìí tí wọ́n ṣe lórí wípé ó ní ẹ̀sùn nílẹ̀ tó ní í ṣe pẹ̀lú ṣíṣe fàyàwọ́ egbòogi àtoògùn olóró. Ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀hún tó ń rí sọ́rọ̀ ìwádìí ó ní wọ́n ṣe ìbéèrè náà nínú àkọ̀ránṣẹ́ eléyìí tó gbé àkòrí ọjọ́ ogúnjọ́ oṣù kẹjọ lórí níwájú ilé ẹjọ́ tó ń rí sọ́rọ̀ agbègbè orílẹ̀-èdè Amẹ́ríkà fún Columbia. Níbẹ̀ òun ti ṣàlàyé ọ̀rọ̀ lórí ìdí tí wọ́n ṣe ṣe ìdìmọ̀ àwọn àkọsílẹ̀ náà tó ń ti bí wọn ò ṣe lè fi sí gbangba. Àjọ olómìnira tó ń rí sọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí ni wọ́n pé àwọn yóò ṣe àwọn ètò ìgbésẹ̀ àti àyẹ̀wò jákèjádò orílẹ̀-èdè yìí nínú oṣù kọkànlá ọdún 2026 gẹ́gẹ́ bí lára akitiyan fún ìgbáradì wọn lórí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tí ń bọ̀. Ìgbésẹ̀ ọ̀hún ó ní wọ́n ń retí wípé kí wọ́n ṣe ìdánwò ẹ̀rọ eléyìí tí máa ń ṣe àyẹ̀wò àwọn olùdìbò yan BVAS tó ń ti àwọn ohun èlò mìíràn tí wọ́n lò nínú ètò ìdìbò náà tí ó fún àjọ náà láǹfààní láti ṣèdámọ̀ àwọn tí ó bá dàbí ìdojúkọ àbí ìṣòro ṣáájú ètò ìdìbò náà. Igbákejì ààrẹ tẹ́lẹ̀rí Atiku Abubakar ló ti kọ gbogbo àwọn ọ̀rọ̀ kòbákògbé àti àríwísí eléyìí tí ó wáyé nípasẹ̀ Ààrẹ Bọ́lá Tinubu lórí ìdásí rẹ̀ lẹ́ka epo rọ̀bì. Nínú àtẹ̀jáde tó fi léde lénìí nípasẹ̀ ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Frank Shahibu, níbẹ̀ ló ti ń fẹ̀sùn kan ìṣèjọba Tinubu lórí bó ti múgbé ayé nira sí tó sì le koko nípasẹ̀ owó ìrànwọ́ orí epo tó yọ tó ń ti àwọn nǹkan míì tó ní í ṣe pẹ̀lú pàṣípààrọ̀ ilẹ̀ òkèèrè. Níbi tó ti sọ wípé àwọn ìgbésẹ̀ ọ̀hún ló mú ọ̀wọ́n gógó nǹkan rọ̀kẹ̀ sí tó fi mọ owó ìrìnà àti iye tí àwọn ìdílé kọ̀ọ̀kan ná. Àtíkù sọ̀rọ̀ lórí àbá tiẹ̀ tí kò ní í ṣe pẹ̀lú ìdápadà owó ìrànwọ́ orí epo ṣùgbọ́n tó jẹ́ ìlànà eléyìí tí ó ṣe ìmúgbòòrò ẹ̀ka ibi ìfọpo rọ̀bì abẹ́lé àti bí ó ti dáàbòbo àwọn olùmúlò oníbàárà lọ́wọ́ pàjáwìrì ọ̀wọ́n gógó nǹkan. Orílẹ̀-èdè olómìnira Congo ni wọ́n ti ń gbaradì láti ṣe ìgbéjáde abẹ́rẹ́ àjẹsára àrùn ebola bí wọ́n ti ń tẹ̀wájú láti mọ gbé ìgbésẹ̀ lórí àkóso ìbújáde àrùn ọ̀hún jákèjádò apá àríwá àti ìlà oòrùn orílẹ̀-èdè náà. Àjọ àgbáyé tó ń rí sọ̀rọ̀ lera wọn sọ̀rọ̀ nípa àwọn ènìyàn tó ń ka wọn tó 2,500 tán ti jáde láyé láti ìgbà tí àrùn náà ti bú jáde eléyìí tí wọ́n ti kéde rẹ̀ lóṣù mẹ́ta sẹ́yìn pẹ̀lú àkọsílẹ̀ bí ìlàjì àwọn ènìyàn nínú ogúnjọ́ tó kọjá yìí. Abẹ́rẹ́ àjẹsára epo yìí ó ní wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ó lò lórí àrùn ebola náà. Èyí lópin àkójọpọ̀ ìròyìn lérèfé fún ti ìrọ̀lẹ́ òní. Ẹ darapọ̀ mọ́ wa láago mẹ́jọ alẹ́ lórí ìròyìn ilé wa. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú kalẹ̀.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kiri kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM. Kànga agbẹ́mágbẹ́.
2: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
3: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more. Paired with your favorite proteins and hot, freshly made swallows. All made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it. We deliver it to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jai Ola and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
4: Efile, Emma Yikuro, Wells Radio, 89.3 FM. Nibe Gongon Lewa.

0: alhamdulilayi rabbil alamin o dabi ki a ma ka fi orin yẹn sílẹ̀ kí ẹ máa gbádùn ẹ̀ àmọ́ ṣe gẹ́gẹ́ ti mọ̀ wípé kìí ṣe orin nìkan òun ni ẹ̀rí àkọmọ̀nà ètò wa yìí bó ṣe jẹ́ entertainment bẹ́ẹ̀ náà ni ó jẹ́ educative bẹ́ẹ̀ ló ṣe jẹ́ educative bí a bá ti ń dára wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ ṣe kíni la gbọ́dọ̀ máa dára wa ní ara yá a gbọ́dọ̀ máa dúnnú ara wa pàápàá jùlọ gẹ́gẹ́ bá a ti mọ̀ pé òní ni ọjọ́ jímọ̀ ọjọ́ àkójọ ọjọ́ ìdùnnú ni ẹ̀rí àwọn ọmọ wa wọ́n ní orin kan tí wọ́n máa ń kọ ní ọjọ́ jímọ̀ báyìí wọ́n ní bó láti máa ń kọ́ ná wọ́n ní today is Friday everybody happy la la la la la Monday we come to school, Tuesday we come to school, Thursday we come to school, Friday we go away, tomorrow Saturday no school, no school, no school. Eri, ojo Friday, gbogbo ala mo pe ojo kini o, ojo ayo, ojo idunu, ojo albarika, papa julo gbogbo awon alayeye. Òun náà ni wọ́n ti wà nínú pọ̀pọ̀ ṣinṣin àwọn tó ń fẹ́ ṣèyàwó lọ́la àwọn tí wọ́n fẹ́ ṣílé àwọn tó ń fẹ́ ṣe kòmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ jímọ̀ ọjọ́ ìdùnnú ni ọjọ́ ayọ̀ ni nítorí náà agbọ́dọ̀ máa jọ́ agbọ́dọ̀ máa yọ̀ láti òní lọ ìdí nìyẹn tó fi jẹ́ pé tá a bá ti wọlé bẹ́ẹ̀ àwa àtorin àtayọ̀ àti ìdùnnú náà ni àmọ́ kì í wá ṣòun nìkan náà ni òun mo fi ní pé tá a bá ní kí a họradegun jẹ̀mọ́ àwọn àgbàlagbà wọn ni tá a bá ní kí ẹ̀rí ká họ ara ẹ̀rí nǹkan yàn torí náà a kì í kààbọ̀ sórí ètò yín ètò wa eléyìí tí a pè ní world of islam níléeṣẹ́ wa world radio 89.3 FM tó kalẹ̀ sínú olúyọ̀lé estate ní aláàfin avenue ní ìlú ìbàdàn bí gẹ́gẹ́ bá ti máa ń sọ ní gbogbo ọjọ́ jímọ̀ tó bá ti di aago márùn-ún òun náà ni kẹ́ ẹ ti máa retí wa tí ìròyìn tí ó bá ti lọ tán òun náà ni ètò wa òun náà ni yóò máa gun orí afẹ́fẹ́ láì ní gba àsìkò ní orúkọ gbogbo àwọn tí wọ́n ń jẹ́ kí aláǹfààní láti máa wá sórí ètò yìí bẹ̀rẹ̀ látorí ìyá wa ìyá àlùbáríkà lèmi máa ń pè wọ́n tí wọ́n jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ world radio kí obìnrin jẹ̀mọ́ kí ó tó ta gbangba kó tó gbé irú iléeṣẹ́ yìí kalẹ̀ ẹja kí o ọkùnrin nírú wọn o ọkùnrin ni wọn o ẹja kí wọn ìyá wa vivian badimosi ẹ̀mí yín ó gùn fún wa àdúrà ti wa fún yín lórí ètò yìí náà nìyẹn torí náà ọlọ́run má jẹ́ kí a máa padà sí ìgboro bàbá ti kúrò lọ́dọ̀ wọn náà lábọ̀ sí lọ́dọ̀ àwọn ọ̀gá wa láàyè yìí tó jẹ́ general manager wa òun náà ni alákòóso àgbà ni olùdarí pátápátá fún iléeṣẹ́ west radio ní ìbàdàn bí ọlọ́run kò dákun kó má ṣàmà bá kọ́ àwọn náà mọ̀ ṣe gbogbo àwọn alámòjútó ẹ̀rọ àti àwọn tí adọ́ńṣe àṣepọ̀ lórúkọ wọn òun náà ni èmi alhaj fakile zakaria òun náà ni mò ń kí yín ìpè assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu ṣe ti wá mọ̀ ìpè gẹ́gẹ́ bí ṣe ni mo ti sọ fún yín tipẹ́tipẹ́ lónìí àti ní àti ẹnì kejì ni tí wọ́n jẹ́ stars wa tí a jọ máa jomi toro ọ̀rọ̀ kó lè bá a dùn kí gbọ́ngbọ́n kó sì tún lè bá a kan sí òun náà ni a jọ wà lórí ètò yìí stars wa muhammad bashir abu bakiri abu mahmud àwọn ni wọn ẹ̀yin ní ọ̀sálámù sí gbogbo àwọn yẹn. Salamu alaikum.
1: Salamu alaikum. Rahmatulahi barakatu.
0: Aha, òun náà ni ẹ̀ ti gbọ́ yẹn. Nígbà tí a bá dé agbọ̀n ibi tí wọ́n ti máa dá wa lẹ́kọ̀ọ́ lónìí a máa tẹ́tí sí gbọ́ wọn. Gẹ́gẹ́ bí ìṣe wa tí ẹ ti mọ̀ wá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ bára mẹ́rin ẹ mo sọ fún yín náà ni ó wà lórí ètò yìí abala alquran abala láti orí ìtẹ́ from the mimbar bẹ́ẹ̀ kan náà òun náà ni alamujiza wal karama bá rí parí rẹ̀ òun náà ni abala adua abala adua ẹnìkan ni adua bíi ti báwo adua òun gangan ni ọ̀pá ìkùtẹ̀lẹ̀ gbogbo ìjọsìn kò sí ẹ̀sìn náà tí yóò yọ tí yóò ní àdúrà bó o ni torí náà àbẹ̀ ọlọ́run ọba tí màá bá wa ṣe ètò tèmi ọlọ́run má ṣàbá wa ṣe o kí a tó bọ́ sí abala alquran wa ẹ jẹ́ kí a tó dókè lọ́hùn.

0: alhamdulilayi rɔbɛlɛ alɛmi mo ni taba den taba wo ti di don fɔn eyi o hɔra de gun taba ni ka wo bi orin yɛ bi ti n wɔle si yan lara a ni fɛ se nkan mi lori eto yi amɔ ko ri bɛɛ kɛkɛ mo sɔ fun wa bi a ba ti n munu ara wa dun ta n dara wa lara ya bɛɛ na lagbɔdɔ si kini lagbɔdɔ ma kɔra wa lɛkɔɔ abala latori tɛ òun náà ni adeba níbi tí a ti gbé ustaz wa tí a ti gbé wọn wọlé ní tí wọn ti wá ṣàlàyé fún wa pé tọ a kú ìpalẹmọ a kú ìmúra ti ọjọ bíbí anabi wa muhammad sallallahu alaihi wasallam eléyìí tí ó ń bọ lọnà yìí ká lè bá a mọ bi tí ó yẹ kí a yà sí òun náà ni a ṣe gbé àwọn ustaz wa wá pé kí wọn wá sọ fún wa torí pé ọpọlọpọ nítorí bá ti gbọ báyìí ẹrí iṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ orí social media ló máa ti kún sí ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi la máa bẹ̀rẹ̀ sí ní gbọ́nsìn àwọn kan dẹ̀ sọ pé bíbí ànábì ó dáa bíbí ànábì ó dáa àmọ́ ká tó bọ́ síbẹ̀ ẹ̀jẹ̀ ká kọ́kọ́ kíra wa pé àtúbáríkà jimọ̀ tòní o ọlọ́run kò má ṣe jimọ̀ tòní ní àṣemọ̀ fún wa ẹnìkan pè mí láàrin ọ̀sẹ̀ ó ní mo sọ pé àti ìbáríkà tilẹ̀ bá mọ́ mo ní bẹ́ẹ̀ ni ó ní kíní kan ṣẹlẹ̀ bíi 2 weeks ago ládùúgbò àwọn ó ní bàbá yẹn ó ní wọ́n fẹ́ lọ sí juma ó ní kódà wọ́n ti wẹ̀ ó nígbà tó wọn wá gbọ́ lòun wá ní òun máa pè mí nígbà tó wọn wá pe nọ́mbà mi ó wá pè mí wá sọ fún mi mo ní kódà ẹran kíní kan ṣẹ ni o n tẹ́ sọ fún mi yẹ́ tún gbọ́ lórí rédíò tó bá rí jọ mẹ́jọ o ó ní bàbá yẹn ti fẹ́ lọ sí juma ó ní wọ́n ti wẹ̀ wọn ti lo aṣọ tán fẹ gbé lọ sí tọ́ máa wọ̀ lọ sí jímọ̀ wọn wá ní káwọn sùn díẹ̀ ó ní kódà ṣíàmánu àdúgbò àwọn ni kò ní ṣíàmánu àdúgbò àwọn ó ní wọn ti lọṣọ wọn ti wẹ̀ wọn ti kó aṣọ sílẹ̀ wọn wá ní káwọn sùn díẹ̀ ó níbi tán gbà bọ́sálì kí a mọ̀ nìyẹn ó ní wà láì tàlà ṣùgbọ́ ha ni láì ó ní sọ nígbà tí máa ń bọ̀ nípa tábà kí jímọ̀ tán la tó báríkà mo ní bẹ́ẹ̀ ni mo nígbà tábà kí jímọ̀ tán la báríkà but a kàn ń optimistic ní àárọ̀ jímọ̀ ni pé abáríkà jímọ̀ àti ìbáríkà onígbà tábà kí jímọ̀ tán ká tó báríkà mo ní àwọn àgbàlagbà ọjọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn kéwù tíra àkọọ́lẹ̀ ni ò sí mo ní sọ nítorí náà a ti kí jímọ̀ tòní àti báríkà ọlọ́run má ṣe àtúnjá báríkà ǹjọ́ mẹ́jọ má jà fi tòní dágbére fáyé ita mú wá lórí mímbàrí wa lónìí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tí mo sọ fún wa nínú àwọn nǹkan tó ṣe ṣe kí àwọn mọ̀mú wa bá wa sọ òun náà ni a máa ń yẹ̀ wò bí ọ̀rọ̀ bá sì ti débẹ̀ ẹ̀yin tẹ́tí gbọ́ ustaz salamu alaykum wa rahmatullahi wa barakatuh.
1: Wa alaykum salam wa rahmatullahi wa barakatuh.
0: N ta fẹ́ yẹ̀ wò òun náà ni a sọ yìí bíbí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn kan a ti gbà pé wọ́n ṣáà bí ànábì ni wọ́n bí ànábì ni pé lóòótọ́ àwọn kan wá ní ọjọ́ bí ànábì tí ó ń bọ̀ yìí tàbí tí ó máa ń wáyé lọ́dọọdún yìí àwọn kan ní bídíà ni àwọn kan ní kìí ṣe bídíà ńbo ni afẹ́ fèsì níbẹ̀.
1: Naam bismillah alhamdulillah wa salatu wa salam rasulillah. Àwọn àlọ́pẹ́ bídíà nínú Islam gbólóhùn èdè lágbàwá ni.
0: Alhamdulillah.
1: Ó gbajúmọ̀ táyà máa ń gbé bídíà bídíà bídíà tó yẹ ká gbọ́ yí tó gba àwọn concept Islam.
0: Alhamdulillah.
1: Gbogbo ẹ̀lú yẹ ká kọ́ mọ̀ ọmọtúmọ̀ ẹ̀ náà.
0: Alhamdulillah.
1: So tá bá ń sọ terminologies ni.
0: Alhamdulillah.
1: Ó yẹ ká máa mọ kí ló ń jẹ́ nǹkan kọ̀ọ̀kan. Ọjọ́ bíi ànábì àṣálàm wọ́n bí bẹ́ẹ̀ ti sọ wọ́n bí náà ni.
0: Alhamdulillah.
1: So ọdún ilé erin náà dẹ̀ ni wọ́n bí.
0: Alhamdulillah.
1: Ọdún tí ìṣẹ̀lẹ̀ ilé erin ṣẹlẹ̀. Ọlọ́run jẹ́ kí ìṣẹ̀lẹ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀.
0: Alhamdulillah.
1: Kó máa jẹ́ àpọ́nlé fún pé ọmọ tí wọ́n fẹ́ bí.
0: Alhamdulillah.
1: Ọdún ilé erin yẹn dẹ̀ ló pàtàkì gan tí ń bá tọwọ́ bọ̀ láwọn ọ̀tàn tó so máa nàbí àṣálà. So pé òun lọ́lọ́run fi ìṣẹ̀lẹ̀ yẹn pọ́nlé. Ẹgbẹ́jọ́ náà kò sí mùsùlùmí kan kàwa.
0: Mùsùlùmí ò tẹ ìsìlámù kan ò tí ì dé.
1: Ìsìlámù kan ò tí ì dé. Àmọ́ lọ́n gbé jàlẹ̀ fún rẹ̀. Àmọ́ ìgbà yẹn kọ́là ń lọ nípa pé ṣé bídíà wa ìtumọ̀ bídíà ní Islam ò ní tí a ṣe tí ọlọ́run rẹ̀ wá ń ṣe rẹ̀.
0: Pípẹ́
1: táwọnú Kùránì àríwẹ̀ kan tá a lè so mọ́. Àwọnú Hadith àríwẹ̀ kan tá a lè so mọ́. Olóúnjẹ bídíà ní Islam. Tí nǹkan bá wá rí bẹ́ẹ̀ tí yẹn bá ṣe tó bá láàní ẹ pé òun fẹ́ fi sin lọ́hun kò ní jẹ́sìn tó gbé nígbà tó pé ọlọ́run kọ́ ló ní a fi sin ẹ̀sìn tọ́lọ́run ní ká wá ṣe láyé ọlọ́run ni yóò sọ orí ẹ̀sìn wo láfi sin òun àwọn kan lákàn wò pé èmi láìkì lè jẹ̀mọ̀ fi sin lọ́hun ó lè mọ̀jẹ̀ tọ́lọ́run láìkì ẹgbẹ́ ẹnìkankan wá náà sìn tí a fẹ́ lọ bẹ́ẹ̀ ni àbẹ̀tẹ́nìkan bá wá fẹ́ wá bá wa ń lé ta fẹ́ ṣe lálejò wa bi le re pe gunje o le man like ta be te lorun o je ta wa pataki on le mo pataki be na le sin na se ri sin ta be sin lo yo je pe o le ri ninu islam so bibian nabi sallam olorun fe ko je message to olorun fe ko je oju celebration yen lo celebration jo yen kan ko ni a fe lu nbe ti pe jo ti awo le da yen gangan na be ka sai so yen na enu ko lori jo yen gangan ti won bi nabi sallam enu ko lori on di 12 yen ni enu po julu re ni ko da awon fami so awon date si mi ninu osu keta yen na ko da awon to so osu mi gan
0: mi ti fe ba pade o
1: to pe jo ti won bi nabi sallam bi ba ye se ri ngba yen won ni tan fin ko ni ide fin kon kan le won de tun mo ko mo ta won bi gan omo logo gbogbo aye ni bi ordinary omo na won ka kun debi ti won la ko le kan eja ko de ti ele o so ya gbe ade so pe jo ni 12 gaga mo sa bi message wo olorun fi bi bi e pacify yi olorun wa ma arsalnaka ila rahmatan lil alamin awon wa wo la nabi ni lowo somele ya nabi ni mi luto salusu na ni mi luto ti ogwa ba nlo wa nabi ni aye oruju e gbugba ta nbi gan ti o ti da nabi ara amara maka ti won je muslimi na ti gba fun won mo lo mo lo abi won mo lo lududu koda kankan wa jo mo ran ti pe o mo n challenge mi gbugba e gbe jo ta mi ko fe de clear pe mo da nabi olorun o je koko n je se olorun ni bo nkan le fodu meta ti o mo bi o se gbe jade pe e mo si o sa mo e mo se bo mo Olorun ni fast dabi ma tu mark bi to ba dey kede fun gbogbo aye lo wa gba awon ara ko risijo o wa gun oke kan lo awon do sapa bayi o dun on goke oni mo se do soke tin ba so fun yin pe awon mogun kan wa leyin mi bi te fi wa gogun ko ogun ja yin nilu yin se gba mi gbo ah won ni ma jabrabna aleka kadiban ijo ta ti mo o paro ri laye so to ba so agba ogbo eni mi o le fowo gba ya loni pe mi o paro ri koda lose kan gan ti en ni lati monday di oni jima yi mi o paro ri saye le ma wa de be pe iwon wa to si ye ka mu pa na bi gangan niyan sasala awon wa wo lo a mi ni inama bo istu le uta mi ma makarima la clark olorun mi wa saye ki wa fa won wo mo lo abi wo mo lo abi wa ta ma bo mo la keji lo ta ba ya wo lo ta ba gbogbo lo lo
0: ta ba
1: dugbo lo ta fi jo mo gbe lafia ko da bi se muslimi ki da bi se muslimi awon wa yin la o la o ni owo wa muslimi lo ye ka fu su yi ka fu yera wa wo sesin to mu wa na mu nsi abi won se esin bo ti wo mi egun le yoba won so pe o ba ti won ni la se mo le ni imo le re lo se bo se wo to e gbe to olorun ba fe se o le se bo se wo e gbo olorun lo ni
0: se mo pe ti o ba wa si iru how do we call it ti o ba siru invention yen pe okay alhamdulillah I think ke se pe boya awon kan ni won sese wa create or fabricate pe on the 12 ni won bi it has been from the history that prophet was born on 12th day of Rabiul Awwal now tawan mu ojo yen tawan lo lati ma fi se ranti bibi re yen ati ise to wa se laye kini ihati esin wa ko si
1: o ne mo se o di se ri be se wa so yen o ni se gbe pa se ala ko pa di chef yen ti awon eto ngbo eto ko le mi le ti ka ti ami je kin so jade kan mo pe awon family na so nkan mi ala ko le le geji tu ba dojo ti won bi yen ijoba se declare de nisin
0: good
1: o se gbogbo je ti ba cho ijoba tu ba fe tele ijoba ta si gbodo tele ijoba o gbodo joko le ni e gbodo ni emi o lo si bi se
0: emi o gbo lide o
1: ah o ti ta ko ijoba gan ni e to ma ri office gan o le gba query àmọ́ ní kí la fẹ́ fọjọ́ yẹn gan ṣe ká ní afẹ́ fi ṣe wá sí afẹ́ fi ráwọn ẹ̀ létí káwá sórí rédíò báyìí àgbẹ̀dá àdúgbò kákúra wá jọ oníṣe dòjọ́ jáde bá nàbí o àwọn kan báyìí wà nàbí rí o bá nàbí ṣe máa ń ṣeré o kákọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ àdábì náà ṣọmọdé rí báwo ni ṣọmọdé títí ẹ̀ tẹ bá gbogbo ṣe ayé ànàbí àṣálà kò fẹ́ sí stage life kan tánàbí orin kọjá rí o sọmọ orúkan o sọmọ ọdọ o sọmọ ẹsẹ o sọkọ ìyàwó gbogbo kan ló ṣe o jọ kọ ìyàwó o jẹ bàbá fáwọn ọmọ o náà padà dolórí o ní president orílẹ̀-èdè islam o ní chief judge sharia court o ní àfáà gbà o ní mọ́mọ́ mọ́ṣáláṣí personalities tó kó jọ kó pọ̀ pàmọ́ra wọn ó pọ̀ gbogbo ẹ̀ ló jẹ́ ìṣètò tó pàfẹ́kì rẹ̀ o ka le ki ka lu mo sati e lara lare iwe ki bi yan ba wa o mo keko lara so lo ebi nkan re ka fojo yin so ka won yan keko se ba na mi tun ri bayi e ko tun se bayi ata mo ruju na da yan ba nso nipa e
0: okay
1: ba mo ruju kan wa
0: be ni
1: ka mo nso nipa mi asala
0: so ka fi ro ojo yen clarify
1: ka fi
0: analyze e
1: ka fa la fa ni e bi re question ke lo ye yin ewu le ti gbo e so ka jo yan ju e
0: okay ta ba wa se be yen any sin or any offense in it
1: ko se se nbi yen
0: alhamdulillah
1: ko se nbi yen ko se nbi yen ti o se nbi tele kan se nbi kan mi se ju be lo nbo mi
0: be ni
1: o no disu sabe en kan la jo nse gba mi wa te pe o ko ngba mi ko la fi se dajo ki na se nbe
0: be ni
1: ki le se nbi
0: ise
1: ki nkan yen gaga
0: da
1: o la fi se dajo
0: en ti an soro re yi ti se anabi wa muhammad
1: sallallahu alaihi
0: wasallam ninu oro won kan a gbo pe awon na so fun wa pe inama la amalu
1: binniyat
0: ise gangan ko l'Olorun o ti e wo bi ki se kini o what is the motive behind that job so alhamdulillah ni ti a fe so fun gbogbo awon ti won ba ngbo wa bi pe ojo bi anabi wa muhammad sallallahu alaihi wasallam ile ti o nbo ni ojo tuesday yi ti o si atako fun ti ijoba ti won si ti fi anfani ki asimi ni jona opolopo awon yen ni pe koda ti o ba si holiday ni omo nigeria a feran ise pupo ati feran olodun lo ni kan ma fun wa holiday die die o boya ni awon yen o ba ti ma simi bo ti le okere o mo tori na won tun fun wa ni ojo yi nitori bibi anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi wa muhammad ta wan soro e yi ni shoki a le pari e loni na tori pe jo tuesday to nbo se ni ojo e to ba tun di ojo mejo inshallah bi kurati ramon a tun tesiwaju anabi wa muhammad sallallahu alaihi wasallam who is muhammad
1: naam alhamdulillah o ko yen baba re lo so lo ko yen gba ti mo fi ba anabi wa sallam
0: baba re
1: be ni abdul muttalib
0: eh
1: abdullah ni baba anabi sallam anabi si wa ninu oyun ngba ti baba re fi jade laye
0: okay
1: so gba ti won bi o baba re ni won bi si so baba abdul muttalib ni lo so ni oruko yen
0: okay
1: oni samaitu muhammadan li yuhmada mo so mo ni muhammadu ko le den ti gba ye o mo yin so gbo ti mo muhammadu ni omo ti gba ye so re omo ti gba ye yin o ko yen de mo lara eko kan tun yen fa wa na ta na ba bi mo lati kekere yen e je ka prophesize inu gbe sai omo yin
0: se ti gbo
1: ka soro sinu gbe sai ye olohun mo fe so mo e lo ko bayi lori ko le da bayi ke je ka mo lo mo ko lori afefe o ko kan ti o ni tumo pe bo kan do lenu
0: stars mo ni ore mi kan najim din loruko e o wa ni o wa je ni kan ti to popular gan he was a technician during that period ajo pade ni mo wa fere gan o wa ni afa o mo kan ti dad mi se so mi loruko yi ni o ni afa kan wa ngba yen to gbajumo gan to ma se wa si ka kiri gbogbo olu oni o lo wa si lu wa o lo wa si lu wa se wa si ni odun yen oni o wa ni lu wa lowo lowo na wa bi ni oni baba mi ba ni e ba mi so loruko afa to wa se
1: ko na le da be
0: oni ma se so loruko afa yen ni
1: o ko yen de ise la
0: re o de ise la re najim din
1: oruko mo ru yen nu
0: sa najim din
1: islam fi rin le pe oruko mo ru omo o ko da ba su omo
0: mo ro pa
1: ti mo ru omo
0: ara won eko ta ni a fe ka ko lori eto yi ni yen o e ka ma e ma kan bo lasan so iwo mi eyin mi te boye wa nu oyun e tete ronu oruko te fe so yen ke je ko je oruko ti ala lo si bi de mi kan jo kan aba ni kini baba won fe so mo o ba ni laughter o sa daruko na bakan nbo lo ti ri oni baba kan to wa ni oni baba kan to wa me na ma pe be tori e lo se fe ki wa ni oruko baba yen iyen kan fi kini kan pin ni oruko ile ise ni to tumo se pe opopolopo a si nbo wa se alaye dawon eyan wa leko lori bo ni ati eti so oruko so latara be iyen ni pe baba nabi ni
1: o so oruko yen muhammad
0: o de lapa iyen pe ti awa na ba bi mo tawon baba so oruko mo ko sese nbe
1: baba ku baba na liwa
0: allah akbar
1: baba yen
0: se mo pe ikini yen inu koso yoruba in those days ta ba bi mo awon baba wa gan la ma nlo bo pe
1: ro ile mo gbe awon la ko ba bi ile mo gan lati lo so mo
0: a tu gborun
1: so asadada ni
0: asadada
1: ni islam ora ti to gbo awon mo si mo ti la gbo awon lo ti laju koja yen pe gan pa ko ja ma ba mi so mo
0: allah akbar
1: mo de gbon ju wa
0: so baba le bi lo so
1: on lo so mi ni muhammad
0: allah o de la pala re
1: o ko tan so ni muhammad ibn abdullah
0: so inshallah bi kurati ramon next week we are going to look into the personality of that great prophet, the prophet of all times, the prophet of all prophets. Inshallah, bi kudrati rahman gege ba se so muhammad yen amawo iru eyan wo ni wa se gegegan iru eyan wo ni wa se ikan ninu awon gbaju gbaja philosopher o describe anabi wa muhammad o describe logo olohun nitori ijoba asiko ni ose to nbo ohun na ni a ma tesiwaju bawo lo se royan anabi iru eyan wo lo pe awon stars wa a ma so fun wa ni ose to nbo inshallah bi kudrati rahman olohun ko ma sa ba san yin ni esan olore mo ro pe ati ri ọgbọ́n kan ẹ̀kọ́ kan ìmọ̀ kan a tutu kọ mọ ìtì ó wà lọ́dọ̀ wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so ká tó wá bọ́ sí abala eléyìí tí ó kàn òun náà ni almujiza wàlìkárámà ẹ̀jẹ̀ ká tún dé òkè lọ́wọ́.

ó yà ìjẹmu láti ẹsọ kùkú kí n tó kọjá lọ sínú premier league preview kí n tó lọ sí weekend preview lápá bíbẹ yẹn ẹ mọ̀ pé ọjọ́ friday preview la máa fi ń ṣe ó yà ìjẹmu o ó yà john emmanuel john ventley cup ó ń lọ lọ́wọ́ o john ventley cup ń lọ lọ́wọ́ ó yà pápápá ẹ jẹ́ ń fún yín láwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tán ti gbá ẹ mọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé dorkman fi àjẹ blue moon àmì ayò mẹ́ta sódo ó yà fortunate nǹkan fortunate ó pàdánù o ó pàdánù sọwọ́ prince àmì ayò márùn sódo ló bá dé ṣẹwari sky ikọ̀ sky òun àti born legend àmì ayò kọ̀ọ̀kan náà gbá o ṣẹwari god's time àsìkò ọlọ́run god's time ó pàdánù sọwọ́ adéwálé àmì ayò méjì sódo òun ló bá dé lápá bíbẹ̀ yẹn.

0: óyá bákan náà ẹwì go tún ṣẹlẹ̀ agbábọ́ọ̀lù ikọ̀ arsenal nígbà kan rí mò ń sọ̀ nípa thomas partey ó ti darapọ̀ mọ́ ikọ̀ al-shabab lórílẹ̀‐èdè saudi arabia lọ pọ́lísì tá a bá wo thomas partey a lè sọ pé kùn ṣàgbábọ̀ọ̀ tí ó ṣe kan rìn láti inú ikọ̀ villarreal dé inú ikọ̀ atletico madrid dé inú ikọ̀ arsenal ìgbésẹ̀ tí thomas partey gbé ṣàfẹ́ sọ pé torí ọjọ́ orí rẹ̀ ni bíkọ́ mò ń wò pé káàkiri europe tá a bá sọ àwọn líìgì tó ṣe kan rí ó lè darapọ̀ mọ́ ikọ̀ lórílẹ̀‐èdè france orílẹ̀‐èdè germany orílẹ̀‐èdè italy but al-shabab lórílẹ̀‐èdè saudi ṣe good move ló jẹ́.
1: Lórí ọ̀rọ̀ thomas partey ẹ má jẹ́ àgbàgbé ọjọ́ orí tẹ mẹ́nuba yẹn ó ṣe pàtàkì ó ṣe kókó láti jẹ́ ká mú ká wò lórí ọ̀rọ̀ partey yẹn tó ń lọ sí saudi al-shabab lórí owó iye tèmi o move tó dáa ni torí tẹ bá wo ọmọ áfíríkà tá a jẹ àmọ bí ọrọ fúbọ wa ṣe rí ó ṣeéṣe kó pé ara ti ń sọ fún pé ara ò fẹ gbé pẹrí mọ so it's better kó ń tètè yá lọ gba owó ìfẹyìntì òun ní saudi àdẹmọ báwọn ará saudi bọ́n ṣe ń ná owó tiwọn bùjẹ́bùdánù ni so thomas partey tó fi europe lẹ̀ tó lọ saudi tó lọ fẹ́ lọ gbowó pension èmi ò rí láti bá wí a rí bọ́ọ̀lù gbà ní saudi níwọ̀nba ìwọ̀nba gbà tó ṣì ní láti fi gbá bọ̀lẹ̀ a dẹ̀ gbowó ẹ̀ so that àwọn ará ilé ń bí inú gbogbo wọn lè dùn wọn lè ṣẹlẹ́ńkẹ́jọ láti rí èrè lára bọ́ọ̀lù tó gbá káàkiri àgbáyé.
0: ó yá látàpá àbí ibẹ̀ yẹn jẹ́ àwọn ọ̀nà àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lénìí ẹ mọ̀ pé mo sọ fún yín pé ètò ọjọ́ friday ó yá preview ni o weekend preview la máa fi ń ṣe ó yá lọ policy àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lénìí ẹ wò kò ń ṣe ìròyìn mọ́ o arsenal máa gbàlejò coventry city ìyẹn ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ nínú league orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ó yá spanish la liga ńkọ real betis àti real sociedad àwọn méjèèjì máa wojú ara wọn ìyẹn tó bá di aago mẹ́jọ àṣálẹ́ ó yá french league one oríkọ́ marseille pẹ̀lú strasbourg wọ́n wojú ara wọn o marseille ló wà nílé ó yá pápápá arsenal àti coventry ìfẹsẹ̀wọnsẹ̀ méjì òun ni arsenal fi lu coventry arsenal ló lù wọ́n gbẹ̀yìn o ìyẹn méjì lera wọn coventry ò láǹfààní láti lu arsenal kò sì sí àmì láàrin àwọn méjèèjì tá a bá ń sọ̀rọ̀ ikọ̀ arsenal ìfẹsẹ̀wọnsẹ̀ tán gbàgbẹ̀yìn kojú coventry àmì ayò mẹ́rin sódo òun ló bá dé o eléyìí tán gbá kó tó di ìyẹn àmì ayò mẹ́fà sí ẹyọ kan ó yá lọ pọ́lísì ẹyá tẹnubọ̀rọ̀ arsenal àti coventry bó ló ṣe máa jẹ́ láṣálẹ̀ ni.
1: Mi wo pe wọn tun fẹ tun wo yẹn mu ni o ti mẹfa sẹyọ kan yẹn bá tun ṣìlè replay náà kò sẹsẹ nu ẹ àkànfiyọ kọkọ fi yẹn dẹrù ba gbogbo àwọn opponent tó wà nu gbogbo àwọn other 18 teams tó kù nu league náà pé ṣe pé ìtàwọn ọ̀nà man city yẹn kò ń ṣeré wọn ṣeré moscow táwọn fi nà wọn ní mẹta sódò tí coventry náà bá jẹ mẹfa kò sẹsẹ nu ẹ àlisa ṣàmọ pé man city bẹta coventry ní man city bá dẹ lè jẹ mẹta ń final tí coventry bá jẹ mẹfa lọjọ ní ọjọ ìbẹrẹ league kò sẹsẹ nu ẹ so níwò yìí tèmi mo expect kí arsenal nù wọn tinú tẹyìn ní èní ẹ má gbàgbé pé coach arsenal òun ni the only coach nínú gbogbo 20 teams tó wà ní england tó ti lift trophy yẹn ìyẹn gan experience yẹn gan lásán òun yẹn wà nbẹ ẹ má ti gbàgbé pé michael arteta tá à ń sọ ọrọ yìí náà òun ni the oldest serving coach ní england èní tàǹtàn jókòó tá à ń sọ ọrọ yìí ó ti serve for 6 years 237 days compared to ẹni tó tún tẹ̀lé which is una emery ti láti aston villa tí yẹn ti lọ ọdún mẹ́ta àti 288 days so experience yẹn exposure yẹn kamate ti wa sọ the whole full squad ti arsenal kó bọ̀ tí wọ́n fẹ́ fi bá coventry play tí wọ́n tún fẹ́ play ní emirates tí wọ́n fẹ́ play nílé as the league defending champion èmi expect pé kí wọ́n kan change kọ́lọ̀ aṣọ coventry lẹ́nu kan change aṣọ kan fi ọwọ́ ìyà kan fi tún ìrìn àjò wọn kan fi tún tò lálẹ́ ọjọ́ lálẹ́ tèmi.
0: Yà lọ pọ́lísì lóòótọ́ coventry ikọ̀ tó ṣe ń bọ̀ láti relegation ibò tá a bá ń wo coventry ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún tán ti gbá sẹ́yìn fọ́ọ̀mù wọn lágbára ju ti arsenal lọ coventry nínú márùn-ún tán gbá wọn borí mẹ́rin wọn ta omi kojú northampton ìyẹn nínú ìdíje championship tá a bá sì wo ikọ̀ arsenal nínú márùn-ún táwọn gbá wọn borí méjì wọn pàdánù méjì wọn ta omi kan omi tan ta ati ele tan padanu awon bi friendly wa ninu re but ikan Coventry won ti se awon ayipada kokan ninu iko won ti ko awon agbabolu wole oluko ni won Frank Lampard o ti gbianju ta ba n soro oju oja tan lo won ti gbe Caleb Irenji omo rile de Ghana won gbo orile de Nigeria Taiwo Awoni lati nu iko Nottingham Forest ta ba sin soro wa rin won ni Frank Onyeka ni apa bibe won lawon agbabolu orisirisi Sadiq Sherif won ti gbe sinu iko won iko to se nbo lati relegation de ifese won se akoko ninu idije EPL ma ye ka gbagbe pe draw ma dabi win fun iko Coventry ti Coventry ba lanfani lati mu draw koju iko Arsenal kini draw yen ma tumo si fun iko Arsenal papa julo ni sa to se bere
1: ha ni wo temi draw yen bi gba pon padanu ayo ni o fun Arsenal ati Coventry ni Emirates ni first match as a defending champion under Arteta ni to je won nikan ti o de si ti o se ti o so ro pe Man City to le gbe na wo loju to wa nbe to wa je Coventry la wa mu draw ni lo, ni ha Coventry victory lo ma je ton ma gba draw ni ha Arsenal loss ni ton ma gba draw la le toni
0: o ya kin to tesi wa je je gbe pe to wole elo ta lo wa nbe ki loruko yin. Hello. Hello, Etiwole.

0: apá bí bẹyẹn ṣe mọ̀ pé ìdíje kan wà mọ̀ sọ̀ nípa Spanish La Liga Real Betis àti Real Sociedad. Real Betis àti Real Sociedad wọ́n máa kojú ara wọn tó bá di aago mẹ́jọ. Ó yá ikọ̀ Olympique Marseille àti ikọ̀ Strasbourg 7:45 nífẹsẹ̀wọnsẹ̀. Lọ pọ́lísì ta bá ń sọ̀rọ̀ ìdíje French Ligue 1 ta bá ti mú ikọ̀ Paris Saint-Germain ta mú Marseille ta mú Monaco. Ikọ̀ Lille ó wà lára àwọn ikọ̀ tó ṣe kọrin. Bọ̀ ta bá wo Marseille bí sáà méjì sẹ́yìn wọn ò fi bẹ́ẹ̀ ṣe dáadáa. Kí là ń expect lọ́wọ́ Marseille ní sáà tí ó ṣẹ̀fẹ́ gbìyànjú?
1: Ẹ ṣe gan lórí ọ̀rọ̀ Marseille ní season yìí mo expect pé kan ṣe dáadáa ju bọ́n ṣe ṣe ní last season lọ. Lo ẹ má jẹ́ àgbàgbé pé tó bá jẹ́ ẹni tí ń tẹ̀lé ìdíje French Ligue 1 fún bí ọdún márùn-ún ọdún mẹ́wàá sẹ́yìn sìn competitiveness yẹn ó ti ń increase sí. Ètò fi ń jẹ́ pé PSG ló gba league ní ẹ̀mẹjọ nínú mẹ́wàá àbẹ́ ẹ̀mẹsàn nínú mẹ́wàá tẹ́lẹ̀ yẹn at least gap yẹn ti ń close dáadáa láàrin wọn. Ẹ má gbàgbé pé lọ́sẹ̀ tó kọjá yìí ni Lens ló ṣe ló gbé wúrò sójú PSG ta pè ní defending champion àti European champion. So competitiveness yẹn ó ti ń wà bẹ́ẹ̀. So mo ní ìgbàgbọ́ pé Marseille náà tó jẹ́ tíìmù tó ṣe kọrin nínú ní orílẹ̀-èdè France òun náà ti ó máa jáwé sóbì dáadáa nínú season tuntun ta ṣẹ̀ mú yìí. Monaco náà gbogbo àwọn other teams yẹn ti ẹ̀ ni mo expect pé wọ́n gbéná wojú PSG nínú season tawọnú ẹ̀ yìí so that league wọn tún lè dùn sí a lè wà more competitive ju pé bí season tó bẹ̀rẹ̀ àwọn èèyàn tẹ bá múyàn mẹ́wàá lẹ̀ èèyàn mẹ́sàn-án ti gbà pé PSG náà ló máa gbà ó kúkú mọ bó ṣe ń ṣe but lọ́dún yìí mo nígbàgbọ́ pé season lè máa fẹ́ yàtọ̀.
0: Ó yá lọ́dún yìí season lè máa fẹ́ yàtọ̀ ìyẹn fún ikọ̀ Marseille ó yá pápá mo máa lójú ọjà àmọ́ tí n bá tójú ọjà dé ní màá gbé yín tẹ̀síwájú.

tẹ́lẹ̀rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti pàdé alága àjọ ọ̀ṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ AU ẹni tí í ṣe Mahmood Yusuf láti jíròrò lórí àwọn ìdàgbàsókè ẹlẹ́kùn òjẹ̀kùn ilé tó ṣe kókó àti àwọn ọ̀rọ̀ mìíràn ní ìfẹ́ ti orílẹ̀-èdè gbogbo ilẹ̀ adúláwọ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi léde lónìí ní àtọ̀dọ̀ àjọ ọ̀ṣọ̀kan ilẹ̀ adúláwọ̀, ìpàdé ọ̀hún ni wọ́n pe ó dá lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àlàáfíà ìjíròrò tó ń ti ìdúróṣinṣin ní gbogbo ilẹ̀ adúláwọ̀. Ọbásanjọ́ ló ti fìgbà kan rí jẹ́ ààrẹ fún orílẹ̀-èdè Nàìjíríà, ó sì tún ń ṣiṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí aṣojú àgbà àjọ ọ̀ṣọ̀kan ilẹ̀ adúláwọ̀. Wọ́n kọ́kọ́ yàn sípò ọ̀hún nínú oṣù kẹjọ ọdún 2021 kó tó wá di wípé wọ́n tún tun yàn sípò láti mọ́ tẹ̀síwájú nínú akitiyan ìgbéròkè àlàáfíà tó ń ti ìpẹ̀tùsáwọ̀. Yusuf wá gbóríyìn fún ìdásí Ọbásanjọ́ nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ adúláwọ̀ gbogbo àti akitiyan rẹ̀ láti gbé àlàáfíà gòkè sí tó fi mọ́ ìmúdúróṣinṣin ní tìbú tòrò gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá.

Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ òní, ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 25 oṣù kẹjọ ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi láti fi ṣàmì àyájọ́ ọjọ́ òbí ànábì ìyún Eid al-Maulud. Bọ́lá Tinubu pàṣẹ pé kí wọ́n fi páńpẹ́ òfin gbé George Puchi Nwabueze lójú ẹsẹ̀ tó ń ti ìdádúró àwọn akọ̀wé ìjọba mẹ́ta lórí àjọ ayédèrú tí wọ́n tún rẹ̀ṣẹ̀ kẹfin tó ń ṣiṣẹ́ ní àárín iléeṣẹ́ akọ̀wé ìjọba orílẹ̀-èdè yìí. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí ni wọ́n ṣètò àyẹ̀wò nínú oṣù kọkànlá ọdún 2026 gẹ́gẹ́ bí lára ìgbáradì fún ètò ìdìbò ti gbogbogbò tọdún 2027. Ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà yan FBI náà ti bèèrè àṣẹ lọ́wọ́ ilé-ẹjọ́ láti ṣe ìfilélẹ̀ ìwé ìkọ̀kọ̀ eléyìí tó ṣàlàyé ìdí tí wọ́n fi ń ṣe ìdìmú àwọn àkọsílẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìwádìí ẹ̀sùn fàyàwọ́ ogun àti egbòogi olóró tó rọ̀ mọ́ Ààrẹ Bọ́lá Tinubu. Àjọ tó ń rí sí ètò ìgbanisíṣẹ́ ti ìjọba àpapọ̀ ìyún àjọ FCSC ó ní wọ́n ti ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú láti lòdì sí títẹ àkọ̀rọ̀ńṣẹ́ tó ń ti ojú òpó ìgbanisíṣẹ́ eléyìí tí kò bá ní ìbuwọ́lù aláṣẹ tí ò sì fẹsẹ̀ múlẹ̀ tó fi mọ́ àwọn àkọ̀rọ̀ńṣẹ́ eléyìí tí ń káàkiri lórí ayélujára àti lórí afẹ́fẹ́. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kúnlé Olówù. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo World Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa World Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé www.worldradio893.com. Fún àwọn ìròyìn eléyìí tí ó bá ṣojú yín tẹ fẹ́ ká mọ̀ nípa rẹ̀ ẹ kàn sí wa lójú òpó ìkóròyìnjọpọ̀ wa 0916893200. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ lásùn.

yóò kọ́gbọ́ àwọn tájọ paṣẹ́ ọpọlọ pọ̀ lálẹ́ òní. Yóò fi dún, yóò fi dùn, tí gbọ́ngbọ́n ò tún kán sí dáadáa. Èmi ni mo kí yín pé ẹ kú ilé o. Ó kọ́ ọmọ nìjánu ọmọ. Oríkì ọmọdé ló ṣe kókó o. Ọmọ wa ní gọ̀gọ̀gọ̀ kó mọ́ mọ̀ mórúkọ ara rẹ̀. Èmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá Ṣakoní ẹmúṣinúdù òṣìmọ̀ ló kọ́ tèmi. Ọmọ àjà ní mọ ẹlẹ́jọ́ àní mí nípẹ̀tù àròdù abẹ́jágbóró lómi. Iye ìlú òpẹ̀tù òjèṣà ṣe tì í. Akéré bínú ṣọgbọ́n yín tún ti dé lálẹ́ yìí o. A sọ̀rọ̀ gbogbo tìrí tìrí rí, a sọ̀rọ̀ gbogbo tìmọ̀ tìmọ̀. Ẹyin lójú Ẹlẹ́dùnmarè lèmi tí ò lè fọ́ láéláé o. Olú ọmọ rèé láàrin àwọn pèdèpèdè. Ẹrù jẹjẹ lọmọ Ọláwọlé. Wọ́n máa ń wọ lúmìlúmì gbòòrò tìtìtì. Àfijù elédè mọ̀ lèmi o. Mo rápálá wọlé elédè, mo fi gbogbo ara ṣèdè Yorùbá. Mo pèdè gbowó èdè lọ́wọ́ elédè fi rán mi elédè ní gbàgede. Gbàgede mo rán mi elédè, mo ní kó bá a rede o. Édè mo mọ̀ ń jẹ ló jẹ́ kéde ẹnu mi pegede kú ìyàtọ̀ sédè kéde. Lórí ìrajẹdé ni mi ti ń felégédé ṣoge. Pèdèpèdè táwọn pèdè fún gíráàbá pèdèpèdè ń tẹ̀lé dẹ́nu ẹ̀ fi pè.

0: Ọlọ́run kẹ́ wa nílẹ̀ Yorùbá. Ọlọ́run mọ̀ nífẹ̀ wa lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn akọni, àwọn èèyàn jankan-jankan. Ìlú Ọlọ́run gbé tì wá lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá nílẹ̀ káàárọ̀ òjíire. Àwọn ọmọ káàárọ̀ òjíire káàárọ̀ òjíbí. Ǹjẹ́ wa mọ ìyára wa bí? Ǹjẹ́ wa mọ̀ wípé Ọlọ́run fẹ́ wa? Orílẹ̀-èdè Nàìjíríà, ǹjẹ́ a mọ̀ wípé Ọlọ́run mọ̀ nífẹ̀ẹ́ wa gan mọ̀ ni? Àlọ́nà mọ̀ fẹ́ wa gan mọ̀ ni? Dàbá ń sọ̀rọ̀ ilẹ̀ tó jẹ́ pé ó tẹ́jú. Ẹ mọ̀ bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Dàbá ń sọ̀rọ̀ nípa ojú ọjọ́ tó dáa. Ẹ mọ̀ bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Dàbá ń sọ̀rọ̀ nípa àwọn àsìkò, àwọn ṣíṣìn bí àṣà àwọn Emmanuel Ojo. Dàbá fẹ́ sọ ṣíṣìn, wọ́n á ní kiní ọ̀hún ṣíṣìn, ríráyé ṣíṣìn. Àwọn Tolúwálékè Àlí wá ní ré ní ṣíṣìn. Àwọn ṣíṣìn ṣíṣìn ní ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn eléyìí tó jẹ́ pé ó mọ̀ dámọ̀ ni. Ọyẹ́ wa yìí pọ̀ jù, ooru wa yìí pọ̀ jù. Gbogbo ọgbẹ́rẹ̀ gan kì í mọ̀ kọjá àfaradà. Ká lè mọ̀ wípé Ọlọ́run nífẹ̀ẹ́ wa lórílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí? Ṣùgbọ́n àwa gan lára, ǹjẹ́ a wá nífẹ̀ẹ́ ara wa? Ǹjẹ́ a fẹ́ràn ara wa bí?
1: MC Nodu, à ń gbádùn ẹ̀.
0: Ó ṣeun Lúfúnkẹ́ ọmọ mi alálùbáríkà, ó làwọn ń gbádùn mi.
2: Ọmọdé ìwọ̀n ìkáṣú lókè inú ilẹ̀ láti hù. Wọ́n ìkáṣú lókè
0: inú. Wọ́n mú ẹyin tèmi lálẹ́ òní. Ẹ tún bá ń wá àpótí rédíò yín súnmọ́ tòṣí o. Ẹ tún.
3: Àpọ́nú sọ yẹ́ ni.
0: Wọ́n fetí gbéyàwó ọ̀rọ̀ lórí ètò ìtàn àwọn akọni. Àwọn bó la fẹ́ yà lénìí.

ni igunnu loni tapa tapa loni igunnu mo fe bi kini ohun mo fe fi fun yin ni se amure le njejo ṣugbọn baba mi alalubarika kan wa pe wole won pe wole won salaye kini ohun e wa je ki iya nbe loni fere ngiji lori fere njogina adori igunnu ko kini igunnu ko bo ni igunnu ko lati tapa ko se deko ta lo mu weko abati ako lori igunnu ko igunnu loni tapa tapa loni igunnu a wo awon nkan kan lilu Ibadan eyan mo Ibadan e ba suma ko ti radio yin o a tun wo awon nkan kan lile Ibadan awon nkan wo in la fe wo ni Ibadan na babo nita koni won babo nita koni e jari lile Ibadan la ni a tun wo awon nkan kan jari ta ba soro awon nkan pataki pataki to je pe a le mo pe ya mo re mo le Ibadan alale yi a soro awon oke mejeje oke meje in loke Ibadan a soro awon oke mejeje tin be ni le Ibadan yato sawo oke mejeje tin be ni le Ibadan sa menu balale lori eto itawon akorin a tun wo awon nkan kan egbo awon bi ta le pe ni awon idi awon idi to se gbogi ti nbe Ibadan awon idi un na won je bi mejo awon kokan tu wa lara re to tu suwaju to suwaju to suwaju o a de bi awon idi ohun nigba ba soro awon idi to ku mo ta ba soro awon igi ta fi poruko agbegbe Ibadan gbogbe o ma wa lo si bi awon idi bi merinla ta menu balale yi a ba ti ku lori awon idi a dori awon orita orita ti nbe ni Ibadan won je mefa niye a dori awon orita lale yi ta ba ti a dori orita o ibi a lo gangan re o oni bi kan ibe won pe ni kudeti ibi to pe ni kudeti e mo pe kudeti kogan ilo ko re kini bi ti won pe ni kudeti kilode to fi wa di kudeti ibo ni kudeti ti jade ibi mo lo gangan nu o a dori kudeti lale yi ta ba ti a ko lori kudeti ibi ta n lo Ibadan momo po lale oni Olorun a dori awon ibi to je pe awon ibi ise wadi awon ibi risasi ti nbe Ibadan ta menuba ta ba ti ku nbe ke le mo pe ninu ilu kan ni gbogbo nkan ti mo n so yi o aba tu ti a ku nbe a dori awon egun ti nbe ni Ibadan egun to gbajugbaja ju egun to je pe o lokiki ju abi nkan mo so oye ta ba si soro ile karo jibi lasiko yi egun to gbajugbaja ju ololunu a wa sotun ololu lale yi lati sese iwadi un lo o a sotun ololu ololu ibo lo ti wa gan ita lo mu wo Ibadan egun ololu a soro re yato segun ololu egun kan tun be to na gbajugbaja egun alapanṣapa a dodo re baye ba wa gba wa baye ba gba wa o a dodo egun atipako a dodo egun abidi elege iyen baye ba gba wa ṣugbọn je ri ololu a menu balale yi e ba so fun awon ewe kan mo ti isu e wo apoti redo yin moto si e ba yi soke ko mo ro pon lapon la e ba yi soke ko mo ro lakon lakon
ọkọ lálẹ́ òní torí kò sí bá méjì o bàbá onítàn tún ti gorí ẹ̀rọ agbagbe ìkànnì west radio mọ̀ ní 89.3 FM. ó tún léèyàn kan ọmọ ìlú mi wá nù ìtàn tiẹ̀ lásán kẹ́yìn kọ́nà ń jẹ́ kásìkò gbà wá lálẹ́ yìí. ìtàn ẹni tá a bá sọ̀rọ̀ nípa olórí ilé ẹ̀kọ́ fásitì ìyẹn ní fásitì tí ń bẹ nílùú Ilé-Ifẹ̀ ló jẹ́ pé tọmọ ń pè ní vice chancellor fíìsì lórí vice chancellor àkọ́kọ́ ní fásitì tí ń bẹ nífẹ̀ ọbáfẹ́mi awolowo nù ọmọ ìlú mi nu onípẹ̀tù ìjẹsà ṣìtì. òun ni vice chancellor àkọ́kọ́ òun náà dẹ̀ ní sáà rẹ̀ dáa jù máa sọ àwọn nǹkan tó ṣe. ẹ̀kọ́ tó wà nínú ìgbésí ayé ọ̀jọ̀gbọ́n olúwaṣẹ́mi ẹ̀sìkáyà tó fẹ́ sọ ẹ̀sìkáyà olúwaṣẹ́mi á mú tàn rẹ̀ wá lálẹ́ tòní. bàbá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe adébi ẹyìn mọ́ ṣi àgbà ọ̀lẹ́ni ẹ̀jẹ̀ ń sáré ṣe pápá àpákí mọ́ dá lóòdù àwọn ìtàn àṣálẹ̀ yìí fún yín o. ẹ kú kalẹ̀.

Ẹ̀wọ̀n ká lẹ́ ní gbogbo ibi táwọn fẹ́ kàní fẹ́ dé. Gbogbo ibi tẹ́ ti ń láǹfààní láti mọ gbádùn bàbá onítàn ni mo kí yín pé ẹ ká lẹ́lẹ́kan sí o. Ẹ jẹ́ ìrìn pápá náà. Yìí mú ti ìgúnnukó tí mo ṣe níléèrí fún yín jẹ́jọ kí n mú kúrò. Ká wá tibẹ̀ dé orí àwọn nǹkan tí mo ní ó ń bẹ nílẹ̀ Ìbàdàn. Àwọn nǹkan tí mo ní kẹ́ gbọ́ kẹ́ mọ̀ nípa ilẹ̀ Ìbàdàn kó lè mọ̀ wípé ìlú ńlá ilẹ̀ Ìbàdàn, ìlú olókìkí ilẹ̀ Ìbàdàn yàtọ̀ sí wípé kìí ṣọ̀rọ̀ ẹnu. Kìí ṣọ̀rọ̀ ọkàn ni wọ́n pé ń lọ̀rọ̀ pé ìlú ńlá nílẹ̀ Ìbàdàn jẹ́ o. Àwọn nǹkan ti ń bẹ nílẹ̀ Ìbàdàn tí ilẹ̀ Ìbàdàn kó rọra pọ̀. Ẹ wá jẹ́ kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ ti ìgúnnu lónìí tápà, tápà lónìí ìgúnnu. Ẹ jẹ́ kọ́kọ́ lọ bẹ̀ náà. Gbogbo ẹ̀yin àgbààgbà, ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní, ẹ̀yin bàbá wa mọ̀yànmọ̀yàn, ẹ ká lẹ́lẹ́kan sí o. Ìgúnnu kọ́ bí eégún náà ló ń nà. Láti ìpínlẹ̀ Niger ní Pátégi lórílẹ̀-èdè Nàìjíríà, ibẹ̀ gan ni ló ti wá o. Èèyàn kan ni ló wá mu wá ṣẹ̀kọ́. Yáísà Aya ni ìlò ọkọ rẹ̀. Yorí Yáísà Aya ni yìí bí bàbá.

tí alẹ́ jẹ. Ọdún 1805 ni ló mú ìgúnnú kó ló mú wèkó. Ẹ mọ́ gbọ́ mi o. Kẹ́sẹ̀ alẹ́ ni o. Ó rí bí àwọn èèyàn ṣe máa ń ṣe àwọn eégún wọn lásìkò tán bá ń ṣayẹyẹ. Ó wá wò pé irú bí ẹ tún ṣe ń ṣe àwọn kinní, ọmọ tún wuyi. Àti pé yàtọ̀ sí pé eégún mọ̀ ń jó tayẹyẹ bá wà kó dáàyàn lára ya kó pindán kó ṣonírúurú nǹkan o, pé wọ́n tún máa ń lo eégún láti tún rawọ́ ẹ̀bẹ̀ sáwọn alálẹ̀ wípé eégún ará ọ̀run kìnkìn bá a bá àwọn alálẹ̀ sọ̀rọ̀ bá a bẹ àwọn alálẹ̀. Àbí nǹkan mò ń ṣe òye ìní gbogbo ìpàṣẹ rẹ̀ ìlólò láti mú ìgúnnú kó wẹ̀kú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan bí wọ́n bá nílò wípé kán bẹ àwọn alálẹ̀ fún bóyá àrùn kan ṣẹyọ ńgbà náà tó ti ń gbẹ̀mí àwọn èèyàn àbí ogun ìní ó ti bẹ́ẹ̀ tó ti rápálá wọlé tó ti fẹ́ tó mi ti fẹ́ tẹ̀yìn wọ̀ bí lẹ́nu. Wọ́n máa ń lo àwọn eégún gbà náà wípé ẹ bá bẹ̀ wọ́n alálẹ́ o, ogun ti súnmọ́ tòsí o. Yánúṣà yẹni ń ó lọ sílùú rẹ̀ ní Pátégi nípínlẹ̀ Niger. Ibẹ̀ ni ló ti wá mú ìgúnnú kó pé kọ́mọ mu bọ̀ Lẹ́kọ̀ọ́. Ibi tó kọ́kọ́ tẹ̀dó sí wọ́n pe bẹ̀ ní odò ọba àbí ojú òtò. Onílé kan ń bẹ̀, wọ́n mú àwọn èròjà kan ń bẹ̀, ó ṣètùtù ń bẹ̀ o. Lẹ́yìn ètùtù tó wá ṣe ń bẹ̀ fún eégún ìlẹ́gùn tó wá láǹfààní láti mọ jáde. Níbò yá, agbègbè tó ń gbé yìí, ó wá ti kéré fún yáṣà ayẹni. Ó wá lọ sọ́dọ̀ olóye Oshòdì Tápà, ẹrántí ìtàn tí mo sọ ń jọ́hun nípa Oshòdì. Lọ sọ́dọ̀ Oshòdì Tápà, èyàn ọmọ Núpé ni. Tó dẹ̀ jẹ́ pé Oshòdì Tápà ohun tẹ́ ẹ bá gbàgbé, mo sọ fún yín pé ológun ni. Ogun tó jà, àwọn ìrànlọ́wọ́ ogun tó ṣe ìlójẹ́ ń tulẹ̀ fún un nínú ìgboro Èkó. Ọ̀nà ẹ̀pẹ́ gangan ni Oshòdì Tápà ni ló tẹ̀dó sí tẹ́lẹ̀, ṣùgbọ́n a padà sọ́dọ̀ tiẹ̀. Yáṣà ya nìyín ó lọ sọ́dọ̀ Oshòdì Tápà. Ọ̀rọ̀ àwọ̀ ẹ̀bẹ̀ sì pé dákun. Fún wa ní ibì kan ló jẹ́ pé a lè máa gbé. Ìní olóye Oshòdì Tápà nígbà náà fi fún ní inú igbó kan. Wọ́n wá pe bẹ̀ ní igbó ìgbónú. Igbó ìgbónú. Lẹ́nìí báyìí, agbègbè ibẹ̀ wọ́n pè ní igbó ìgbónú Ẹ̀pẹ́tẹ̀dó torí Oshòdì Tápà. Ẹ̀pẹ́ ìlú kọ́kọ́ tẹ̀dó sí kó tó di pọ́ tulẹ̀ fún un nínú Èkó níbi Oshòdì wà. Ibi tó wá fún yáṣà aya ni iná ń pè ní igbó ìgbónú Ẹ̀pẹ́tẹ̀dó. Láti bẹ̀ ìní

egun igunu iyan igunu ko in lo ti wa di pe o wa ranmo ranmo ka kire ko de opolopo awon ebi nile yoruba se n ba mi bo lale to ni o deku igunu boye lanfani ati dekore eje ki n kuro lodo igunu tori bi mo fe ya po ṣugbọn tori ileri mo se fun yin jejo egun boya ki n kan fele ikun wipe o saba mo n ga si o mo n ga si ni negun gunu lati ekan ri kini ohun ti o mo jo ti o mo jo be ni o mo ga ni o mo ga ni o mo ga e ti mo o mo ga gan eye ko nbe e je wa lo sori awon nkan pataki pataki ti mo menu ba nile Ibadan be ba je yi si tawon ko nile ngbo nikan ni West Radio 89.3 FM ekan ekan ga agbon magbe to kun fun omi ogbon imo atoye mo wa ni ojo opo Facebook West Radio 893 FM fan page olusade olujoke arami de o seun o oni babo ni tan hi oda yan mo omo mo yan o seun e je wa dori awon kan jankan jankan le Ibadan ta wa gba be dori ololu ibololu ti se wa ta lo mo ololu wa to fi wa do egun gbaju gbaja nile Ibadan itan gun itan fe bomodi o ba batan ori dandan ko ba roba aroba ba batan ni oke meje iloke Ibadan oke padi oke Ibadan ni o ti sọ toke paadi ri oke ado mo ti sọ tan re ri te ba gbagbe lori eto yi na ni e mo pe eyan lado ibi tado n gbe na n pe loke ado oke bola na nbe nigba mo sọ toke ado n jo siun mo sọ tan foko mo ẹ̀yin tẹ́ bá ń bá tàn yí tẹ́ ẹ̀ bá bẹ́tò ìtàwọn akan níbọ̀ ẹ̀ tì rántí ò ẹ̀ rántí ìtàn fọ̀kọ̀ ọ̀rẹ́ làdó àti fọ̀kọ̀ á lọ́bẹ̀ mọ́. òkè méje lòkè Ibadan òun ni mò ń ka ẹ̀kọ́ mọ́ kọ́lẹ́ o wà kẹ́kọ̀ọ́ òkè páàdì òkè àdó òkè bọ́là òkè mọ̀pó òkè ààrẹ òkè sẹpàdì tán wá sọ dòkè sápàtì òkè sẹpàdì iná fèdè Ibadan pè ní òkè sápàtì àtòkè mọ́kọ́lá ṣóńdè àwọn bí tá lè pè ní bí pẹ̀tẹ́lẹ̀ pẹ̀tẹ́lẹ̀ tán ti wá sọ di tán wá ń pè ní ìdí Nibadan àwọn bẹ̀ wọ́n ti wá pè bẹ̀ ní ìdí tá à ń pè ní ìyẹn ni bí pẹ̀tẹ́lẹ̀ àbí nǹkan mo sọ òye àwọn ibi tán wá ń pè bẹ́ẹ̀ Nibadan ìdí arẹrẹ ìdí òṣè ìdí iṣin ìdí àpẹ́ ìdí ayùnrẹ́ ìdí òbí.
John Day, Igi Kambe, Ojape, Igi, Igi Arere, Inigiun, Igi Arere, Trepe Woman Joko Sabere, Woman Shepa De, Idi Igi Arere, Na wa pe ni idi arere. Idi igi arere. Igi arere o. Awon oloye kubo ma pe ni obeche. Ehe. Idi igi arere o. Ina wa pe ni idi arere. Igi ni o. Igi arere o be ni. Aarin oja oba ati molete. Ehin o. Taba agbo na ring road taba gba pe agba challenge a fe lo jade si gate aarin molete soja oba ori idi arere igini idi ose na igini idi igi ose o na wa pe ni Idi, ki se idi la se ba wo, idi igi o se. Sende o. Igi o se yi na. Ebi to je pe, ki la le pe ni oyinbo igi o se na. Ba o ba bu abi ki la le pe. Ibi ta wa pe ni idi ose o wa ni ona ojo si moniya eyin te ba nlo agbegbe un e ti mo ibi ta nso yi idi ose nu awon agbegbe to nje idi idi mbadan e la tun ya si un o inu ilu kan ni o Lẹ́yìn rẹ̀, ìdí iṣin náà wà, ìdí iṣin igi náà lòun náà. Igi, egg apple, igi ose, òun wà ní agbègbè GRA tí ń bẹ ní Jericho, níbẹ̀ lòun náà wà. Ibo ni di apẹ wa. Oun wa lona iworo odu. Iworo odu mo ba sorun. Oun na igi na fi sori re. Igi ina fi sori re. Ayun re gbogbo ala mo gi ayun re. Igi ayun re un. Idi ayun re. Oun wa tabako mbada taba lo si. Ona ijebu ode. Igi anyun re. To loyinbo ma npe ni. Abizia zingia. Abizia zingia. Ini igi anyun re. Taba soro botanika lemu. Ona vi sori re. Idi obi. Igi obi nan ni. Omo bita anje. Igi obi. Ati be be lo. Idi kan o na wa yato si yun awon orita orita bi junction ti be ni badan awon na po reketete o awon junction orita kini kan orita kan orita nkankan jawo awon orita ti be ni le badan Odoku de ti la si lo o. Awon orita, orita ti be nile Ibadan. Eja tun menu ba. Ka de mo so awon agbegbe to wa. Awon orita ti be nile Ibadan. Orita mefa. Ona to lo si
ona mefa yen pe orita un o ona mefa lo lo orita mefa un o wa ni agbegbe UCH ni bi to ta garden orita mefa yato orita mefa egbo yato orita mefa atun orita mi orita merin iyen ni eleyi to lo ti orita merin ona to jade sona merin orita apirin na wa orita basorun wa orita basorun orita challenge opolopo re ina ti yo orita ku o iru baso orita basorun awon mi o forita simo basorun basorun orita ni iru orita challenge na awon mi ti yo orita ku o be o ti di challenge challenge bakan na orita apirin awon mi ti so di apirin no to tabani kama sala yo kokan won itan wa nidi kokan o itan wa nidi kankan won ma eje ka ma lu awon bi ta nlo ibi itan ikokan won ko ila nya lale yi kakan le mo awon kan tin beri le ibadan ka to dori awon egun ta so tan won awa du te waju awa dori kudeti gan ti mo fe so tan re kudeti odo ni odo yi o je pe agbegbe to wa agbegbe to wa awon eyan ti nbe nbe e won gbo mi o awon eyan ti nbe nbe odo yi ni abuwe won na fi nfoso bo fe se ga ohun ni won labun mu won ini awon oyinbo wo ye pe nbe lagbegbe yi ina won oyinbo ohun won wa wo odo njogan pe ah se odo tawon eyan mu na re se odo te bi ndana na re ini awon oyinbo ohun fi wa fohun wi pe odo yi o is too dirty odo yi is too dirty too dirty too dirty ina awon ara abadan wa so di ku dirty jende pe odo te pon mu te n bu we te n bu dana yi e mo pe ìgbà tó jẹ́ pé odò ń gbogbo èèyàn tó ń lò lágbègbè wọn bó ṣe wá dún sí wọn létí kúdẹ̀tì náà mọ̀ pé kíní yìí kúdẹ̀tì náà mọ̀ pé tù pé kíní yìí ti dẹ̀tì ju o tù dẹ̀tì ń làwọn òyìnbó ń sọ o ń làwọn ará àbàdàn sọ di kú dẹ̀tì. Ẹ mọ̀ pé nǹkan tó bá ti lè ràn wọ́n lọ́rùn láti pè
inu o pe jade ibi toro ku de titi yonu o yato se yun na e wa ja dodo egun to gbajugbaja egun to gbajugbaja o nile karo gire karo jibi o ye pe bi aarin osu kefa keje tan ba nse egun yi gbogbo ilu ma mi tititi beru ba se n ba awon kan ninu awon ko mo dun ri gbogbo eyan ni o fe ri ran egun ololu yato sawon obirin egun ololu ta n soro re yi oun lo lokiki ju tan de beru re ju iwadi oje oye wa pe egun yi to ba fe jade o saba mo ngbe nkan to mo dabi se apela pe abi tire e se ati mo to ba ni tire un saba mo ngbe kari yo wa ko oniruru awon nkan yo ko si isele kan ti sele ri oye pe okunrin kan bi alafa na la pe o ti dologbe isin o oye pe ikolu waye láàrin òun àti olóòlù àwọn bàbá wa tó mọ̀ tán ẹni náà lè pè wọlé tásìkò bá tó láti ṣẹ̀rí ọ̀rọ̀ yìí wọ́n pò kọ́ rẹ̀ ní ajágbe mọ́kè bèrè nígbà náà kí n tó dọ́dọ̀ alápáńsápá ẹ jẹ́ bùkún ọ̀rọ̀ egun olóòlù ẹjẹ́ ń fi kún àwọn nǹkan wo ló yẹ kẹ́mọ̀ nípa rẹ̀ àwọn ibo gan lolóòlù ti wà ẹjẹ́ amú láti ibẹ̀ atọ́pàṣẹ rẹ̀ nínú iṣẹ́ ìwádìí dé inú ogun kan ogun ó wáyé wọ́n ń pè bẹ̀ ní ọ̀gbágiun ibẹ̀ nípínlẹ̀ Ondo olóòlù náà mọ̀ ń lò níbẹ̀ láti bá wọn jagun ṣùgbọ́n nínú ogun tó wá wáyé lásìkò náà ogun fọná léjú ó lágbára tó bẹ̀ gẹ́ jẹ́ pé jagunjagun tó lọ láti ilẹ̀ ìbàdàn láti lọ rèé jagun nígbà náà ayọ̀rìndé ajé òun ni ó jagun ṣẹ́gun olóòlù ọ̀hún nípínlẹ̀ Ondo nígbà náà ìdí rèé tẹ bá wádìí lọ wádìí bọ̀ tẹ bá tọpasẹ̀ rẹ̀ ẹ rí i pé inú ẹbí tó ti sábà máa ń mú olóòlù àbí tó rinlẹ̀ sí jù wọ́n ń bẹ lóde ajé àwọn ẹbí wọn ń pè ní ẹbí ajé torí pé bàbá wọn oyè rìndé ajé ayọ̀ rìndé ajé ẹnu mi àgò inú ṣẹ́gun olóòlù ní ọ̀gbági nípínlẹ̀ Ondo bó wá ṣẹ́gun rẹ̀ tán ó wá mú un ó mú un wá sílẹ̀ ìbàdàn tẹ́ ẹ bá ń bọ̀ lálẹ́ tòní nígbà tí wọ́n á ń bọ̀ nínú ìrìn àjò
awon to ri egun olorun daada won ma ri pe lebi aso re bi agbari moju gun eyan wa nbe okan lara awon ti ayo rinde ologun to ko leru ngba na iyawo okan ninu won o lohun o lo mo ni ayo rinde ba pase pe kan be lori agbari re o wa lara aso ololu tende o ibi ti ololu ti wanu eni ti o wa wo eku re pe ololu o jade lodun yi o eni ti o je egun o ti gbodo jina si yawo re abobirin fun ogbon ojo ko to di asiko ayeye un o ti gbodo jina sobirin ko de ni wo bata lasiko igba ti wa bere si ni jade kende aradi ta fi le so pe egun ololun egun lani o legun kan gba kan won ko re ni iponri iku yi olowo eyo kan to jabo lowo ololu ngba na ile iponri iku ba bere pe ko mu owo eyo yi egbo ise legugun eyin re mo kan o de ku ara di ta fi mu egun ololu gege bi egun to lagbara junu.

0: ó ti fòbin dí àwọn obìnrin pé wọn ò gbọdọ̀ rí eégún yìí. Pẹ̀lú ìkìlọ̀ wípé obìnrin kọ́bìnrin tó bá lòun fẹ́ yọjú wò ó, nítójú rẹ̀ lè rí. Èèlà oṣooṣù táwọn àwọn obìnrin máa ń rí un, ó lè má rí tiẹ̀ mọ́ o. Ǹdàbí ìdẹ̀lẹ́ léyìí, ó lè rọ lápárọ lẹ́sẹ̀. Ǹdàbí ìdẹ̀lẹ́ léyìí, ó lè yọrí sí kú fún un. Torí ọmọ mi ò mọ̀ dí, ẹ má rí olólùú, ẹ má rí olólùú. Ọmọ mi ò mọ̀ dí, òun ló máa ń mọ ọmọ mi dẹ́jà. Kí ló wà ń bẹ̀ gan? Ẹ kàn ní ká mọ́ rí, ká mọ́ rí. Ọmọbìnrin tó bá lòun yọjú wò ó, àwọn nǹkan tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí rèé o. Ọtọ lẹsẹ̀ ọtọ làṣà. Bá ṣe ṣe ń bì kan, èwọ ọbòmíì ni o. Àwọn nǹkan míì tún wà wípé táwọn bàbá wa nígbàgbọ́ pé ẹni àkọ́kọ́ tó lóòrùn gan tó bá kọ́ fojú rí báyìí pé ó ṣeé ṣe gan kẹ́ni ọ̀hún kó ṣàárẹ̀ ńlá kan tí ó lágbára àbí kó gbabẹ̀ rọrùn tí wọn ò bá tètè ṣe ètùtù fún un. Lára àwọn ìgbàgbọ́ táwọn bàbá wa ní sínú. Kẹ́ lè mọ̀ wípé eégún ńlá ni. Kí wá nípa rẹ̀ torókàn máa ń jáde lọ́dọọdún? Kí ni pàtàkì rẹ̀ káwọn ọmọ náà kan lè mọ̀? Gẹ́gẹ́ bí àwọn eégún tó kù náà tá a rí wọn bíi pé wọ́n dúró láti máa rawọ́ ẹ̀bẹ̀, láti máa bẹ̀bẹ̀. Pàtàkì tó lóòrùn náà ni pé pẹ̀lú ìgbàgbọ́ àwọn bàbá wa pé ìjáde rẹ̀ ó máa ń pe ìbùkún wá. Àwọn káwọn èèyàn máa bí sí i, kán máa rẹ̀ sí i, ká gàn ó dọlọ́mọ, káwọn okòwò náà kò máa ṣe déédéé. Àtàbò lásìkò ìṣòro gbogbo ẹ̀ bá ń báhun iná àwọn ìgbàgbọ́ léyìí tó jẹ́ pé wọ́n dìrọ̀ mọ́ nínú eégún olóòlù. Ṣẹ́dé eégún míì òyẹ́pọ̀ òun náà tún lágbára nílẹ̀ Ìbàdàn. Ìbàdàn ò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run Elédùmarè máa rìn. Ìlú Ìbàdàn ò ní tú o. Ìlú ńlá ni o. Ìlú tó gbé onílé tó gbàlejò. Eégún yìí, òun tiẹ̀ dìrọ̀ mọ́ pàṣán ẹja. Wọ́n fi ń pè ní alápáńsápá. Aṣọ ọtí ẹ̀yí tóbi jù. Wọ́n bẹ̀rù rẹ̀ náà o, lẹ́yìn olóòlù òun ló tún kù. Aṣọ ọtí ẹ̀yí tóbi jù, ó dẹ̀ rẹwà. A ti pàkọ́ náà ń bẹ. Abìdí ẹlẹgẹ́ náà ń wà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yàtọ̀ sáwọn eégún, ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùdó ẹni ń bẹ nìbàdàn. Ṣùgbọ́n ẹja kò ń bẹ̀ òun. Àwọn ẹ̀kọ́ mo fẹ́ kọ́ ẹ ti rí kọ́ bá òun. Ẹja wa dọ́dọ̀ ọmọ ìlú mi yìí kí n tó ṣojú òkú lẹ̀. Ọ̀dà ẹja ń ṣe ojú òkú lẹ̀. Kí n wá mú ìtàn tó kẹ́yìn wá. Ìtàn wa kọ́ni ló ń bá fẹ́ dọ̀rẹ́ o. Ìyín ò ní kàn ní West Radio. 89.3 FM. Ìkànnì kànga agbọ́nmágbẹ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àtòyé. A wà lójú òpó Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page. Àwọn ojú òpó tó wọnú kulù lálẹ́ yìí 0916-893-1000 tàbí 0915-33-34-893 bọ́dẹ̀ jẹ́ 0911-34-893. Ẹmọ̀ kalẹ̀ o.
1: Kalẹ̀ o.
0: Mímọ̀ ṣeun bàbá mi.
1: Ẹ ṣe
0: o. Ó kọ yín o. Ẹ ṣeun o.
1: Orúkọ mi Ojúlárí Àkànmú.
0: Ojúlárí Àkànmú bàbá Àlùbáríkà.
1: Ẹ kalẹ̀ kó tó.
0: Ṣílẹ̀ mọ̀ rí sáwọn ìtàn àṣálẹ̀ yìí.
1: Ìtàn yẹn lágbára náà orúkọ rẹ̀ yọ. Tó ní mo ti ẹ̀ sún mi kan ọjà sí tó dààmú náà.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
1: Ẹ ṣe.
0: 0916-893-1000. Ẹ mọ̀ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀ o.
0: Bàbá Àlùbáríkà yé dáadáa lẹ́mọ̀ wá o.
1: Èmi ayé ọmọ àti ọmọ àkọ́ sí o.
0: Àmì o.
1: Sẹ́ẹ̀rí olóyìnbó ẹ̀dá kan. Abúlé rẹ̀ ń bẹ lọ́nà Ọlọ́ndàbà. Tábà kọjá akẹ́yẹ. Akẹ́yẹ lákàn kátómọ̀ lábúlé olóyìn. Ní Lágbèlú Local Government.
0: Ẹ ṣeun bàbá mi.
1: Àdá yẹn ẹ sọ̀rọ̀ mọ́ olóyìnbó pọ̀.
0: Ẹ tún bá ẹ yá wo ẹ fi kún.
1: Lórí kìí ṣe ṣe olóòlù nìkan eégún padà ń tún rọ̀ mọ́ pọ̀. Ẹyin Ọlọ́run kó sí ìgbàgbọ́ wa nínú àlùkánì Ọlọ́run náà ti sọ ó ní kí ẹ bá mọ̀ nípa rẹ̀ kẹ́ ẹ mọ́ dì bẹ́ẹ̀. Kẹ́ rí àwọn tí ń lọ bá àwọn eléégún yẹn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ní wọ́n lọ fẹ́ràn ní nítorí wọ́n bá rí kórí náà ni. Nínú àlùkùránì nínú kùrìsíyù Ọlọ́run ní wàlẹ̀ àrídọ̀ ṣàmọ́ wá ti wàlẹ̀ àrídọ̀ ẹni tó wà nù sánmà Ọlọ́run ló mọ̀ ẹni tó wà nínú ilẹ̀ Ọlọ́run ló mọ̀. Ẹ̀ló.
0: Àgọ́ yín ò bàbá.
1: Tó Ọlọ́run kó sàánú pa bẹ́yàn bá kó nǹkan jọ ní ìṣẹ̀ṣẹ̀ bá ń tẹ epo ẹ̀mí àìrí yọ wà bẹ̀. Tó kò ní di ọ̀rìn Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ ní ètò kò ní di ká máa lọ àwọn eléégún yẹn.
0: Ẹ ṣe o, ẹ ṣe o.
1: Lórí ajájú Mọ́ńkè Fèrí tẹ sọ̀rọ̀ rẹ̀ ló ṣe ti sọ̀rọ̀
0: yẹn. Ẹ rántí tajájú Mọ́ńkè Fèrí un ẹ̀gàn sọ́lẹ́rẹ̀ fẹ́ kí ló ṣe.
1: Sórí tó ṣẹlẹ̀ nígbà náà ó mẹ́bàdàn títì. Wọ́n fẹ́ jagun rẹ̀ o. Àwọn eléégún yẹn o. Àwọn bàbá lọ́jà bá. Ìgbà náà sífì máa mú ìbàdàn nígbà náà bàbá wa ní kókó ni. Lóye yín bàbá lọ́jà bá bàbá wa Nájímù oníwàsí ìgbà náà. Àwọn ọmọ bẹ̀ jẹ́ fi ṣẹ́tù rẹ̀ tí ò fi jẹ́ ológun lórí ológun tán o. Àdúpẹ́ fọ́lọ́.
0: Ó dàbí pé ó ṣí aṣọ lórí olóòlù ńkọ́ ni.
1: Kò tiẹ̀ sí aṣọ kò débi olóòlù tí àwọn ọmọlẹ́yìn olóòlù tí wọ́n fi dọ̀bù kọ́ọ̀tì ẹ̀ wọ́n kàn pé ìyẹ̀yìn ó pẹ́ lẹ́hàtẹ́yìn pé kí wọ́n wá wo olóòlù ni. Ajájú kò rí olóòlù kò rí àwọn ọmọlẹ́yìn olóòlù ìyẹn dọ̀bù kọ́ọ̀tì ajájú wọn ò jẹ́ kó rí.
2: Ẹṣeun.
3: Ami Ọlọ́run o.
2: Ọpọlọ ni ojú dàpọ̀.
3: Ami o.
2: Olúwa ṣẹ́gun láti ìsàlẹ̀ Ìjẹ̀bú ni o.
3: Láti ìsàlẹ̀ Ìjẹ̀bú.
2: À ń gbádùn sóyìn o.
3: Ẹ ṣeun bàbá mi o.
2: Olúlu, egun ńlá ni. Egun ńlá ni, egun ńlá ni. Bàbá apá àjágun mọ́ kìfì rí láyé ìgbà yẹn tó jáde. Ó kàn dín ní ọyọ. Àfáàjágbọ́gbọ́gbọ́ rí yẹn, ó lọ sílùú gbọ̀rágbà yẹn náà, ó ló ń fẹ́ lórí oró. Ó kàn dín ní ọyọ náà ni. Ẹ ṣé o.
3: Ẹ ṣeun bàbá mi. Àmì o. Ẹ ṣeun. Àwọn ìwé gan tí ò sí láyé ń gbà ohun, àwọn ló lè mọ kẹ́kọ̀ọ́. Ẹ mọ̀ kálẹ̀ o. Ẹ mọ̀ ṣeun, ẹ ti wọlé o.
4: Àbúrásá àkádé mú ra bọ́ ní ìlú kan láti fi àkẹ́rẹ́ lórí ìtàgbà.
3: Ìbọ́ bíi tẹ́ ẹ pè ń bábà.
4: Ní ilé akéré.
3: Ilé akéré oríta mẹ́rin. Ẹ mọ̀ ṣeun, a sọ̀rọ̀ àdúgbò yín lálẹ́ yìí náà.
4: Ṣé ẹ rí ìwàkiwà? Ní mo máa ní mú ọmọdé roko. Àìmọ̀jí. Kí la bá débẹ̀? Wọ́n pe nǹkan lé wọ̀. Bí wọ́n bá ṣe àga lọ́tà, bàbá ta ní ẹ̀bùdá àti ó sọ wípé àga lòun lọ wo. Bí wọ́n bá ṣe eégún òsàkí, bàbá ta ní ẹ̀bùdá àti ó sọ pé òun lọ́ọ̀dá lọ́nà. Ṣùgbọ́n torí wípé yóò Ìbàdàn, wọ́n fẹ́ rà lójo. Mo sì fẹ́ kí nǹkan kan tí ọmọ ti sọ̀pọ̀ àlàáfíà ṣàfihàn ní ẹrù kó wá.
3: Bẹ́ẹ̀ni.
4: Wọ́n pe nǹkan ní ìwọ̀. Ebi ìbá ṣe pẹ́ ni tó ti ya wèrè.
3: Ẹ dákun, orí afẹ́fẹ́ lẹwà. Ẹ dákun, orí afẹ́fẹ́ lẹwà.
4: Mo sọ̀rọ̀. Tí ò bá débẹ̀, kí lọ bá débi wípé nǹkan ìwọ̀ ń gangan ló fẹ́ kí ṣe yẹ̀yẹ́. À ń ṣe àwọn nǹkan kan jọ kan nínú oru Ìbàdàn. Ọmọ ẹni tá a wà níbẹ̀ bá mú fóònù. Ní bá ń fídíò rẹ̀. Ọba rẹ̀, wọ́n ní kí ló dé? Mo ní mo rí pé kò ní ìdí fóònù mọ́ ni. Onífóònù tó ń rà ní 70,000 ni. Nígbà tá a ń ra kékèké ní 2,000 kankan ni ló tó kó ń ra fóònù yẹn. Mo ní tọ́ ọba rà ní 2,000,000 sójú rẹ̀ ní ipa náà. Fi tọ́ba pa náà òun mọ́ láyé ni.
3: Kábíyèsí.
4: Mo ní wọn náà ọ̀nà ogun ọba sí bí ìyá rẹ̀ bá múra dáadáa lónìí nípa. Nípa ń ṣe yìí ṣe di kẹrin. À ń bẹ̀bẹ̀ kẹ́nìkan ọmọ ti di kan kú. Yọ̀ wá ń sọ ọ́dà yọ̀ ń kà kí kí ni ọmọ bá ṣe.
3: Ẹ ṣeun bàbá, ẹ ṣeun.
4: Onígbàjẹ́
3: òkúta ìgbókè lọ́mọ máa. Ẹ ṣeun bàbá. Ẹ̀yin náà ti gbọ́ látọ̀dọ̀ àwọn tí ń bẹ̀ ń lé o. Ẹ ti gbọ́ látọ̀dọ̀ àwọn èèyàn tí ń bẹ̀ ń lé. Ẹ yé dùn yín ọ̀lẹ́ kalẹ́ o. Ẹ bá parí bí òun yẹ dákun. Ẹ dàgbọ́ ẹ máa kò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Ẹ jẹ́ mú ìtàn kan tó kù wá ká wá gbé pè bíi méjì sí i báyè bá sì wà. Ẹ jẹ́ ń gbé pè kan yìí náà. Hello. Ẹ ti wọlé o. Ó ti re ibi ìkọ́ ẹ dákun o. Ọ̀jọ̀gbọ́n. Ẹ sì káyà olúwa sọ mí. pe mo ni omo ilu petu jesa ni eyin te npe ma binu o apeja oko re esikaya adedumola oluwa san mi ni nje o ojo keji la osu kokanla odun 1919 na bi professor esikaya oluwa san mi ti lu petu jesa nipinle osun lasiko o je apa gusu orile de nigeria o de dagbere faye ni ojo kandilogun osu kejo odun 1938 leni odun metale logota 63 eja sare rin tan re papapa ke wa mo idi ti ojogbon oluwasanmi to fi jako ni o eko wa tawon odo ewe omo ile de nigeria tan di ipo kankan mu lasiko yi te ko eje rin papapa wa iseju to ku otogun iseju mo o tori ojogbon si kaya oluwasanmi awon obi to bi sinu petu jesia elesin kristeni ni won o e dagbo yin te npe ma bi o ile eko aglikanu yin o ni petu jesia primary school saint paul nu o wa ni adugbo kan tan mo npe ni tosi odo kan an ko dun ni odo oika nbe lo ti lo le eko alakobere o ile eko girama re o lo ka ni abe okuta grammar school nayin na ilo wa lo keko si loke okun nigbo ojogbon oluwasanmi to pada dorile de nigeria oke okun ilo ti ni eyin doctorate phd kon ibe lo ti ni o wa de sorile de nigeria o wa sise gege bi osise ninu ile eko university college yen ile eko fasiti kan sosho ti nbe lorile de nigeria ngba na yin o ni fasiti ti nbe nile ibadan die were di were o keko si o kawe si o mo di ojogbon professor ni eka ora je eto ogbin yun agricultural economics lodun 1958 ibadan yin ni ojogbon oluwasanmi wa o lenu ise re yi to ti n dari awon eka kookan opolopo awon ile tawon akeko n gbe o lo duro bi oga ti n dari awon ile kookan bebebe n gbowoya láàrin ọdún 1963 sí ọdún 1966 wọ́n fi ṣe ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ tó ń rí sétò ọ̀gbìn yìí dean of the faculty of agriculture ibẹ̀ ló wà tí ó ti gbé ìgbésẹ̀ akọni kan ọ̀jọ̀gbọ́n olúwasanmi òun ló pe àwọn ẹmẹ̀wá rẹ̀ kan jẹ́ olùkọ́ni ní fásitì nìbàdàn nígbà náà pé ẹ jẹ́ akọ lẹ́tà ilé ẹ̀kọ́ kan ṣoṣo tó wà yìí kò tó ìyín fásitì ilẹ̀ ìbàdàn ó kéré ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni lọ́fẹ́ kẹ́kọ̀ọ́ sí i kí la lè ṣe o wọ́n bá kọ lẹ́tà bí ìgbaninímọ̀ràn wọ́n kọ́ sí ẹni tó wà ní ọjọ́jẹ́ aláṣẹ egun gúúsù ńgbà náà kọ lẹ́tà sí ẹ dákun ẹ jẹ́ kí fásitì tuntun ẹ jẹ́ kó tún wà ní ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà nígbà wàá gba lẹ́tà ọ̀jọ̀gbọ́n olúwasanmi wọ́n wá yàn án pípé ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba o láti wo àwọn ọ̀nà àti ibi tá a gbé fásitì un tá a gbé sí o. ninu ogbiyanju ninu pa ninu na fi wa mu ilu ile ife bi pe ile ife la gbe fasiti un la gbe si nima to ti wa pinu bi pe kan bere gbogbo eto ki gbogbo eto ko bere lori re lori fasiti tutu ohun ile la si gbo oselu in lo ba wole o to ye pe igbe oro ohun to lagbara gan opolopo awon ojogbon gba na ni fasiti ohun nile ibadan ini won ma se be won ma kuro won kuro nigba na awon bi saamu aluko saamu ye samuel aluko ojogbon wole soyinka bo won won yo wo kila ko won kuro ide te gbajoba le to wa waye ni 1966 to mu aye pada de ba ijoba ibe ni Adekunle Fajuyi ise gomina ologun ni apa bi awa yi to ye pe ohun lo wa yan ojogbon oluwa san mi o yan ojogbon oluwa san mi ngba na o yan bi pe o ya mo boju to awon ilana bi gbogbo eto se to lori ile eko tutun ta se fe bere yi nigba ojogbon oluwa san mi wa wa nbe mo di awon ise to se fasiti ibe un o yan o eyu opolopo awon ile pe je ki ile ile iwa e je ki yara ikeko iwa opolopo bo se ko inu eto se joba ilana ti ojogbon oluwa san mi ni o lasiko re ini ile eko un tori ibadan ini ile eko ohun wa tele tan ti seto ikeko igba sare gege bi oga agba fun ile eko ohun ina lo si permanent site won lilu ile ife opolopo awon ise takun takun in lojogbon esi kaya oluwa san mi akọni ọmọ ìlú òpétú ìjèṣà ọmọ ìlú mi ni o ò yẹ pé ó láǹfààní àti gbé nílé ẹ̀kọ́ òun àti ìtànkálẹ̀ ẹ̀kọ́ lásìkò rẹ̀ ni ló rí pé kí àwọn olùkọ́ kan máa ṣiṣẹ́ wọn láìsí ìbẹ̀rùbojó ibi tí mo fẹ́ kí àwọn èèyàn pàápàá àwọn ọ̀dọ́ àtàwọn ọmọdé kan rí dìmú lálẹ̀ yìí nípa ọ̀jọ̀gbọ́n yìí ni pé nígbà ó parí sáà rẹ̀ òun ni fáìsánsẹ̀lọ̀ tó pẹ́ jù tó dẹ̀ jẹ́ pé ìtàn àti ìwádìí jẹ́ òye wa pé òun gan ńlá lè pè lélẹ̀ yìí tó dára jù bẹ́ẹ̀ sì nílé ẹ̀kọ́ òun ẹ̀gbọ́ nígbà ó parí sáà rẹ̀ gẹ́gẹ́ bí vice chancellor tó fẹ́ kò nílùú ilé ifẹ̀ iyì rẹ̀ ló mú kò ń bẹ́ iyì rẹ̀ ló mú kò ń bẹ̀ báírò lásán báyìí tó jẹ́ tuntun lásìkò rẹ̀ kò fi wípé kéèyàn ra dúkìá ni o kò ra dúkìá kankan fúnra lára rẹ̀ gbogbo nǹkan tó ṣe dórí owó bọ́n ṣe ná eléyìí tó ṣẹ́kù iṣẹ́ tán ṣe gbogbo rẹ̀ ńlá kọ́lẹ̀ wà fún to je pe leyin igba to ku l'office gan fun bi odun 25 to ti ku l'office un e gbo gbogbo awon oga agba fasiti yan fa vc ti nje leyin re awon nkan to ti se le ni lawon yin o se kun o to ti je pe ijoba o fi gbogbo ara mo riri re o fi gbogbo ara mo riri awon ise to se in la fi lo mu itan wa lale to ni pe iwo na le ijolo oton bi o ba wa o o le fo tonu o le fi se nkan to ba nse to ba denu ogba o eyu loni yara kawe kan be o je pe eyin o library e pe won so ko re mo oluwa sanmi lara ojogbon nu o akoni ni to de ye ka mo nipa re ta ba re eyan kan to le pe wole kin to mo lo le lale oni mo ni ma gbo pe eyin na ti ri ogbon kan be ko mi dimu lore eto tawon akoni lale to ni e ko te wa ko e fi so wa lafia e ma fi jeun o ogbon te ko imo te tu ti ko e tu fi kun inu odi won le aye yin pe bo le mi na bo mo se fe ja ko ni kimi fi ni dabi ejo to koja lori apata baba yi e mo ko legbe radio yin le ba ti fe pe e pa radio yin patapata idakun 0916 893 1000 tabi 0915 33 34 893.
5: Hello.
3: E kale o.
5: E kale.
3: E ma ṣun baba mi.
5: Aju ise o.
3: Mi Olorun o. E ba pa radio o mo dakun e pa. E te pa.
5: Okay, okay pa. Kayi agbeso omo lori awo ipetu lo soro.
3: Eh, omo ilu ipetu ijesare o.
5: Aju o se o.
3: Ami o.
5: O ni damu o.
3: Ami Olorun.
5: O ma mo se.
3: Ami o baba mi.
5: Oko mi Kayi, o ba pe Kayi omo lori awo ma mo ani ipetu je ani 1980.
3: E seun, e seun.
5: Mo je gbo program mi gbo ri gbo for the first time inu mi de do.
3: Eh, Ibadan na le de wa o.
5: Ibadan e bare mo wa.
3: Ah, o da e mo. E mo gbo kan ni West Radio. E se. E se.
5: O ni da mo.
3: Ami o baba.
5: Mo lo ako e mo. Mo like gbo story e. Lati inu ai mama. Friday ni mo gbo.
3: Oda, oda. Ojojumo nkan ti mo gbo kan ni. Ojojumo ni mo gbo.
5: Oda, oda, oda. Oda, ogbegun ayo, ogbe da ni yoju le lo.
3: Ami o se o. Hello, e won ka le o.
6: Hello. O ti di mo ko ta mo.
3: Ki le so?
6: O ni o ti di mo ko ta o de ta e so o ti di ni.
3: Won ti bi yin.
6: Ah, ta ti mo do ni awon to o ti ta joba to ti gbe won ta mo.
3: Hmm. E se o baba mi. E se o, e se gan ni. E ja mo lo le. O ba ni ibere te fe bi mi leyin eto. O ni itan te fe kin mu wa lori eto itawon akoni. Eyin na. E fe darapo meto itawon akoni pe eto yi araye n gbo. Mo fe se ikede ati polongo oja mi nbe. Onile ijosin. Eyin alaafa ni onisegun to jolo to ni o. E le wa ki eto yin leyin iseju 5, iseju 10, ogun iseju 30, iseju o. E fe se ikede ipolongo oja lori eto itawon akoni. Abo ni je te fe ran babo onitan. E pe mi leyin eto, abi ka so loju opo WhatsApp o. 081 380 64 08 1 380 64 25 44 bẹ́ẹ̀ dójú òpó TikTok bàbá onítàn lẹ́bà ń bẹ́ o. Bẹ́ẹ̀ dórí Instagram @official MC Noodles ni o. Ìbànújẹ́ ó kéré tóbi òní jẹ́ tiwa o. A ò ní rò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo abá ti ń dáwọ́lé báyìí. Yóò mọ yọrí sí rere ni. A ní ṣubú dànù láṣẹ Ọlọ́run o. A ní fọ́ lójú, a ní kánjú kú o. Lókọ̀ọ́gbọ̀ àwọn aláṣẹ àti apàṣẹ ń kàn ní West Radio 89.3 FM. Ní mò ń dágbére lálẹ́ ètò ní pé ẹ ṣeun o. Fẹ́ bá mi gbétò ètò àwọn akọni lálẹ́ òní. 08 1 3 8 6 4 2 5 4 4. Kàíra láyọ̀ ká pàdé níre ká máa dòlódì lẹ́yìn ara wa. Mi ò fi yín sínú ìbànújẹ́ lálẹ́ yìí o. Mi ò ní bá yín nínú ìbànújẹ́ lọ́jọ́ mẹ́jọ láṣẹ Ọlọ́run Elédùmarè. Èmi ti yín tòótọ́. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá Ṣaponí. MC Noodles ló ń dágbére o pé ó dàbọ̀.
7: MC Noodles à ń gbádùn ẹ̀.
8: Ètò MC Noodles gbogbo wa là ń gbádùn ẹ̀. Ètò MC Noodles àjọ máa gbọ́ ni.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́magbẹ́. Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà, West Radio ni kẹ́ máa bọ̀.